0: Olúwa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀sà, Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: in the name of Jesus.
1: Engineer,
0: mo fẹ́ padà wọnú àdúà,
1: ẹ̀kọ́
0: àwọn nǹkan tó bá wà bẹ́yẹn wọlé.
2: Orúkọ mi ni Grace Balógun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ.
1: Ok, ẹyin náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
2: Bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn, ohun tí àdúgbò ọmọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀, mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́, àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
0: Ẹ̀dìdì kí Alleluia!
3: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampers táwọn kó lánípọ̀.
2: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ́ kan tí màá mú sáà pé gbogbo ọ ló ń lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà. Ó máa lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlà yẹn. Lẹ́yìn ìwé ta ṣe yẹn kò ṣe menstruation
2: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Hello, somebody. Akujuma.
1: Akujuma.
0: Ashio.
1: Comrade.
0: Hello. Hello. 0816251999. Hello, Akujuma. 0816251999. Akujuma.
1: Akujuma.
0: Ashio.
1: Comrade Olu is.
0: Hello. Hello. Hello, Ekojumo.
2: Where Carlo?
0: Eshio.
2: Alafia sir.
0: Eshiga. Oruko yin lati bo.
2: Lati Aoga Chief Mayegun. Adupe pe a se ijesu ati kabiyesi wa a se ijesu. Laoga loni. Emi a so pe.
0: Ami.
2: Yes, sir. I see
0: a lot
2: of that.
0: Okay.
2: So I just shoot to log alone.
0: I should go on you. 0816251999. Luju Kutuwali. Laroy. Alayo Jo.
3: Alayo Jari.
0: Ashio. Hello. Hello. 0816251999. Hello, somebody Akujuma.
1: Ekaro.
0: Eko ndi radio yen jo.
1: Ekaro.
0: E se oruko yin lati bo.
1: Lati Idua ni.
0: Oruko yin.
1: Honorable Ewe lo soro.
0: Oya Isunle. Lady Idua ni.
1: Okay. Ekaro o. Abami o. Mo fi asiko yi ki dede awa omi aidu. Ya fe se jesu nosun yin. 15.
0: Mo ti so lati ijejo te ba fe ki eyan fun odun e ki won fun odun yen e le daruko odun yen sugbe mo daruko akoko e mo daruko ojo te ba tin daruko ojo te tin daruko ibi tin kan ti sele te tin daruko akoko e tin polowo emi o ni fori ofe ele fun yin pe ba fe polowo e kan si ile ise adaba ife 0816251999. Hello, Ekojumo.
1: Hello, Kaza.
0: Hello. Hello. 0816251999. Hello, Ekojumo.
1: Ekojumo.
0: E se oruko yin lati bo.
1: Comrade Olu is Jela lati ewo.
0: O da, e ti pe lekan. Hello, Ekojumo. Hello. Hello. Hello, Ekojumo.
1: Ekaro.
0: E se oruko yin lati bo.
1: O sagala lati Shua. Se ki se Shua.
0: E so ide Yoruba.
1: Mo fi akoko yi ki Olaleji mi to fe se birthday lola. Mo tun fi akoko yi ki gbogbo Isua lapapo pe won ku imura duje so.
0: Ashe o. Ashe baba. Ashe o. Kojube. 0816251999. Hello, somebody Ekojumo.
1: Ekojumo.
0: Ashe oruko yin lati bo.
1: Comrade
0: Olu is the 0816251999. Hello, somebody Ekojumo.
4: Akaro sa.
0: Ashe o.
4: Akojumo.
0: Ese gan baba.
4: Alayo.
0: Alayo jare.
4: Ya sis alaso lati loki ti pa.
0: Esun le mama.
4: Mo mu akoko ki ore mi. O si igbeyawo e na na oko e la han wo ri e. Ni ilu irele. Eyin gbe. Oko e aduro.
0: Ami.
4: Obirin aduro. Oruko e ni ise Oluwa. Olori aboto. Oba aboto lo sanwo ori e lana. Mo tun ba koko iki dede an customer mi ye ba ya si salaso aso an se o. Adupe o.
0: Ese mama. Hello, somebody Akojumo.
5: Hello.
0: Hello, e karo. Hello, e ti wa nbe. Hello, somebody e karo.
6: Hello,
0: Ekaro. Ese o. Oruko yin lati be.
6: Olóyè Dáúdà Ṣẹ́yìn. láti ìlú òkè ọ̀rọ̀ lọ́wọ́ kí
0: ẹ̀yìn sọ nílẹ̀
6: mo fi àsìkò kí àwọn ìlú pé àkóòlera ìjẹsù ti ìlú sùgbúlẹ̀ mo kí gbogbo àwọn àgbààgbà sùgbúlẹ̀ mo kí àwọn ọ̀dọ́ sùgbúlẹ̀ mo kí olórí obìnrin àti gbogbo àwọn obìnrin sùgbúlẹ̀ pàápàá jùlọ ọ̀dọ́ sùgbúlẹ̀ mo kí àkóòlera
0: ìṣègùn.
6: Aṣe ìbálẹ̀ tún ń lórí láti òkè ọ̀rọ̀ àkókò lórí
0: ẹṣin. Ẹ ṣígan bàbá 08162519991. Hello, somebody ẹ kojúmọ́. Ẹ gbóhùn sókè láti bò.
7: Ẹ káàárọ̀ sà.
0: À ń gbọ́ yín orúkọ yín láti bò.
7: Orúkọ mi Samuel láti òkè àrò.
0: Láti òkè àrò. Alaláyọ̀ láàárọ̀ yìí.
7: Mo fún yí àsìkò yìí kí ọ̀rẹ́ mi tó ṣe fẹ́ dé lónìí. Samuel. Mo tún fi àsìkò yìí kí àbúrò mi náà.
0: Ee, wọ́n ti gé fúnra wọn o. Hello, somebody ẹ kojúmọ́.
8: Ẹgbẹ́ sọ́rọ̀ sọ.
0: Hello. Hello. Okay. 08162519991.
9: Hello, Ekaro. Ekaro.
0: Eshegan, ni oruko yin lati bo.
9: Oruko mi ni Iyafin Adeoba Latakungba.
0: Oya, en sole, lede akungba.
9: Ekaro. Nlasiko ki kabiyesi alale ofakungba. Pe won ko jumo laaro yi o. Nlasiko ki Ìyá lọ́jà àkùgbá.
0: Màmá ẹ tí ì sọ àkùgbá o.
9: Àkùgbá náà màmí sọ ní mo lásìkò kí.
0: Ẹ ṣe bèrè.
9: Mo lásìkò kí ìyá lọ́jà àkùgbá. Èyí ṣe ayé náàárọ̀. Náà ni ló kú oríire oyè náà márí o.
0: Àmì.
9: Ǹdè kí alálẹ̀ àkùgbá. Ló kú oríire náà o. Àwọn òjò yí ẹ gbogbo. Lásìkò ọmọ ọdún tùlù ṣe ọlọ́run bú wọn tá a ṣàtúnṣe lù náà
0: o. Àṣẹ o. Àṣẹ o.
9: Mo lásìkò kí àdàbà pé àwọn náà kú ètò gbogbo.
0: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe àdúpẹ́.
9: Mo lásìkò kí àwọn ọmọ ń pé ọjọ́ ìní àsọ wọn sí ilé o.
0: Ó ti dà. Ó ti dà. Ẹ ṣe o. Àkùnmá àwọnù o.
9: Ààrẹ lọ.
0: Ẹ ṣe màmá. 08162519991. Olójú òkúta fún ìṣẹ́lẹ̀. Hello, somebody ẹ kàrọ̀. Hello.
10: Hello.
0: Ẹ kú ní rédíò yín ẹ̀bùn
10: ẹ̀kọ́. Ẹ kọ̀rọ̀.
0: Ẹ ṣe ẹ kàrọ̀.
10: Ẹ kàrọ̀ sá.
0: Ẹ ṣe o.
10: A fi àkókò.
0: Orúkọ yín láti bò. Ojú òpó yín ò dábí tẹ́wà màmá. Hello, ẹ kàrọ̀.
11: Hello, ẹ kàrọ̀.
0: Ẹ ṣe orúkọ yín láti bò.
11: Orúkọ mi ni Yunisi láti ìlú òkè ọ̀rọ̀ àkókò.
0: Ok, léde abínibí yín Talaláyọ̀ láàárọ̀ yìí.
11: Àwọn mi tó ṣe ọjọ́ òbí rẹ̀ lánàá. Kò ṣe ọjọ́ òbí rẹ̀ lánàá òun ni mo fẹ́ sí ìdókò oríire àná
0: o. Oya oya àbáyìnbọ̀.
11: Ìgbà ọdún ọdún kan náà jẹ́ kó.
0: Àmì.
11: Èmi rántí ọjọ́ àná yẹn bú sẹ́kù.
0: Àmì. Àmì àmì.
11: Ẹ ṣe o.
0: Ẹ ṣe gan bàbá. 08162519991. Hello, somebody ẹ kàrọ̀.
12: Ẹ kàrọ̀.
0: Ẹ ṣe o, orúkọ yín láti bò.
12: Èmi ni Aṣí Balógun láti Iṣẹ́ Àkókò.
0: Láti Ìṣùà.
12: Iṣẹ́.
0: Iṣẹ́ Àkókò.
12: Ẹ bá fi o.
0: Léde Iṣẹ́ Talaláyọ̀.
12: Àyìnbó Ọláyọ̀.
0: Ó yẹ ẹ̀sùn lẹ̀.
12: Hello.
0: Ẹ̀sùn lẹ̀.
12: Àdínà Monday Olúṣẹ́gun. Mo fàṣìkò yìí kí.
0: Léde Iṣẹ́ Àkókò.
12: Ok, do Wàjúgáyé ń máa awòrò bùrọ́gà. Dúkìá ìyá mi la ìjẹ́sí bí èrè. Ẹ̀bá mi ló fọ́ náyẹn. Ìgbà ọdún kan ni o.
0: Àmì.
12: Aṣọ ọdúnmọ́dún aṣọ òrùmọ́rò. Ikú akébí ikú ẹyá akébí ẹyá o. Tó àgbà tó bàá tó ṣe o.
0: Àmì. Ẹ ṣe ayé àlejò. Aláyọ̀jọ́.
12: Aláyọ̀jọ́ àlejò bàbá mi.
0: Ẹ ṣe. Hello, somebody ẹ kojúmọ́.
13: Hello, sir, ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣe gan ni orúkọ yín láti bọ̀.
13: ọmọ jẹjẹ láti ìlú ọkà àkókò.
0: Ẹ ǹ sọ ń lẹ̀ lédi ọkà talalayọ.
13: Mo kúrò yìí kí àbúrò mi Dáúdù Ọlá Johnson iye ti ọjọ́ ìbí ẹ̀ náà la. N gbàdúrà pé ní Ọlọ́run àti ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ ọdún o.
0: Àṣẹ.
13: Igba ọdún ọdún kan ni o.
0: Àṣẹ.
13: N tààrà sí kó kí àwọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ tọba láṣẹ. Inú wọn ṣe púpọ̀ ọdún láyé o.
0: Àṣẹ o.
13: Àṣẹ gan.
0: Àṣẹ
13: àdúgbò. Ọmọ jẹjẹ láti ìlú ọkà àkókò.
0: 0816251-9991. Hello, somebody ẹ̀ kojúmọ́.
14: Aláyọ̀jọ́.
0: Orúkọ yín láti bò. Hello. Hello. Àgbọ́yín dáadáa.
14: Yes.
0: 0816251-9991. Olújòpó tá a fi jọ ń ṣe láàárọ̀ yìí. Hello, somebody ẹ̀ kojúmọ́. Hello. Hello. Ẹ ti wá, ẹ ṣì wá ń bẹ̀. 0816251-9991. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ kojúmọ́.
15: Hello, ẹ káàárọ̀ sá.
0: Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
15: Èmi ni Olaniyi Fẹmi láti Ìṣùadà ọwọ́.
0: Láti Ìṣùadà léde Ìṣùadà talalayọ láàárọ̀ yìí.
15: Ẹ o àwọn alalayọ mo máa dúpẹ́ o. Mo dúpẹ́ ọ̀dọ̀ gidi àwọn iChief àti gidi Chief yóò Ìṣùadà ọwọ́. A ṣe ọdún ògúnró òní a ṣe ìwà àti bẹ̀rẹ̀ àtàgbo méjìlá ìgànjọ́. Mo dúpẹ́ o a dúpẹ́ àti àmọ́dún o. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ayé o. Mo dúpẹ́ wá Ìṣùadà òfin Ìṣùadà land. Mo máa dúpẹ́ ògbà mi wá jẹ pẹ́pẹ́pẹ́ lórí àpèrè báyẹn o. Mo dúpẹ́ ọwọ́ Ọlọ́wọ́ fọwọ́ wá jẹ pẹ́pẹ́pẹ́ òyedi tí ọdún birthday òní yìí. Mo dúpẹ́ mo yín ọlọ́gbọ́. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ìṣùadà àtúbà àtúṣe o.
0: Èkó
15: akọ bí Èkó o. Ẹ̀yẹ akọ bí ọ̀ka o. A dára fún gidi wa o.
0: Ẹ jẹ́ ká máa sún díẹ̀díẹ̀ lọlé. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ayọ̀ ni ó jẹ́ fún wa o. Especially lórúkọ gbogbo wa nílé iṣẹ́ àdàbàmbí. À ń kí kábíyèsí.
16: Ìbùkún Ọlọ́run kò jẹ́ tèmi.
0: Ọba Wọ̀lúsọ̀lú dẹ̀rọ pẹ̀sẹ̀.
16: Ìgbéga Ọlọ́run.
0: Alága ẹgbẹ́ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ondo. Kábíyèsí ọlọ́wọ́ tìlú ọ̀wọ́.
16: Àánú Ọlọ́run kò jẹ́.
0: Ọba Gbadege ṣe ogun oyè kẹta. Kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe tọdún yìí. Ẹ tún ṣọ̀pọ̀ ẹ̀ lókè pẹ̀. Èkó a máa ké bí Èkó nílùú ọ̀wọ́. Ẹyẹ a sì máa ké bí ẹyẹ. Ọmọ èèyàn ò ní fọ̀ bí ẹranko láṣẹ Ọlọ́run. Àwọn onílẹ̀ ò ní padà lẹ́yìn yìí o kábíyèsí. Òpó á tirigì mọ́lẹ̀. Olórí á ṣiṣẹ́ bí. Àṣẹ á pẹ́ lẹ́nu ọba. Lórúkọ gbogbo anílé iṣẹ́ àdàbàmbí lọmọba ń kí kábíyèsí pé. Happy birthday sir. Especially ogo Nigeria, ogo ilẹ̀ adúláwọ̀. Burna Boy. Ó ṣe 35 years birthday lánàá. Bàbá yìí ó mọ̀ pẹ́ dáadáa lókè pẹ́. God bless you, legend and star. Ẹ jẹ́ kí n mọ ọgbà bí yìí lọ́lé tèmi. Ẹ mọ́ gbàgbé àti gbàdúrà fàlàáfíà Jerusalem o. Ẹ gbàdúrà fàlàáfíà Nàìjíríà. Ó gbà wá tá a fẹ́ láá ṣe ṣeré láṣẹ
16: Ọlọ́run.
0: Awakọ̀ tí ń jáde lónìí ẹjọ́ tẹ̀ jẹ́jẹ́. Ọlọ́kadà tí ń rìnà lónìí àárín yé
16: o.
0: Oníkálukú tí ó jáde tí ó lọ tí ó bọ̀. Ẹja ṣe pẹ̀lẹ́ lójú pópó. Ẹ méjì á tẹ fóònù ní rònà. lagbara Olorun ibi oni subu te wa o degbe ga ala ni loko temi je ala ni ti ogo eni tun ba rin ni ogbon o wo kembele n todumale oko lomoge ojo opo to lu ja sodo temi re be ba ni nkan ba mi nse be ni nkan ba mi so 090 5710 9094 090 5710 9094 be pe mi bi mi gbe fun mi lati ejise be n ba ri mo le pe pada iyun o leju oya titi dojo mejo ah ni jeun ti o te wa lorun e ka

0: Bigocap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kojúmọ́ àsìkò iṣẹ́ àná. Ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkùrẹ́. Ìjọba àpapọ̀ ti kìlọ̀ fáwọn iléeṣẹ́ awakùsà wa góòlù tí wọ́n ń ṣiṣẹ́, tí wọn ò sì ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ti ń ṣiṣẹ́ wípé oníkálukú wọn ló ṣẹ̀ṣẹ̀ kí wọ́n pàdánù ìwé àṣẹ wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ o. Bí wọ́n bá kọ̀ láti mọ̀ṣẹ̀ mọ́ dá sí ìdàgbàsókè iṣẹ́ ìlú tí wọ́n ti ń ṣiṣẹ́. Mínísítà tó ń rí sọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì ilẹ̀ nílẹ̀ yìí, Délé Alákẹ́, ló fi ìkìlọ̀ náà léde lákòókò tó ń ṣiṣọ́ lójú ètò kan tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ rẹ̀ Làbújá. Ó jẹ́kọ̀dì mímọ́ wípé àdéhùn ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wípé ìlú tó níkálukú àwọn awakùsàwa góòlù ọ̀hún bá ti ń ṣiṣẹ́ ni kí wọ́n mọ ṣe iṣẹ́ ìdàgbàsókè kan tàbí míì sí. Ó jẹ́kọ̀dì mímọ́ wípé iléeṣẹ́ náà láti pàṣẹ ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ gbogbogbò ló ti ṣe àkọọ́lẹ̀ orúkọ àwọn iléeṣẹ́ tí wọ́n ń kọ tí ọ̀gbọ́n sí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí. Ó jẹ́kọ̀dì mímọ́ wípé ìjọba ni kò ní fọwọ́ yẹpẹrẹ mú wọn nígbà tó bá ya. Alákẹ́wà jẹ́kọ̀dì mímọ́ wípé ìgbésẹ̀ náà jẹ́ ọ̀kan pàtàkì lérò gbà àti lè jẹ́ kí àkóyawọ́ kó wà o, àti láti lè fagbára ro gbígbọ́ àti títẹ̀lé ìlànà àṣẹ eléyìí tí wọ́n ti fi léde fún àwọn oníṣẹ́ náà. Àwọn aláṣẹ ilé ìwòsàn olùkọ́ni ti Futa tó wà nílùú Àkùrẹ́ ló ti tako ẹ̀sùn kan eléyìí tẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ondo tó fi kàn án. Ó jẹ́kọ̀dì mímọ́ wípé irú ẹ̀sùn bẹ́ẹ̀ ìdókàn wáyé láti lè da omi àlàáfíà àwùjọ ru. Ilé ìwòsàn jẹ́kọ̀dì mímọ́ wípé àwọn ti ṣe àkọọ́lẹ̀ orúkọ àwọn òṣìṣẹ́ wọn, àti wípé àdéhùn eléyìí tí wọ́n jọ ní lérògbà àti lè yí ilé ìwòsàn náà padà kúrò ní ti ìpínlẹ̀ Ondo lọ sí ti ìjọba àpapọ̀. Ń làwọn múṣẹ pérépéré. Àwọn aláṣẹ ilé ìwòsàn ló wá tẹ̀kọ ẹ̀sùn wípé àwọn fárí apá kan dápá kan sí lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, àti wípé ṣe làwọn kàn yọ orúkọ àwọn ènìyàn kọ̀ọ̀kan sínú ìlànà tí ìjọba àpapọ̀ ń gbà sanwó oṣù. Ó jẹ́kọ̀dì mímọ́ wípé kíkó àwọn òṣìṣẹ́ sínú ìlànà ìsanwó oṣù ìjọba àpapọ̀ ni ó tẹ̀lé ìlànà tó tọ́, kì í kàn ṣe láti mọ pariwo tàbí láti mọ fẹ̀hónú hàn lọ́nà tí ò tọ́. Wọ́n wá ara wẹ̀bẹ̀ sáwọn òṣìṣẹ́, àwọn aláìsàn àti àwùjọ wípé ń ṣe ni kó níkálukú wọn kí wọ́n tako ẹ̀sùn eléyìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fi kàn wọ́n ọ̀hún, torí wípé ohun tó jẹ wọ́n lógún ó ní àkóyawọ́ àti kí ìlú lè wà lálàáfíà. Kẹ̀tínkẹ̀tí ń làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC jáde lọ sí pápákọ̀ òfurufú tó wà nílùú Àkùrẹ́ láti lọ kí àwọn aṣòfin wọn káàbọ̀, lẹ́yìn tí àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ti sọ orúkọ àwọn tí wọ́n jáwé olúborí lédè. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún, adarí ẹgbẹ́ òṣèlú APC Olúmúyẹ̀wá Ṣágunlá jẹ́kọ̀dì mímọ́ wípé irú ìjáwé olúborí àwọn aṣòfin bẹ́ẹ̀ ló túmọ̀ sí ìgbìyànjú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lè jẹ́ kí àkóyawọ́ àti ìdájọ́ òdodo kó wà láìyọ ìṣèjọba àwarawa lábẹ́nu sílẹ̀. Ó rọ àwọn ọmọ ẹgbẹ́ láti jẹ́ olóòótọ́ kí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó lè le téńté sí. Nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, ẹni tó jẹ́ ọmọye fún ẹgbẹ́ òṣèlú APC tí ó díje dupò aṣòfin tí ó ṣojú ẹkùn ìlà oòrùn àti ìwọ oòrùn Ondo, Dókítà Akintomide Àjílò dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ọ̀nà tí wọ́n gbà láti lè jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún kó túbọ̀ dúró dédé, kí wọ́n sì ní ìdájọ́ òdodo lórí àbájáde èsì ìdìbò abẹnú eléyìí tó kọjá. Bákan náà ni aṣòfin tí ó lọ sójú òkìtìpópá Ìrèlè, Jimmy Odumeyo, ké sí àwọn ọmọ ẹgbẹ́ lati je oloto ki won se fara won jin siwaju si fun itesiwaju egbe oselu ohun awon adari egbe oselu olosusu owo APC ni ile oluji okegbo ati idanre oni won ti saraye asofin eleyi to nsoju ekun na honorable Festus Adefunaye gege bi adari kan eleyi to gbajumo idagbasoke ekun ohun nipa sise agbekale awon ise akanse lorisirisi awon adari egbe oselu ohun ni won foro na lede lakoko iwode eku orire eleyi ti won se fun Adefunaye ni ilu okegbo lati ki kabo opolopo awon omo egbe oselu ohun bi omo boyo wa denusi lati ile oluji ati Festus Oyekunle lati okegbo oni won je ko mimo wipe asofin ohun n lo gbajumo igbaye gbadun won ti o se fari apa kan dapa kan si won ni yo se daada si bo ba tun lori ofe lati pada wole ninu oro ti re honorable Festus Adefunaye dupe lowo awon eniyan le oluji okegbo atodigbo fun bi won ti se nse atileyin fun lore kore o si dunun mo wipe igbaye gbadun won ati idagbasoke ekun na ninu yo tun gbajumo iyen bori bo ba tun pada segi ola fun oga agba yan yan olopa le yi tun ji di isun lo ti mu da awon olugbe ipele osun loju wipe gbogbo awon igbesi awon modaluru nipele na oni ko ni se gba mo oga agba yan olopa awon foro na lede lakoko abewo to se si ipele ohun latari isekupani to nwaye ni bi ipolongo ibo o je ko di mimo bi pe enikeni tagire wa baje be ba simo lori o na ni yo foju we nothing ni gbogbo ona oga olopa ohun lo wa benu atelu isekupani eleyi to ti di gbomo gbomo latari igbese eto selu to lo lowo nipele ohun oni gbogbo awon eniyan to lowo ninu oro na ni won yo sawari ti won yo si mu oju won ba inofin ijoba ipinle oyo lo ti tako iroyin kan wipe awon sanwo egba ke da won sile ki awon akeko atoluko eleyi tawon ajinigbe joko nipele na to gba itusile won ijoba ohun lo je ko di mimo wipe awon eniyan na gba itusile lati pase isowo sise awon eso alabo nibo ni kaluku won ti se fowo bawo pelu awon agbagba toro kan oni ko si toro tabi kobo kan ti won san lati le dola won ni to n pada wale ogboriyin gidigidi fun awon eso alabo ati gbogbo awon eniyan ti won lowo ninu idasile awon akeko atoluko ohun o si je ko di mimo wipe ijoba ipinle na yo tun bo lati mo daabobo emi ati duki awon eniyan na ijoba ipinle oyo lo wa ro awon olugbe lati wa loju la kan fi sori ki won fowo soko pelu awon eso alabo nipa fifun won ni iroyin ni kete ti won ba ke fi irin kunrin kan lagugo ni kaluku won to eyi lo pin iroyin ni kutu ato ni lati ile ise adaba 88.9 FM akure ayo lafatokun lo lo turoyin Adegboye Galani loruko temi mu kiyin eya se loni o ani jeun ti o te wa lorun
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamisho

0: Oh, my young prayer center church of God.
1: Can you see a do for it on the road?
0: Maybe marathon fasting and prayer. Look to meta total deliverance.
1: Maybe this is a new
2: t-shirt.
0: On Friday 10th to Sunday 12th of July,
1: ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kàbìtì kàbìtì randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì.
0: Tí gbogbo ìṣòro tó ń bọ́ mọ́ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear.
1: Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn.
0: Níta ládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀.
1: Ó dà títí dórí ìta láǹkó.
0: Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò.
1: Olúwa yóò bá wa ṣe.
0: Torí tàwọn ọmọ Ísíráélì le jù bẹ́ẹ̀, ṣùgbọ́n àdì ẹ́ǹdì wọn bọ́nú ẹ̀.
1: Ìjì lè máa jà ń tòótọ́.
0: Ṣùgbọ́n bí borí ló máa kẹ́yìn ẹ̀.
1: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ prepare.
0: Pẹ̀lú àwọn àfàdúrà jágun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
3: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
0: Òun lè ń gbọ́ yẹn.
1: Ẹ máa bọ̀
0: níbi marathon fasting and prayer yìí.
1: Ní 10th to 12th of July.

0: béèrè mọ́.
1: Àkẹ́yí jùmọ́dọ̀ ò kábíyèsí. His Imperial Majesty.
0: Ọba Dr. Ajibade Gbadegbe ti Ogun Oye Kẹta.
1: Paramount ruler of Owo Kingdom.
0: Chairman Ondo State Council of Oba.
1: Wọ́n èmi àmú yìí ṣàṣẹ mọ́ o, Ọlọ́run afọ́jẹ́.
0: Erin pokùnà rẹ̀ tún wú tára.
1: Ìkẹ́nẹ́kẹ́nẹ́ orí adé.
0: Kòkòrò ojú abẹyẹ máa dùn pọ́n lá.
1: Ẹnẹ bá pọ́n alá ó pọ́n.
0: Olúwa máa jọ̀ràn máa bẹ.
1: Kòríwé máa bo máa bo.
0: Kájí dùlù mọ̀.
1: Ojì lábàjọ.
0: Ojì lábẹ̀ kẹta.
1: Ọbẹ̀lẹ̀bẹ̀ lábẹ̀ ràwé.
0: Kẹ́ máa ṣe jù.
1: Àjàgálá mu tata.
0: Ọmọdé mẹ́rọ́jọ́ lọ́rọ̀ bọ́rọ̀bọ́.
1: Ọlọ́run.
0: Bàbá o.
1: Àìsí Fakimade Òsíkáyé Sẹ́kítì.
0: Lórúkọ àpapọ̀ àgbà máa lọ́rùn.
1: Bí ìtọ́lọ́run á fún wọ́n.

0: ọjọ́ bí ẹyú ẹ ṣe
1: kọ́lá gba elédùmarè wé ní mú yìí jòpin
0: ọjọ́ yàdòdò ń ayé
1: méjì mẹ́lẹ̀
0: ètò mi
1: àkíkọ́kọ́ má tètè mọ̀
0: kọ́kọ́ bá kọ́ká méjì
1: bá ọ̀ fọ́ ájù ká
0: ó ṣe yìí
1: ó tò mọ́ dán
0: lágbá elédùmarè ẹ̀ ní wẹ̀
1: kọ́dọ́ má ti jọ
0: ìgèrè ń tẹ akájọ́
1: kẹlẹ̀mù
0: ètò mi ń wòdì bá wọn tò mọ́ dán
1: ọjọ́ bí yìí ṣe yìí wé ní mú yìí jòpin o
2: àrẹ ò bà mí kí lámọ́wọ́ já wa la òkè
0: láyọ̀
1: lóye
0: aichi
1: dr olabode
0: àti betty
1: osedimilẹyin
0: ní bá a ṣeun
1: àti yeye bá a ṣeun
0: ọfọwọ kingdom
1: ọgbọn fọdí ká kíkà bí èsì
0: ọba ajibade
1: bade gbọnchi
0: kúkú oríire
1: ẹrẹ tọjọ bí ẹ
0: kọlá gba elédùnmarè
1: ọdọọdọ.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
7: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
9: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ò lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ ẹ̀ la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
10: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
9: gas kùkà ni o.
10: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
9: àwọn kíní. Kọ́ máa ṣe pé ẹ fẹ́ gbé wọn mọ́ra o.
10: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
9: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die ba wo se se
10: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa ni yen sa
9: ikini idi ti e fi se ba npe kawon yen kokko san wo le die de to di pe egbe oja fun
10: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mo osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
9: eleyi
10: yo le mo sanwo lo olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
9: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
10: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun ola anfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu ati ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
9: nibo ni office yin
11: office wa wa ni exodus filling station formerly tota opposite factor chief pharmacy oluwatuyi quarters akure ondo state
10: oluleṣẹ wa si wa ni number 6 ike asogua anthony leku ni ilu eko be ni olotu
12: e pe cdk sori number yi 07074542995 lekan si 07074542995
10: e seun olotu
9: oro leti bon lati enu ogbeni abdulhakim okola teje asoju cdk iwa na magore loni ko le ba de to ni dukia
13: ore wa kilo de to roju koko bayi
14: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo

0: And this ends our program for today. Thank you, Whitney, for coming on the program.
1: Thank you. Thank you so much for
0: I'd like to thank each and every one of you out there who has joined us. The program is still How to Find God, a program by Ekenka, The Path of Spiritual Freedom. My name is Titilai Omomi Akimoyo. Have a wonderful day.
2: The program you just listened to, How to Find God, is a production of Ekenka, The Path of Spiritual Freedom.
3: For more information or to join us for our Earth Light and Sound service every Sunday from 8 a.m. to 10 a.m., please call 0803-726-7996 or 0803-919-6090 or 0803-323-3841. You can visit us at our Earth Center at number 2, Odufuwa Lane, Ajipowo, off Ondo Road, Akure. Ekenka, the path of spiritual freedom.
4: Ẹtùkú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture, àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn, ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa, ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Abba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ òun ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ̀ ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
5: bá ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹwo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
6: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mission korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 abba mission ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafda ki fonte gba o da lagu ara 24/7 abba mission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abba mission gbogbo igba ijawa ija osi always guide me
4: Benny, ijawa ijausi always guide no ni se wari gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 abba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 eje npe le kan si 091 60 62 62 53 to o tun di gba mi na ta tun mo pade ire o
7: lo wa ni o mi alo
8: o wa di o mi alo
7: pade tun ni o mi alo
8: o wa di o mi alo
9: Oh my young si prayer center church of God.
10: Kale si adofure dori ro.
9: Nibi marathon fasting and prayer lojo meta total deliverance.
10: Nibi ti ya no ti se.
9: Ojo Friday 10th to Sunday 12th of July. Ile awon akase adura ko ngba ko ngba kabiti kabiti randu randu yo ti ma bale gbi gbi gbi. Ti gbogbo isoro to npo me da fira yo de ma disappear. Ibe je isoro ta lale mo alafo mo tabi alakoran. Aladaye ba ni tabi ajoguba tabi amutorun bo o da titi dori etalanko iru eyi to mi gbogbo Nigeria logologo Oluwa yo ba wa se ori ta won mo Israel le ju be sugba di end won bonu e iji le ma janto to o bi bori lo ma kenye baba prophet Samson Oluwa mo dede to ti wa fully prepared lo awon afajura jagu kankankanka be
11: gbogbo iji to nja waju oyo
9: Yeah, Emma Bo. Nibi marathon fasting and prayer ye. The 10th to 12th of July. The prayer center.
12: Ọjà ọbọdá lálẹ́dẹ́ olú láàmọ̀ kí ń wèé tuntun abárayọ. Látijọ́ kàláyé ti dáyé láti nájà ọbọdá ṣùgbọ́n kùdẹ̀kudẹ́ débà lùgbàkọ́dùgbà kan. Lébàlẹ̀ àbáríà ọmọríà ọlábọ̀dé àdàmú kọjẹ́ ààrẹ ìlàrámọ̀ kí Kọ́ṣọ́lá tradition ẹgbẹ́ kéré sí àṣà àtúnṣe lálẹ́dẹ́ olú láàmọ̀ kí. Bá gbé dìde wo ṣeré o àbáṣikó bíi ọkọ̀ ń àmáká kábíyèsí ọba bí ọdún Adérẹ̀mí Adéfẹ̀ǹtì FCA JP alára tùlù lámọ̀kí ó ṣe aṣọ lójú rẹ̀ ó di lílo kékété àbá lọ́jà èyí lájẹ́ káàkiri agbègbè olú lámọ̀kí káràkátà ti bẹ̀rẹ̀ padà lọ́bọ́dá o olúlé gbọ́ kẹ sọ fún àlejò fọ ọjà ọbọ́dá ó ti da ṣíṣí látàárọ̀ títí da lẹ́nà mú nájà ọba òun lè jẹun pé lọ́jà ọbọ́dá adúpẹ́ lọ kété ọmọ ẹgbẹ́ ìlàrámọ̀kí Kọ́ṣọ́lá tradition ìṣeré o ìṣelùkà Dr. Adéǹlé Fádáre àbárí Adénìkà Adégoróyè pẹ̀lú kété ìgbìmọ̀ ilé adúpẹ́ o ọjà ọbọ́dá tùlù lámọ̀kí àtàjèrè ọjà.
13: As we celebrate the remarkable 60 years of grace and service for the people, join us as we celebrate the 68th birthday of His Imperial Majesty Alayeluwa Oba Dr. Ajibade Egbade Gashin Oguoye III, the paramount ruler of our land. Line up events for this special program are as follows. On Friday, July 3rd, there will be a special Thanksgiving at our central mosque by 1 p.m. Saturday, July the 4th, is the health walk by 7 a.m. My football match at Rufus Giwa Sports Complex is on that same Saturday by 4 p.m. Thanksgiving service is at the Methodist Cathedral over by 10 a.m. on Sunday the 5th. The reception takes place at the Midas Resource Center on Monday the 6th by 11 a.m. The royal father and the chairman on this event is Oba Dr. Adeyeyeni Togusi. Ojaja the second, the honey of Ife. Oma celebrates a legacy of honor, wisdom, and royal excellence. IBSC, may your throne be strong, your reign expand, and peace overflow the land. Your strength be renewed like the eagle. Happy birthday, KBSC. The planning committee members, announcer.
14: Admission. Shei Aba College Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheiabacollege.com or come to Shei Aba College, number 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9479.
15: Shei Aba College Ijodo. Won fi asiko yi so fun gbogbo eyin akeko te ngbaradi fun ile eko giga pe eto igbaniwole odun 2026 yo bere ni osu kesan odun ti a wa ninu. O le gba form re ni ori ero ayelujara www.sheiabacollege.com abi ki o lo si Shei Aba College ti o wa ni number 1 Akinlose Aba Street, Badore, Ijodo. Abi ko pe sori telephone yi 081 4977 9479. John Okungade Olukede.

0: Odiko na me ma woro mi Olorun ye nogo Oba Ajibade Gbadegbeji oye igba keta o pogo ta odun orale epe oro gede tuli toko abo ba wa jo abo yo yo ku orire o ka biesi
1: Aloka ujoba pilowo honorable Eda Tope Omolayo
0: ka biesi oro oro gede ogwa luwa yo di go we apodo je
1: biesi tu wa rogo pe o
0: ba wa ni wo chodo yi be wa di tomu e taya toma ka biesi oro ni
1: asiko tere yi
0: ogwaluwa yo di go
1: o ma kuye bele pupa
0: o bolo ma meru pe
1: idolu je du
0: jeta
1: akata ila yo boro ogo male
0: ogo ye nogo
1: oba ajibade gbadegeji oku oye gba keta
0: we ma rogo pe o ba wa
1: executive chairman of our local government honorable Eda Tope Omolayo
0: o fi happy birthday kabiyesi
2: o ma ti daraba o karira ye o
3: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì
4: tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣù.
3: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀.
4: Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
3: Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
4: Olú àǹtíṣẹ̀.
3: Jinsan ṣinú.
4: Pantan jogà.
3: Great watches.
4: Awoka.
3: Senator dressing.
4: Resource control.
3: Ní Yéṣù.
4: Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
3: Oh my God!
4: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
3: Military and paramilitary accessory.
4: Àwọn officers boot.
3: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
4: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
3: Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sandals.
4: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
3: Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì.
4: Èyí tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
3: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
4: Ó yá ní number 85 for Badeshida ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
3: Telephone 080-3452-0455.
4: Ní Yéṣù Abíbàtà kókóká.
5: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
6: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se sukẹsukẹ da towo re le ni kódà se kan sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ẹjọ ti ara danu
8: logo lomo okunrin agba duro tan
7: ti o si ma sise akọni lodun lolufẹ rẹ iwe atego la fi pelu rẹ
8: ajọ NAFDAC fonte gbugba
7: o da alagbo ara
8: 24/7 abamation
7: lati jẹ alagbata jakejado le Nigeria
8: e ma pe 091 6062 6253 0

0: tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú òrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣe sí àgbẹ̀ ẹlòmíì ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.
4: agbara ọkọ lu agbara ide aja
5: agbara ọkọ lu agbara ọna ala o
4: bẹni sara sẹsa wa ba olorun pade pẹlu igbagbọ re ninu ijo St James Anglican Church upare akoko ninu adura ori oke agbara itusile adura yi ma nbere lago mesan si meji la osun ni gbogbo ojo monday si wednesday akoko lo sosu mo on to nba olokan je to le so fe nikan wa sodo jesus olugbala to ba si ni soro ma bo nitori on to da fe adura ko ma ba baje agbara olorun atu osile lowo ogun gbese aini ijakule aseti ikorira amubo aya tabi oko rere agan olojo pipe atẹyin oloselu to nwaye sibi to ga tabi awa ta ti wa loke ta si fe jabo eyin te kawe te rise fi se e ma bo wa sori oke agbara itusile kokun aye re o se patapata lati owo awon eni ami ororo bi reverend oloye evangelist mrs opaleye venerable victor opaleye bishop job bada atawon aje irere atoluso agutan miran awon to wa tin jeri sagbara olorun asala iwa o igbimo adura lo nkede jesu loluwa
6: lopo igba awon eyan ki mo bi data won se man tete jo tan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re ti gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo n to ma nwi
7: yeah, mo gbe o data ti mo sese se ma ti tan
6: se mi o so fun e
7: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
6: ero ibanisoro lasan le mi o kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re
7: je igbadun data re ni welemu live it 100 mtn
8: Egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
9: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, koranjo gogo bile ta won okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu, logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun te gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abomination

0: Remix.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá là lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
6: Ṣé ìgbọ́dọ̀
7: ìdàgbà?
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá là lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

ilé iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

ẹkọ́ ojúmọ́ ẹ̀ tún kọ́ ojúmọ́ ọmọ láàárọ̀ tòní nìkan ni àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlaramọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ojúmọ́ rẹ báyìí òun náà kúkú ní mọ owó. Ojúmọ́ bá ti mọ ìran yìí àlà pérégede ni. Ojúmọ́ ò ní mọ kọ́wọ́ mọ́rù bọ ẹnu. Bẹ́ẹ̀ lojúmọ́ ò ní mọ kẹ́sì ọmọyẹ̀nà. Ojúmọ́ tọ́mọ ni lónìí ojúmọ́ owó ni yóò jẹ́. Ojúmọ́ tọ́mọ ni lónìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́. Ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kan ò ní bá wọn ròde ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkan kan létẹ̀ ẹ ti ń gbọ́ wa. Ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́ o. Àkín káàbọ̀ sórí ètò. Ètì yín mélòó níbi tí a ti mọ mú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a ti mọ mú wá fún yín. Ọ̀pẹ́yẹmí jọ́ ọ̀dá òun náà ló kọ́ tẹ̀mí jọ́ òun.

0: akoko eleyin to wa lowo mi o ni are Bola Ahmed Tinubu ti ni ohun o se asise o lori iyasipo wiki Ilegbimọ asofin agba ile Nigeria ti Ilegbimọ asoju sofin yo pada ijoko won lojo ojo ni ojo segun to nbo yi lati boju wo bi abo iwadi igbimọ ti won gbe kale lori oro olopa apinle yo se ti lo Ijọba apapo n tẹsiwaju lati ma ko awọn ọmọ orilẹ-ede Nigeria ti wọn wa ni orilẹ-ede South Africa ti wọn fẹ pada orilẹ-ede baba wọn pada latari ikolu to n ṣẹlẹ nbẹ. Ọ̀gá àgbà ọlọ́pàá yányá ṣe kìlọ̀ fáwọn olóṣèlú tako mímọ gbé àwọn tó jẹ́ oníwà ọ̀daràn mọ́ láti má mọ́ gbé wọn babẹ́. Obi kan lo ti kẹgbajare bayi o ni ewo ile ejo edakun egba mi etun aka o se ri oko mi to ba ti gbowo osu bayi nse ni osa ku nle lalaye osa lo ku ni wale mo mori milionu kan akoko ti mo ko ri latari pe mo lo ta omo ore mi afurasi kan lo so be emi ko o Àwọn èèyàn tí wọ́n jí gbé wọ́n ráàyè sá lọ nígbà tí àwọn ajínigbé tí wọ́n sùn lọ fanfanfan nípínlẹ̀ Edo. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Èkìtì ọwọ́ ba àwọn àgbàlagbà méjì kan lórí pé wọ́n ní wọ́n lọ jí àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin nílùú Adó Èkìtì. Àwa kọ̀ọ̀kan ni wọ́n ti dájọ́ ọkú fún báyìí lórí bó ṣe kú pa ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ tí í ṣe ni ọgọ́rin ọdún àtìyàwó ẹ̀ nílùú Àbújá. Èyí àtàwọn kókó ìròyìn míì òun náà lẹ́ láǹfààní àti gbọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ká tún jọ jẹ̀gbádùn ẹ̀ a kú wíkẹ́ǹd o. À ń padà bọ̀ ẹ kú kalẹ̀ ná.
1: Dádì Júnior Jọ̀ ọ́ jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Àmọ́ mi Júnior má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Bíkọ́tà abákàtù ló tún ṣe kọ́.
1: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Júnior ọgbọ́n wo ló dá sí.
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà nílẹ̀ láti jẹ́ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bíkọ́ kábàbà capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803 860 6858.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè ló rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

ọwọ́ mi o ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti túbọ̀ ń kó àwọn tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n wà ní orílẹ̀-èdè South Africa tí wọ́n fẹ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìkọlù tó ń wáyé ń bẹ̀ padà sílé. Ìjọba àpapọ̀ orílẹ̀

lórílẹ̀-èdè yìí ló ti tún ko àwọn ìṣímí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó bí 2,408 láti orílẹ̀-èdè South Africa tí wàhálà ìkọlù sí àwọn àrè tó ti ń wáyé padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed nílùú Èkó lánàá gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi yé ni. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn sì ń tẹ̀síwájú láti máa kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n fojú winá pọ̀npọ̀nà yan ní apá ní orílẹ̀-èdè South Africa níbi tí àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ti ń sọ wípé kí àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ yòókù láwọn orílẹ̀-èdè míì kí wọ́n máa lọ sí orílẹ̀-èdè wọn kí wọ́n kúrò ní orílẹ̀-èdè wọn tí wọ́n sì ń ṣe àwọn ìkọlù sí wọn. Ẹ̀ńtọ́jẹ́ mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè yìí ni Bianca Odumegwu Ojukwu ó fìdí rẹ̀ múlẹ̀ pé ọkọ̀ òfurufú Airpeace òun ló ti gbé àwọn èèyàn ọ̀hún tó tó bí 2,408 ni wọ́n ti kún wọn padà wálé báyìí láti Johannesburg sí ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn This Day òun ló gbé jáde láàárọ̀ tòní. Ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni yóò bẹ̀rẹ̀ ìjókòó wọn báyìí ní ọjọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ gẹ́gẹ́ bí ilé asòfin àgbà àti ilé-ìgbìmọ̀ asojúṣòfin ṣe ti ṣe tán báyìí láti bójú wo láti fi ẹnu kò fún bójú wo ọ̀rọ̀ ìgbésẹ̀ eléyìí tí ìgbìmọ̀ tẹ̀ kó tó tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n ti fọwọ́ sí àbádòfin tí ó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ìyẹn ṣe ni ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ṣe àgbéyẹ̀wò bí ilé asojúṣòfin bá ń fọwọ́ sí àbádòfin ọlọ́pàá ìpínlẹ̀ àti bí ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ náà bí àwọn náà ṣe ti fọwọ́ sí. Wọ́n á wá gbọ́n méjèèjì wò wọ́n á bójú wò ó dáadáa lórí ẹ̀ ni ọjọ́ Ìṣẹ́gun eléyìí tó jẹ́ pé ó ń bọ̀ yìí òun lọ jẹ́ pé wọn yóò bójú wò ó lẹ́yìn tí àwọn ilé asòfin méjèèjì tí wọ́n ti buwọ́ lu àbádòfin ọ̀hún tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó gbé kalẹ̀ fún wọn ní ńṣe ni wọn yóò wá fi eléyìí tí wọ́n bá ti ṣe àtúnṣe sí ọ̀hún sọwọ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti buwọ́ lu gan. Ìwé ìròyìn Leadership òun ló gbé jáde láàárọ̀ tòní. Mo dúpọ̀ ń bẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi. Ọ̀gá àgbà ọlọ́pàá yányán nílẹ̀ Nàìjíríà ó ké gbàjáde lórí ìṣekúpani eléyìí tó wáyé ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Látàrí bí adìẹ ṣe ti ń bà lókun tára òrókun tára òradìẹ nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀. Ìṣe ni ọ̀gá àgbà ọlọ́pàá yányán nílẹ̀ yìí tún jí dìísù lọ́jọ́ pé lánàá òde yìí ló ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà tó sì fi léde wípé kò dín ní èèyàn tó tó bí 20 níye eléyìí tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn láàrin oṣù díẹ̀ péré. Dìísù ná sọ̀rọ̀ yìí lásìkò ìpàdé tó ṣe ní olú iléeṣẹ́ elétò ààbò ọlọ́pàá nílùú Ọ̀ṣọ́gbó níbi tí ó ti ṣèkìlọ̀ fún àwọn tó jẹ́ olóṣèlú wípé kí wọ́n sọ́ra wọn kí wọ́n má sọ́ra wọn di kán má sọ ọ̀rọ̀ ètò ìdìbò di eléyìí tí ọmọ di ìtàpóró gan. Ọ̀gá ọlọ́pàá ọ̀hún tó wá sọ̀rọ̀ ìdánilójú fáwọn tọ́rọ̀ kan tí wọ́n jẹ́ olóṣèlú ọ̀hún wípé ètò ààbò tó péye yóò wà dáadáa lásìkò ètò ìdìbò láti jẹ́ kí ètò ìdìbò ń lọ ní ìrọwọ́rọsẹ̀. Bákan náà ẹ̀wẹ̀ òun ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ibrahim Gultan ni ọ̀gá ọlọ́pàá ọ̀hún ló tún pàṣẹ fún wípé kó gbé gbogbo àwọn ìgbésẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìṣe ni ọ̀gá ọlọ́pàá yányán nílẹ̀ Nàìjíríà ti ṣe ìpàdé pẹ̀lú gómìnà Adémọlá Adélékè. Ìwé ìròyìn Daily Post òun ló gbé jáde láàárọ̀ òní. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi ni àwọn tí wọ́n jí gbé ni wọ́n ti láǹfààní àti júbe òtán sá kúrò lọ́kàtà àwọn ajínigbé nígbà táwọn ajínigbé ọ̀hún tí wọ́n sùn lọ fanfan nípínlẹ̀ Edo. Àwọn ikọ̀ ajínigbé kan nípínlẹ̀ Edo nọjẹ́ pé ìṣe ni àwọn tí wọ́n jí gbé ni wọ́n mọ̀ ti sọ bí wọ́n ṣe láǹfààní àti sá kúrò ní àkàtà àwọn ajínigbé náà lẹ́yìn tí wọ́n ní àwọn tó jí wọn gbé ìṣe ni wọ́n sùn lọ fanfan nígbàtí ó jẹ́ pé àwọn rin ìrìn mọ́jú ni inú igbó tí wọ́n kó wọn lọ. Ìyẹn fi pé àwọn èèyàn ọ̀hún iná jẹ́ pé wọ́n dòlà òun ni ó jẹ́ pé wọ́n jábọ̀ wọ́n kúrò ní àkàtà àwọn ajínigbé náà ní Exaco West ní ìpínlẹ̀ náà tí wọ́n sì sọ̀rọ̀
ni ileise olopa ni ilu Benin nigba to nsoro loruko awon iko un okan lara won yini Brema Destiny o so dimo ipe ohun pada wa ohun pada bo lati oko ni ko to di pe awon agbebon bi mefo un tan gbebon Daniel Atada yin se ni won ji ohun gbe lo ani se ni won to ko awon mewa mi ani ibi ti won ko won lo ninu gbo ti awon ti fese rin moju ibe igbati won sun ani se ni won sun lo fanfan eyi ni o mu awon eyan na ti won fi rapalapo lakata won iwe royin leadership onugbe jade laaro toni iroyin ele to to wa lowo mi ni okun kan lo ti ni 1 million kan naira nigbati o je pe o nta omo ore un okun kan eleyi to je pe o ji omo keke kan to ji gbe ti awon iko eleto abo ti won si topase re ti won poko re ni ona me in lomo ti dewo bayi wi pe million kan ini ti on koko ri ni aye un o na le je pe on ri nigbati o nta omo ore un ni million kan o le odunrun naira yi ni 1.3 million naira o na ni o nta omo na o ni ise ni oun lowo ninu iwa odara oun latari ainise lowo inse ni afrasi oun ti won ni oje awako tele ina je pe owo awon iko eleto abo ina mu ni ipile Anambra latari bi won se iwadi finifin lori esun pe omo kan oun na lo je pe osonu ani se ni awon olopa oun ni won topase re ti won si ri ona me na ti won ri mu ani se ni won gba ti won mu lo jewo o lori pe won ta omo na ti o si ri 3.6 million naira ani nse ni awon pin owo ohun pelu orebirin re kolohun bo sanu ni iwe iroyin Nigerian Tribune onugbe jade laaro tuni.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ní dún lẹ̀ dún lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpamọ́ Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkùrẹ́ ní ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Wọ́n máa tún kí yín káàbọ̀ sí kànì àdàbà 88.9 FM láàárọ̀ ọ̀tọ̀ ní pé ẹ káàbọ̀ o ẹ sì kú bójú ọjọ́ ṣe rí akú dédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin oníbàárà wa nílé iṣẹ́ Emperor Yo Homes and Properties. À ń kí yín pé ẹ ṣeun fún ìbádarapọ̀ ìbádọ́wọ́pọ̀ wa lórí ìkànnì pàápàá jùlọ èyí tí ẹ̀ ń wá sí ilé iṣẹ́ wa èyí tí ẹ̀ ń pè wá lórí aago àti èyí tí ẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé ẹ ṣeun wa gan ni tí ẹ̀ ń bá wàá dòwò pọ̀ níyí Adébáyọ̀ lórúkọ tèmi mo kí lórúkọ lọ́gàlọ́gà nìkan nìta wà ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá mo kí yín pé ẹ kú iṣẹ́ o látàárọ̀ bákan náà jùmọ̀kẹ́ ọmọ́tòṣọ ẹ ṣeun wa gan lórí ètò yìí láti ilé iṣẹ́ Emperor Yo Homes and Properties tí wọ́n kalẹ̀ sí number 34 Ìrùmù Street ní dojúkojú Echo Bank Làràkálẹ̀ nílùú Àkúrẹ́ àti ní number 2 Ọbánlá Junction ní ìdojúkojú iléepo MRS Lọ́bàdéṣídà nílùú Àkúrẹ́. À ń kí yín pé ẹ káàbọ̀ bẹ ṣe ń bá wa darapọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìléwọ́ tó wọlé sí ilé iṣẹ́ wa gbogbo èyí tí ẹ fẹ́ darapọ̀ tẹ fẹ́ bá wa dòwò pọ̀ 0813-065-9233 ó ní ẹ̀rọ ìléwọ́ tí ẹ lè pè sí ẹ bá fẹ́ ní tí ẹ fẹ́ rà lọ́dọ̀ wa kí wá ní tá ń tà gangan tí ẹ nílò láti rà tàbí tí ẹ nílò láti mọ̀ lọ́dọ̀ wa tí ẹ sì fẹ́ rà. Ká máa ṣe ọmọkùnrin kiri ìgboro fúlàfúlàfúlà tútù lé jèrè òde adánlémọ̀ dáńtà kò yí ọmọkùnrin tó bẹ́ẹ̀ sì ni ò yí ọmọbìnrin bá a bá ti ń ṣiṣẹ́ bá a bá ti ń rí nǹkan fọwọ́ gbé ẹja máa fi ọwọ́ nǹkan máa fi yún nǹkan kan bówó bá ti ń dọ́wọ́ wa ẹja máa fi dé nǹkan mọ́lẹ̀ pàápàá jùlọ ìwọ tí o jẹ́ ọmọkùnrin tó mọ̀ pé òun níyàwó ó sì bímọ dandan sì ni kó kó àwọn ìyàwó àtọmọ rẹ sínú kólóòbí kan ìwọ ọmọ gidi sí òbí kò sí tó burú jù ń bẹ̀ bí wọn náà bá ra lẹ̀ tó kọ́lé tó gbé fáwọn òbí rẹ láṣẹ ni kó máa lọ sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Àwọn ni wọ́n ń ta ilẹ̀ tó wà ní Ondo Road nílùú Àkúrẹ́. Ẹ bá ń bọ̀ láti Ondo ẹ rí àwọn ilẹ̀ wa pátákó ajúwe wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n kọ Emperor Royal City and Park àbákan náà Emperor Sun City ní Ondo sí Àkúrẹ́ àbí Làkúrẹ́ sí Ondo lẹ́yìn bá ń lọ ní ẹ rí bẹ́ẹ̀. Bákan náà àwa la ní Emperor Hill City tó bẹ ní àgbájọ ní ọ̀nà ọ̀dọ̀rẹ̀ ní ìlú Àkúrẹ́ tẹ bá ti débẹ̀ ẹ ti rí pátákó ajúwe wa àwọn ilẹ̀ wa sì tẹ pẹrẹsẹ kì í ṣe inú òkúta kì í ṣe inú ra. Bákan náà àwa la ní Emperor Golden City tó ń bẹ ní ìlaramọ̀kín lọ́nà Ìbàdàn ní ìlú Àkúrẹ́ tẹ bá ti ń ti Àkúrẹ́ lọ sí Ìbàdàn ìlaramọ̀kín ní Emperor Golden City wà. Bákan náà la ní ilé iṣẹ́ àwọn ilẹ̀ ńlá tó pọ̀ dáadáa tẹ lè fi kọ́ lé iṣẹ́ tẹ lè fi kọ́ lè gbé tẹ lè fi kọ́ lè tura tẹ lè fi kọ́ ọsibítù gbogbo ẹ̀ ni ó wà ní ìkáwọ́ wa. Wá sí Kings Court ilẹ̀ ọba là ń pè ní Airport Road nílùú Ado Èkìtì ní pópónà tó lọ sí pápákọ̀ òfurufú nílùú Ado Èkìtì. Bákan náà Emperor Flourish City àwa náà la níbẹ̀ ẹ máa pè sí orí 0813-065-9233 bẹ́ẹ̀ bá ṣe ń pè ó ní wọ́n mọ̀ dá yín lóò nílé iṣẹ́ wa ẹ lọ sí number 34 Àràkálẹ̀ Street ní dojúkojú Echo Bank dídùn lọ́sàn-án oṣù tí ẹ bá ti débẹ̀ ẹ ti rí ọmọbìnrin tó fàìn dáadáa ó ní akọ̀wé wa ń bẹ̀ ó bá sì jẹ́ pé ẹ ráàyè tó jẹ́ pé ibi tẹ́ wàá jìnnà ọ̀pọ̀lọpọ̀ ní bẹ nípínlẹ̀ Èkìtì tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ní bẹ nípínlẹ̀ Ọ̀sun ṣùgbọ́n tó ń nífẹ̀ẹ́ sí àti ralẹ̀ sílé ìyẹn pàápàá jùlọ Sàkúrẹ́ tàbí sí ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ ìlú wọn tẹ́ bá ti pe nọ́mbà yẹn ẹ bá wọn sọ̀rọ̀ ìjọ kan ṣoṣo náà lákàn fún yín
ẹ ma bọ o ẹ wa wo ibi tí a fún yín tàbí nínú ìwé wa ẹ ti rí plot yín bẹ wọn bá sì ti fún yín plot yín gbogbo tó jẹ ìwé lẹyìn pátápátá ẹ òní ó kàn yín lọwọ lọjọ tí ẹ bá ti ń sanwó lẹyìn báwo wá ni a ṣe sanwó báwo gan lórí ọfẹ tó wà nínú ilé wa tá à ń tà fún àwọn èèyàn torí pé àwọn tó ń talẹ ti ń talẹ fún yàn ti ń bá yàn kọlé wọn pọ dáadáa nípínlẹ ta wà ẹ bákan náà sì ni signboard pọ dáadáa lẹgbẹgbẹ ọnà ṣùgbọn ọtọ ti tọlu o ọtọ ti tọlu wo ọtọ ni ti a ní empire homes and properties tí ẹ bá ti dé ọdọ wa orí ọfẹ àtàǹfààní tí ti wá mú wá dání ẹ máa sọ fún yín ẹ jẹ kí sáré kọjá sódì kejì lọhùnún kẹ gbọ fọrọ wọn ká máa tẹsíwájú.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigo. Kò sọ́rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀. Bẹ́ẹ̀ ni ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni bá fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé ayọ̀. Fẹ́ bá ti ń darapọ̀ mọ́ Emperor Your Homes and Properties tó ń bẹ ní number 34 Iromu Street nídojúkojú Echo Bank nílùú Àkúrẹ́. Ìrọ̀rùn tó wà ń bẹ̀ ni pé bí ẹ bá ti fẹ́ ralẹ̀ lọ́dọ̀ wa tá a bá ti lọ fi plot tiyín hàn yín. Ẹ gba ìwé yín pérépéré yóò sì wà lọ́wọ́ yín. Nígbà tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí sanwó ẹ lè máa kọ́lé yín lọ. Báwo wá ni ìsanwó wa? Tó bá jẹ́ pé ẹ ní owó yín káàṣì cash and carry ẹ sanwó yín. Tí ò bá sì sí agbára pé ẹ lè san lẹ́ẹ̀kan ṣoṣo bá jẹ́ ẹ̀ẹ́mejì lẹ lágbára bẹ́ẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin dúnú lọ́sàn oṣù ẹ máa sanwó yín díẹ̀ díẹ̀ ẹ sì lè bẹ̀rẹ̀ iṣẹ́ yín lójú ẹsẹ̀ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sanwó. Bákan náà tí ò bá wá sí agbára rẹpẹtẹ bóyá iṣẹ́ tẹ́ ń ṣe kò mú owó ńláńlá wọlé lóṣù tàbí lọ́sẹ̀ a fún yín lórí ọ̀fẹ́ àti san owó yín fún ọdún mẹ́ta gbáko ọdún mẹ́ta lódidi ni ẹ fi san owó yín. Báwo lẹ ṣe a máa san? Ẹ lè máa san owó yín ní 30,000 naira ó kéré jù. Yẹ́n mọ̀ pé owó ìdákọ̀ mu ni kìíní sáwìí. Ẹ̀yin ìyá alájàpá bọ̀dá ọlọ́kadà onímárúwá onítẹ̀ẹ́sí ọlọ́kọ̀ èrò bàbá tí ó jẹ́ pé iṣẹ́ yín àgbẹ̀ ní inú oko ṣùgbọ́n ẹ ti ralẹ̀ ralẹ̀ wọ́n ń gbà yín ni. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ gan wà tó jẹ́ pé ó tẹ̀ ti débi ilẹ̀ tó ti gbàgbọ́ pé kò ń ṣe foundation kìí ṣe máa lọ ni. Ẹlòmíì gan ṣe foundation tán tí wọn òjò kọ parí tó jẹ́ pé wàhálà àwọn ọmọ onílẹ̀ àwọn ajagunbalẹ̀ wọn òjò gbádùn ọ̀tọ̀ ni kò bá lé dídàjì kan sọ pé ó yá ń kóòtù igbó ibi tí wọ́n tà fún ẹ̀yẹn ta ló tà fún ẹ ó yá ń sún kóòtù lágbájá ti rà rí nígbà tá sì lọ wo ìwé lóòótọ́ wọn rí pé lámọ̀ọ́yìn ti rà rí wọn fẹ́ máa fún ọ nílẹ̀ ibòmíì ibi tí wọ́n lọ fún ọ wá lọ jẹ́nu aginjù nítòsí ilé àwọn ará bíi ọlọ́mọjì jí agbé tí wọ́n rí bẹ́ẹ̀ ní Emperor Your Homes and Properties tẹ́ ẹ bá ti bá wa darapọ̀ dòwòpọ̀ ibi tá a bá ti fún yín ẹ̀yin lẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí sanwó yín lórí 30,000 naira 30,000 naira lẹ́ fi bẹ̀rẹ̀ sí máa sanwó yín ní díẹ̀ díẹ̀ gbágbára yín bá ṣe ká sí ẹ máa san díẹ̀ díẹ̀ tó bá sì lágbára àti sanwó ẹ lódidi lóníkàsàngbò à ó lọ tó bá jẹ́ ẹ̀ẹ̀mejì péré ló lágbára àti san iye ilẹ̀ tí wọ́n bá ti fún ọ wàá lọ wò ó ní wíwọ̀n rẹ̀ ó pé gérégé ní pípé tilẹ̀ tàsìkò tí olóṣèlú àmì tí táwọn olóyìnbó tí wọ́n wọ̀n tán ní 60/120 ó pé dáadáa síbẹ̀ ó bá sì jẹ́ pé kó o bẹ̀rẹ̀ kó o sanwó ẹ o lórí ọ̀fẹ́ àti travel wálé máa wá wo sáìtì ni wọ́n ní àwọn amojú ẹ̀rọ àwọn engineer abánikọ́lé tó jẹ́ pé orí wọn pé dáadáa tán lè bá yín ṣiṣẹ́ yín pẹ̀lú materials tó pé gérégé tó dáa tó quality ni wọ́n lò tiẹ́ ni pé iye oṣù báwo náà dá iye oṣù báyìí ni o kọ́kọ́rọ́ ni wọ́n mọ̀ fi wọ́ kí ọ̀wọ́ náà dún lé nìyẹn ìtìjú ń bẹnu kéèyàn travel láti ìdálẹ̀ kó o gbé jíìpù méjì kó o gbé kan kí ìyàwó rẹ gbé kan kẹ́ẹ̀kẹ́rù kẹ́ẹ̀kẹ́rù pé fẹ́ wá sọdún lé kẹ́ẹ̀ máa bá wọn kan du yàrá room and parlour tó jẹ́ pé ibẹ̀ ni ọkọ àti ìyàwó manage kẹ́ẹ̀ máa bá wọn dùbẹ̀ àwọn ọmọ yín ò ní lè ṣeré bí wọ́n ṣe fẹ́ ẹ̀yin náà ò ní lè rìn bí wọ́n ṣe fẹ́ ọ̀tọ̀ ni kan ti géètì kan sọ pé lámọ̀ ni má wọlé ní àkókò wa ìbáyé òkìní kan ṣùgbọ́n ní Emperor Royal City àyè ìgbafẹ́ ń bẹ lóríṣiríṣi àgọ́ ọlọ́pàá ń bẹ ń bẹ ọsibítù ń bẹ ń bẹ kò sí nǹkan ètò ààbò tẹ́ ẹ wá tẹ́ ẹ bá pàdé mẹ́ kì í ṣe ibi tẹ́ yàn ń kọ́lé sí tẹ́rù ó mà bàyẹ́ pé ibi tí mo wà mọ̀ jìnnà sí ìgboro inú gbọ́mọ̀ níbí ilẹ̀ pọ́nbélé fún estate ni bó bá fẹ́ ra tiẹ̀ kó fi kọ́lé ìgbafẹ́ ó fẹ́ fi kọ́lé ìtura ntí ìbáwù kan fẹ́ kọ́ àyè ń bẹ ní Emperor Royal City bákan náà Emperor Sun City àti Emperor Hill City ó bá sì jẹ́ Emperor Flourish City tàbí Emperor Golden City tàbí ní Kings Court ní 0813-065-9233 oníkẹ́ fi bá wa darapọ̀ lódì kejì lọ́hùn-ún à ń bọ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ láti odò kejì lọ́hùn. Láàrin ọ̀sẹ̀ àwọn kan ń pè wá, wọ́n ń béèrè lọ́wọ́ wa pé àwọn gẹ́gẹ́ bí àwọn ṣe wà pé iṣẹ́ tí àwọn ń ṣe kò kí ń ṣe iṣẹ́ tó ń yọ owó mílíọ̀nù àbí tí ń yọ owó ńlá ńlá kan. Pé ṣé àwọn náà lè darapọ̀ láti ralẹ̀ ní Emperor Flourish City? Mo ní tó bá jẹ́ tìyẹn Ọlọ́run lòun ó da ọlọ́lá ọléwé lọ́n tà. Kò sí ẹni tí ò lè ralẹ̀ lọ́dọ̀ wa tó bá ṣáà ti ń ṣiṣẹ́ tó mówó wọlé tó ti mọ̀ pé owó yìí ₦30,000 o lè máa rí san lóṣooṣù tàbí ní oṣù méjì méjì. Tí wa ṣáà ni pé láàrin ọdún mẹ́ta kó o ti pakiti mọ́ra kó o san owó wa tán. Tí o bá ti san owó ilẹ̀ tó rà ilẹ̀ tó ń bẹ lọ́dọ̀ wa pọ̀ dáadáa lóríṣiríṣi. Àwọn ilẹ̀ kan wà tó jẹ́ pé bó bá jẹ́ lẹ́vù tó bá fẹ́ àbí tó fẹ́ fi kọ́ àwọn ilẹ̀ oní 2 million wà ńbẹ̀ oní 5 million wà ńbẹ̀. Bọ́ọ̀ fẹ́ ra ilẹ̀ 50 million ó wà ńlẹ̀ lọ́dọ̀ wa. Bọ́ọ̀ bá sì fẹ́ ra ilẹ̀ 1 million ó wà náà tó jẹ́ pé owó kékèké owó tí ò kan ní ilé egun ẹ̀yìn kékèké báyìí náà lọ́mọ sanwó ẹ títí ká tó ṣẹ́jú ká tó là láàrin ọdún kan sí méjì o ti sanwó ẹ tán. Ṣùgbọ́n kó lè mú ìrọ̀rùn dé la ṣe fún àwọn oníbàárà wa ní ọdún mẹ́ta o lè máa san nǹkan ẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́ pé láàrin ọdún mẹ́ta o ti sanwó ẹ tán. Ìwọ náà sì lè dé onílé kó o dọ onílé dọ lọ́rọ̀ láàrin ọdún mẹ́ta yẹn o yá bó bá ti bẹ̀rẹ̀ sí sanwó máa kó materials já yanrìn jákúta kó o bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ṣe wà gangan nìyẹn. Nítorí náà kò sí ẹni tó kéré jù láti ralẹ̀ lọ́dọ̀ wa o. Bàbá o lè rà fún ìyàwó kí ọkọ kó rà fún ìyàwó rẹ̀ kí ìyàwó náà o lè rà fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí fọ́kọ. Ẹ jẹ́ kí bàbá kó rà lóko àwọn ọmọ bóyá ọmọ mẹ́ta ló bí àbí méjì ra plot kọ̀ọ̀kan lóko wọn káwọn náà ní tiwọn kó mọ̀ di pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣiṣẹ́ làágùn ṣiṣẹ́ làágùn nínú ayé tá a wà yìí tó bímọ dáadáa tó kẹ́ àwọn ọmọ rẹ̀ tó sì tọ́jú wọn dáadáa. Ṣùgbọ́n ikú yọwọ́ ẹ̀ láwo kò jẹ́ jẹ ọmọ gbádùn kò jẹ́ kó káwọn ọmọ dàgbà lójú ẹ̀. Nípa ṣíṣe èyí àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn fámìlì wọn mú gbogbo ogún wọn ṣe báṣubàṣu. Àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ráre kiri àwọn ọmọ dẹni tí ń ráre kiri tí wọn ní nkankan mọ. Ìyàwó máa sọkún kiri pé ọkọ nígbà tó wà láyé báyìí ló sì ṣe fáwọn fámìlì yìí o. Ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ bó o bá ṣe ń ṣe lọ́wọ́ báyìí. Oníkálukú wọn ní àìnígi lẹ́yìn ọgbà ká mọ̀ mọ̀rú èso tí ń so. Oníkálukú mọ̀ wà tí àwọn àbúrò òun ní o bẹ́ẹ̀ ló sì mọ̀ wà táwọn fámìlì rẹ ní. Ralẹ̀ ló kọ àwọn ọmọ rẹ rà ló kọ ìyàwó rẹ kó o fi jókòó wọn síbẹ̀ ní Emperor Your Homes and Properties. Tó bá ti fi jókòó wọn síbẹ̀ wà á ti mọ̀ pé àwọn ló lélẹ̀ wà á sì mú oníkálukú lọ bẹ̀ ìwọ ló nílẹ̀ o tiẹ̀ rèé o ọmọ Káyọ̀dé tiẹ̀ rèé o Chibuzọ tiẹ̀ rèé o Maidia ilẹ̀ tiẹ̀ rèé o. O lè rà mẹ́ẹ̀ kó fi sọ orúkọ ìyá rẹ̀ o lè rà mẹ́ẹ̀ kó fi sọ orúkọ bàbá rẹ̀ bó ṣe wà gangan nìyẹn. Tẹ́ bá ti rà síbẹ̀ bọ́lọ́jọ́ bá ti wà á pó wá yá ọlọ́run jẹ́ kọjọ́ wa pé bọ́lọ́jọ́ wa ló yá kò ní sí ìbànújẹ́ fún àwọn ọmọ tàbí fún aya pé bó làá wa torí bọ̀ bó làá sá sí bó làá ṣe sí. Nítorí náà ìwọ náà ralẹ̀ lóko àwọn ọmọ rẹ kí dúndùn kó so ní ọ̀dẹ tiẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ òkú ní kú báyìí tó jẹ́ pé èpè làwọn ọmọ ń gbé bàbá mi ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ kí tiwọ rí bẹ́ẹ̀. Nítorí pé kíni ó fi gbogbo nǹkan ó fi dá àwọn fámìlì ó wá kó àwọn ọmọ àti ìyàwó ó kó wọn sínú wàhálà ayérayé nígbà tó lọ tán. 0813-065-9233 lójú òpó tí ẹ lè máa pè sí tí ẹ̀yin náà bá fẹ́ ralẹ̀ tàbí ó ní tí ẹ fẹ́ rí ní ọ̀dọ̀ àwọn Emperor Your Homes and Properties. 0813-065-9233 tẹ bá sì wà ní ìtòsí ibi tẹ ti lè dé iléeṣẹ́ wọn gangan ẹ lọ bẹ̀ láti lọ fi ojú yín rí òótọ́ tí ń bẹ̀ ń bẹ̀ ní nọmba 34 Iromu Street
ilé alájà méjì tó ń bẹ ní dojúkojú Ecobank ní àràkálẹ̀ yẹn ni ìsàlẹ̀ ọ̀sẹ̀ yẹn náà ti ń ta POP materials tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ gòkè ẹ rí iléeṣẹ́ Empire Homes and Properties ńbẹ̀ tẹ́ ẹ bá ti rí wọn ẹ bá wọn sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ fẹ́ ibi tẹ́ ẹ fẹ́ ilẹ̀ yín sí ni bóyá ìlárámọ̀kín lẹ fẹ́ sí o bóyá Sun City lọ́nà òǹdó ni àbí Royal City and Park lẹ́ ń fẹ́ sí lọ́nà òǹdó tàbí Hill City lọ́nà ọ̀dọ̀rẹ̀ bó bá sì jẹ́ Flourish City ní Airport Road nílùú Ado Ekiti tàbí King's Court nílùú Ado Ekiti náà ni gbogbo ẹ̀ dídùn ni ẹ bá ti bá wa darapọ̀ ẹ ṣàpè 0813-065-9233 0813-065-9233

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Nímú ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láì sí dààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

ni wahala awon omo nile yi. Eh, gbudo so diga be ma lo sobiri. Ko si to nje be lori awon le ti a. Mo lo je ma so fun yin pe bo ba je ona lara mo kin le nfe si. Yen Emperor Golden City. Be ba tin sanwo yin die die e le bere si sise lori ile yin. Láàrin ọdún mẹ́ta ńlá fún yín láti parí owó yín sísan. Yóò bá bọ̀ wọ́n níbi owó ikú wá mọ́ níbi yíyanjú mọ́. Tí ọwọ́ ọ̀bọ bá gùdé lò náà fi ń hàn díẹ̀. Bẹ́ẹ̀ bá ti wálé iṣẹ́ wàá fàwọn ọlẹ̀ tó pọ̀ hàn yín. Ibi tí agbára yín bá ká ń bẹ̀ ni ẹnu ọwọ́ sí. Àwájọ dúnàdúrà bẹ́ẹ̀ ṣe máa sanwó yín. Ó yàwọ̀ tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ò fún ọ láàyè láti máa wá sí sáìtì déédéé. Báwọn jókòó sọ̀rọ̀ pọ̀. Báyìí mo fẹ́ kọ́ sórí ilẹ̀ mi. Jẹ́ tí ẹ lè ràn mí lọ́wọ́ láti kọ̀. Kò sí nó lọ́rọ̀ wọn yes ló bá dé. Pẹ̀lú quality materials. Àwọn ohun èlò tó dáa tó jó òrìjínà tó jójú lówó wọn lò fún yín. Lẹ́yìn kí wọ́n máa fi kọ́kọ́rọ́ wá yín kí pèsè eléyìí ti parí ooru. Ẹ máa kẹ́rù o. Bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ wọn. Nọ́mbà 34 Ìròmù Street nílòjúkojú Ecobank Lára Kálẹ̀ ni wọ́n wà. Tàbí nọ́mbà 2 Ọba Ńlá Junction. 0813-065-9233. Nílùú Adó Èkìtì, ibẹ̀ ni ẹ ti máa gbọ́ nípa Emperor Flourish City. Àti King's Court, ilẹ̀ ọba. Airport Road nìyẹn wà nílùú Adó Èkìtì. Bó bá jẹ́ ìlú Adó ló fẹ́ra lẹ̀ tiẹ̀ sí, bó bá jẹ́ ìlú Àkúrẹ́, bó bá jẹ́ ọ̀nà ọ̀dọ̀rẹ̀, tó bá jẹ́ lọ́nà òdò, tàbí ní ọ̀nà Láramọ̀kí. Dúndùn ni. A san ògbúdọ̀ sókí kan lọ́dọ̀ ti a. Awúrúju ò sí lọ́rọ̀ ti ahun. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àwọn tí ń talẹ̀ wọ́n pọ̀ dáadáa nílẹ̀ yìí. Ìwé ń bá lórí láyà ẹ tó bá láyà gbàǹgbà ní kẹjẹ ò wọ̀. Ẹ rí pé ojú iléeṣẹ́ wa ibi tó wà kò mú rárá. Gbangba wálíà ló sì wà, kódà ibi tá a wà kò ṣeé fi parọ́. Bákan náà la ṣe ń fún rèrè ẹ̀ lórí rédíò àtọ̀wọ̀n ẹ̀rọ agbagbe lóríṣiríṣi. Tó bá ń bòjòrò dání àní pariwo ara wa ta. A sì ní sọ bí tá a wà. Bákan náà èmi tí mò ń fẹnu parọ́ àǹtí àti mò ń polongo ẹ̀. Bá a bá wádìí ibẹ̀ pé ibẹ̀ dá àwa náà ní báwọn kẹnu bọ̀ ká mọ̀ pariwo ẹ̀. Wọ́n yàtọ̀ sáwọn tí ń talẹ̀ ńgbà kan. Owó tuntun lẹ́yìn tà fáwọn ẹlòmíràn. Ẹ̀yin sì ń wò ó pé ẹni tó ló kọ ní ntalẹ̀ fún wa o. Tiwa ò rí bẹ́ẹ̀ ní Emperor Yo Homes and Properties. Bẹ́ẹ̀ bá ti dá wa darapọ̀. Ẹ̀yin náà dúnlẹ̀ dúnlẹ̀ nìyẹn.

ẹ máa sọ fún yín pé kò sí báyọ̀báyọ̀ lọ́rọ̀ ti ẹ́ńpọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ bá ti mọrú èso tí kì í so. Ẹ jáwé ẹ̀kẹ́ ìfirun mú wò. Ẹ wá gbo ẹ̀kẹ́ ìjẹ́wò kẹ́ ìfirun pákó. Bẹ́ẹ̀ bá ti ń fi ewé rohun mú. Ẹ máa fi pákó rorin. Ìyẹn gbòǹgbò ẹ̀kẹ́ ìfi rorin. Ẹ mọ̀rú èso tí ó so. Iléeṣẹ́ Empire Homes and Properties ibẹ̀ gangan lọ̀nà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ralẹ̀ tẹ́ fẹ́ kọ́lé ayọ̀. Níyì Adébáyọ̀ lórúkọ tèmi o, títí di ọjọ́ mẹ́jọ á tún máa pàdé lórí ètò yìí. Ibi ò ní bá yín kò ní bá mi, iléeṣẹ́ Empire ibi ò ní bá wa. Ànírógun ajínigbé wọn ní jíwa gbé wọn ní jíwa tàwọn ní jíwa rẹ́jẹ. Kán wọ́n bá rẹ ọjẹ́ ìwọ náà darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties lórí 0813-065-9233. 0813-065-9233. Ó dàbọ̀.

0: agbọni
1: adaba 88.9 fm atunti fofere
2: adaba yo
3: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

bẹ́ẹ̀ni mi ò ní wọlẹ̀ máráyé lójú kẹ bá mi ṣàmì àdúrà ẹyin náà kẹ ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ ní wọlẹ̀ máráyé lójú tèmi tọpẹ gentleman olódodo ọmọ olúmúyẹwà ló ń kẹyìn pé ẹ káàbọ̀ sórí ètò àlùjọ láti àdàbà 88.9 fm àkúrẹ́.

0: oṣooṣeun lórin kọ̀lẹ́tì àyìnlá má délé ẹnìkankan lórí ètò àlùjọ náà láwà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi mo kí yín praise ọ̀làgòkè báwo nìkan bẹ́ẹ̀ ṣe àlàáfíà ni ọ̀yá nọ́mbẹ́ yẹ ká lọ ságbo eléré mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀yá pàjọ́ tutù àjọ àbalẹ̀ ni mo gbọ́.
1: Ara fun mi, omi inu n kọ mi.

ká kọ́kọ́ ti bí òtítọ́ bẹ̀rẹ̀ òtítọ́ dẹ̀ sì wà láyé àtijọ́ ó sì lè fi ọ̀rẹ́ ọ̀rẹ́ sì lè fi ìyàwó sán ọ̀rẹ́ ẹ̀ ó lè fi ìyàwó ẹ̀ ti ọ̀rẹ́ ọ̀rẹ́ sì tún lè fi owó ti ẹnìkejì ṣùgbọ́n lóde òní tó bá ti fi ìyàwó ẹ̀ pé mi ò sí nílé òjọ́ má bá mi tọ́jú ìyàwó mi ò wọ́n àgbà kò tó dé ìjọba mi tọ́jú owó yìí ò fi ẹran háì kòkò lẹ́nu ni mo bọ̀.

iná ló ba gbogbo nkan jẹ, owó iná ló ń jẹ kára ó fúnyàn, owó iná ló ń dàwùjọ rú, owó iná ló ń máwùjọ tó tún fi ń tòrò, owó iná wọn ọ̀rọ̀ tó bá dálẹ̀ á pọ̀n fún ara ẹ̀ ò ní lè ka owó tí ò lẹ́sẹ̀ tí gbogbo wa ń lé kiri mú bọ̀.

gbogbo èèyàn gbogbo àwùjọ gbogbo ẹni tẹ bá pàdé ọgbọ́n láti tú ẹnìkejì jẹ nípa ìdí owó iná ni òun náà ló báyé jẹ́ débi tí a wà yìí bá sì ṣe ń lọ bẹ́ẹ̀ bá rí ọmọ kékeré báyìí tó ń kàwé tó ń kàwé tẹ bá jẹ ní ọlọgbẹwẹ àárẹ ẹwọ kì í ṣe òwe nìkan lèèyàn fi ń lówó járe owó iná ni ṣá ibo lábàá lè já ibo lábàá yàrá ilé yìí àsì bó bá dọjọ iwájú mo ń bọ. Machike Amo, jẹ́ kó máa rọ̀ lọ. Mo fẹ́ kí a wo òye ká fi ojú òye ká fi wo. Wọ́n ní òye làgbà wò gẹ́gẹ́ bí orúkọ ilé ẹ̀kọ́ tí mo ti jáde nílùú Ìlàlà ní àìmọye ọdún sẹ́yìn. Òye làgbà wò, ẹ jẹ́ ká fojú sùnùkùn wò. Nígbà tí èèyàn bá lòun fẹ́ gbégbá àpótí ìdìbò báyìí kí ló fẹ́ ṣe fún ìlú kòrónú ẹ̀ o. Ohun tó máa rò next ni pé báwo ni owó tí mo ná báwo ni mo ṣe fẹ́ rí owó yẹn gbà padà. Ẹ̀yin náà máa wò a ní ta bá ná 5 million ta fi ṣe campaign ó yẹ ká lè rí 15 million bí èèyàn bá ṣáà náwó yóò ṣáà jèrè nípa ẹ̀. Nǹkan tí ó ṣe fún ìlú kọ́ ló bàbá yìí ayé náà tẹ fẹ́ dìbò ẹ̀yìn náà ti gbẹnu de owó èló náà fẹ́ fún wa ṣé 10,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn 15,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn gbogbo nǹkan wọ̀nyí kò lè jẹ́ káwùjọ kó tòrò pàápàá. Nítorí náà ẹ jẹ́ ká fi ojú sùnùkùn wo ibo lowó máa bá wa dé ibo tẹ báwo lò mí ọkùnrin mí báyìí obìnrin mí a nítorí owó lòun ṣe ń fọkùnrin tó o bá sí ìfẹ́ títán nìyẹn pé ń kálukú kó pín gàárì tí o bá sówó ńlé ìyàwó abú ọkọ kò sóríṣiríṣi orúkọ tí ò ní pọkọ tán owó nìfẹ́ àwọn ọmọ náà tán bá wà nílé ẹ̀kọ́ oríṣiríṣi àwọn bíìlì ńlá. Ọ̀gá lè tẹ̀ lè ní lẹ́ṣọ́ra ń gbowó lọ́wọ́ ọ̀hún láì jẹ́ pé lẹ́ṣọ́ra ń gbowó lọ́wọ́ ẹ̀. Omi lè ní àwọn fẹ́ ra ìwé kan kí ìwé yìí kó jẹ́ bíi 1,000 kó jẹ́ pé ó bèrè fún 15,000. Oríṣiríṣi ọ̀nà kàṣà ti lówó kàti lówó ọlọ́run á gbà wá o. Kí ni sàní sì níbẹ̀ ṣé kó sì jẹ̀síwájú ṣé ó ti kí àmọ́ ẹ̀ tán bóyá mò ń gbọ́.

ó dàbí pé àmọ́ òṣèlú sì wà lójú ọpọ́n lọ́dọ̀ sani jápàlódà jẹ́ ká lọ sí ọ̀dọ̀ chief commander ebenezer obey oya number

Adaba 88.9 FM lẹ́ngbọ́. Ètò àlùjọ ló sì wà lògòrè àtẹ̀gùn pẹ̀lú ọ̀rẹ́ yìí tèmi tọpẹ gentleman olódodo ọmọ olùmúyẹ wa mo bọ̀.

0: Ẹ̀yin ọ̀dọ́ sìn ṣe ń gbọ́ ìmọ̀ràn látẹnu àgbà.
1: Iṣẹ́ orin kíkọ pẹ̀lú ìlú lílu, ìyẹn ni iṣẹ́ ti wá.
0: Ṣùgbọ́n bí a bá bí àwọn ọ̀dọ́ sìn léèrè wò, ǹjẹ́ iṣẹ́ wo wọ́n ń ṣe? Rárá o, owó ṣáà ni káwọn ṣáà ti lówó ni àwọn mọ̀.

Kennedy ti ọpọlọpọ fi japa kúrò Nigeria. Wọ́n ní kò sówó ń bí owó náà náà wà lọ́sọ̀hún ṣùgbọ́n ẹnu kìnìún lówó wà lọ́hún.

0: pẹ̀lú Chicago, gbogbo ẹ̀ a.
1: Àwọn tó mọṣẹ́ ṣe òun náà ni eré wọ̀nyí, wọ́n dé, wọ́n gbé orin wọn dé Philadelphia, New York City, Chicago, gbogbo ẹ̀ arẹ́sẹ̀pá ni nígbà náà lọ́hùn-ún, nígbà tí nǹkan ṣe tí japa tí ò tí tó yẹ pé tó bá lọ ilé ìbò tó bá padà dé ìlú náà wàá fi pàdé ẹ̀ ní airport. Ṣùgbọ́n bó lẹ́ni lọ ilé ìbò báyìí tó bá kàn padà dé, ó padà sápò ara ẹ̀ ni o, àtijọ́ wọn máa kólùwá pàdé ẹ̀ ni, ọba ló wọ̀ lóò, ṣùgbọ́n nísìnyí ta ló rẹ́nìkan mú bọ̀.

ma gbe kuro bẹ́ẹ̀ni gbogbo yín náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lábẹ́ àṣọ mo rọ́wọ́ yín ṣùgbọ́n kò ṣe bí kí n gbé kọ́ọ̀lù kankan ní àárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí láti gbogbo bí tẹ́ ẹ wà mo rọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣùgbọ́n nǹkan kan tí mo ṣàfẹ́ fàyọ láàárọ̀ yìí ni pé tá a bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká tẹ pamọ́ṣẹ́ tí a bá dẹ̀ yọ̀lẹ̀ ẹ jẹ́ ká yọ̀lẹ̀ wa dáadáa á jèrè ẹ náà ẹni bá tẹ pamọ́ṣẹ́ yóò jèrè iṣẹ́ tó ṣe ẹni bá sì ya ọ̀lẹ ó di dandan kó jèrè ìwà ọ̀lẹ tí ó bá hù nítorí pé àti rere àti búburú kò sí èyí tí kò ní ní èrè ńbẹ mo fẹ́ pe àkíyèsí yín sí àwọn kankan àwọn kan tí mo sì fẹ́ pe àkíyèsí ni pé ọyẹ ló máa ń kìlọ̀ fún onítòbí ẹyọ kan ìgbé ayé náà ni ó kọ́ ní kálukú wa lọ́gbọ́n bí a ó ṣe hùwà bí a ó ṣe ṣe lọ́tún lọ́sì torí náà ibi tí nǹkan bá kọjú sí ẹ̀ wo bẹ̀ wò ṣé ìwà ọ̀lẹ́ ló yẹ kí n hùn bí àbí ìwà òtítọ́ àwọn míì wà wọ́n ní máa kọ́ ẹ lọ́gbọ́n máa ṣe bá máa ṣàwo kò sẹ́ni nǹkan tó lè kẹ́ni kejì lọ́gbọ́n o nítorí pé situation tá a bá wà òun náà ni ó kọ́ kálukú wa lọ́gbọ́n mo ń bọ̀. Tí a bá wojú ago yín kí bí bàbá yìí sì máa pe olóyè ẹ̀ lọ bá mi tì síwájú díẹ̀ bá mi fast forward díẹ̀ bá mi fast forward orin yẹn díẹ̀ síwájú tì síwájú ọjọ́ ti lọ lórí ètò bọ́ǹbọ̀ náà.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Yawo si prayer center church of God.
3: Kale si adofure idoriro.
2: Nibi marathon fasting and prayer olojo meta total deliverance.
3: Nibi ti yanu o ti se.
2: Ojo Friday 10th to Sunday 12th of July. Ile awon akase adura ko ngba ko ngba kabiti kabiti randu randu yo ti ma bale gbi gbi gbi. Ti gbogbo isoro to npo me da fira yo de ma disappear. Ibe je isoro ta lale mo alafo mo tabi alakoran. Ni ta ladaye ba ni tabi ajoguba tabi amutorun bo. Oda titi dori eta lanko. Niru eyi to mi gbogbo Nigeria logologo. Oluwa yo ba wa se. Tori ta won mo Israel le ju be. Sugba di end won bonu e. Iji le ma janto to. Sugbi bori lo ma kenye. Baba Prophet Samson Oluwa mo dede tun ti wa fully prepared. Lo awon afajura jagun kan kan kan kan be.
4: Gbogbo iji to nja waju oyo daga.
2: Yeah. Emma Bo. Nibi marathon fasting and prayer ye. The 10th to 12th of July. The prayer center.
5: Yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
6: eto igbeyawo laye
7: ejowo eduro najare
8: ah ilo sele
7: ki won to so wapo njo ran ti po sele ri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
5: eh ni tuto
7: ka sa so pe o ti ra won abi
5: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: e won lo tun je cdk bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: oluso aguntan eso
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
9: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
10: CDK sórí ẹ̀díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
11: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
12: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afo gede gede do ti ara danu
13: logo lomo kuri agbaduro to
12: ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tegun gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbogbo iga ijawa ija osi always guide me
5: so yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
6: eto igbeyawo laye
7: ejowo eduro najare
8: ah ilo sele
7: ki won to so wapo njo ran ti po sele ri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
5: eh ni tuto
7: ka sa so pe o ti ra won abi
5: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: e won lo tun je cdk bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: oluso aguntan eso
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
9: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
10: CDK sórí ẹ̀díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
1: tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
14: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
15: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
16: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
17: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19.
16: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
17: O ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á.

0: èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19.
1: Ẹ̀ṣun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrí ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nba ti wa le ba wa se odo mi ka wa janfa ni ewe ategbo mo ti

0: egbogi to wulo fun okunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu si ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe atebo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ láwà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: ní live lórí TikTok. Ìwọ náà lè pàdé wá ń bẹ̀ máa accept yẹ. Àrẹ̀mú Musa Adébíyì ló kọ tèmi. Ṣùgbọ́n Peace Ambassador ó ní péèjì mi.
1: Ejò lọ́jọ́ nìyàn jẹ́ la fi dẹni tó ń kú. Mọ̀ dájú wípé ayé la bóun gbogbo. Ayé la ò fi sí lọ. Mọ̀ dájú wípé.
0: Ẹ jẹ́ n tó ṣe báyìí ná kí gbogbo ẹ̀ kó lè máa lọ nímẹ̀lọ́mẹ̀lọ́. Kí gbogbo ẹ̀ kó lè máa jọra wọn kí lálàá ó lè máa lò ká kutukutu ó lè máa wo.
2: Ẹ ṣe rere kó bá nígbà ẹ wá.
0: Ọ̀làndúró wọlé ń gbọ́ yìí.

láti Facebook. Ẹ̀lẹ́ lọ ààrẹ Mùmúsà Débí àsì Yúsánẹ. Sàyídì Òṣùpá lélẹ́yìn tẹ́ ń gbọ́ yìí. Ẹ lè pàdé mi lórí TikTok bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí, Peace Ambassador.

kẹyàn jẹ alága gbàgebè nínú ayé ó lè jẹ kí irú ìrìn àjò ẹni bẹẹ kó tún ṣe kíni kọ lọkọ ìdí ẹ kí sún kẹrẹ fà kẹrẹ kọ wọnú ìrìn àjò gbèsè ayé ẹ. kẹyàn máa sọnù wájú pọ̀ mọ́ ti pàkọ́ kẹyàn di èṣù láàlú abániwọ́rọ̀ tá a rí dá.

bẹ́ẹ̀ yà bá ti ń parọ́ gbogbo àìsàn ilé ayé ìní ó sì tó máa ṣerú ẹni bẹ́ẹ̀ gbogbo aburú ayé ìní ọmọ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ yà bá ń parọ́ ìfàsẹ́yìn ọmọ wọnú ìgbésí ayé ẹ̀ òun la fi sọ wípé yóò máa rí ó dọ̀pù nínú ìrìn àjò ìgbésí ayé ẹ̀ sọ́fẹ́ kẹ́rẹ́fàkẹ́rẹ́ ìrìn àjò táwọn èèyàn ń rìn lọ́dún kan ọdún mẹ́wàá ni wọ́n máa fi rìn kìí ṣẹ̀bi ẹnì kankan ó fúnra ẹ̀ lọ́fọwọ́fà àfọ́fà ni. bẹ́ẹ̀ bá gbéṣẹ́ fẹ́ nìkan lẹ́ẹ̀kan tó kò dí yín tó fún yín rọ́ ẹ tún padà débẹ̀ ẹ̀yin gan tún sọ fẹ́lòmíì ẹ má dọ́dọ̀ ẹ̀ mọ́ o ẹ má dọ́dọ̀ ẹ̀ mọ́ o ó rọ́ ni o oníjàmbá ni ìfàsẹ́yìn ọmọ ṣe gbogbo aburú ayé ni ọmọ ṣe ìfàsẹ́yìn lálákọ̀ọ́kọ́.

0: ay, caramba. Ẹ̀dá gbọ́dí lábàánà sí lọ́gọ́dé. Ẹ̀dá wà lábàájọ́
1: lọ. Oorun mi láìsá gànà. Ǹjẹ́ lọ́wọ́ mọ̀ pé gbẹ́dẹ́ mú kalẹ̀ tó? Òní Sátidé lọ.

0: Ẹ̀lú ẹ̀ka san.
1: Ẹ̀ka san o.
0: Kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wá o?
1: Orúkọ mi ni Ojo Ọmọba aka Oshagala láti ìlú Iṣua.
0: Láti ìlú Iṣua.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹni tó ṣeré fún mi tí mi ò lè gbàgbé.
0: Tẹ́ ẹ lè gbàgbé.
1: Tí mi ò lè gbàgbé. Àwọn ló ṣe ti ní síbi tí mo ti ro jẹ́ńjẹ́ lénìí. Tí ayé mi fi dáa létí ọjọ́ òní.
0: Kò dẹ̀ ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run.
1: Lágbára Ọlọ́run, àmì àṣẹ. Àwọn ni ọba Kábíyèsí Olúṣọ́ fi ṣùwà. Ọyọ́ Ọlọ́lá di tọ́.
0: Kábíyèsí bàbá.
1: Àwọn ló fi mí síbi tí mo ti ń jẹun lénìí tí mi ò lè gbàgbé.
0: Tẹ́ ẹ sì lè gbàgbé.
1: Tí mi ò lè gbàgbé láéláé.
0: Àwọn ni wọ́n ṣe sábàbí bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ilé tí mo ń kọ́ tí mo wà nú ẹ̀ nísìnyí ọ̀la wọn náà ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lágbára Ọlọ́run ilẹ̀ Iṣua a gbìn wọn o.
0: Àmì ẹ ṣe púpọ̀. Wọ́n lè kó
1: gbogbo ìlú Iṣua jọ lápapọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
1: A dáa fún wọn.
0: Ẹ ṣeun. Ìwọ ló gbé mi dé bí mo wà ní o, títí láì lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ. Mo ní ẹ máa ṣe program yìí ní TikTok. Peace Ambassador ó ní péèjì tẹ́ fi láǹfààní láti pàdé wa. Tájọ máa ṣètò yìí tí ó máa lọ́mẹ̀ lọ́mẹ̀ lọ. Adaba ni wọ́n ń pe rédíò eléyìí. Mo ní àdàbà ó ní wọ́n ń pe rédíò eléyìí tẹ́ ń gbọ́ yìí.

0: Hello.
1: Ẹ mà ní wálé.
0: Bàbá mi ojú òní tìyín.
1: Ẹ ní ojú la gbọ́ lọ́wọ́.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ní ìlú ọkọ Jésù. Ogè ló pe láti fi tàwé lábẹ́ ga náà.
0: Ẹ ṣeun jógè. Ta lẹni mọ́ ni gbàgbé inú ayé yín?
1: Ọ̀rọ̀ ńlá lẹmọ́ wà yí o.
0: Ọ̀rọ̀ ńlá ni o.
1: Èyí olóògèkè láàdé ìyẹn kan o. Èyí ó ti wà gbàtẹ́ pé mo ti wà jẹ́ dáadáa ìgbà tí mo sì máa ṣeré pákàkiri. Bí ẹ̀gbọ́n ọmọ mi ṣe dé nìyẹn pé àwọn ọmọ ìbúrò ṣe máa ṣeré káàkiri wẹ̀ tí òun bá mi kan jà sí.
0: Tó ò ní bí ẹrìn.
1: Ibi bí mo sáwù náà nìyẹn o. Ìmọ̀ wa kọ́ṣẹ́ tí mo ṣe lẹ́jọ́ èmi. Bérebére mo pè é. Ìdìmọ̀ pé ó ti wá dáhùn padà sílé pé lọ fi kíni lẹ ilé ìpínlẹ̀ ẹ̀ lọ fi lẹ sílẹ̀ nílé kó máa lọ lé. Lọ́jọ́ èmi. Dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ máa mú rẹ̀ dúpẹ́ náà
0: Ogunlẹ́yẹ. Àwọn náà mọ̀ gbọ́n yín báyìí.
1: Àwọn agbọ́n o. Kò sọ́jọ́ padà bá ṣeré. So mo kì í pé òkúṣẹ́ takuntakun.
0: Ẹ ṣeun. Mo
1: yẹ̀ tí wàá ní àwọn ọmọ kan náà tó wá sọ́pọ́ọ̀tì mi. Gbà tí mo ti wá débi tí wọ́n tó mo fẹ́ gẹ́bí àlejò sí wọn. Àwọn oní bájò ṣú. Àwọn ọpẹ́. Àwọn tó wá rìsì pé yọ́. Àlejò náà gbúdọ̀ dorí bíbá. Ẹni wa le la gbọ́ lọ́n.
0: Ẹ ṣeun púpọ̀. Ta lẹni mọ́ ni gbàgbé inú ayé rẹ̀. Ọmọ ọlá òun náà ti darapọ̀ mọ́ wa. A ní ẹ darapọ̀ mọ́ wa lórí TikTok. Peace Ambassador òun ni péèjì tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ̀lú ẹ̀ka àṣà òkè ló kọ́ yín ibodẹ tí ń pè wá.
2: Báwo ẹ̀ka àṣà ìwà kúṣẹ́.
0: Ojú òní tìyìn.
2: Ṣèmi ọ̀sán ọ̀rọ̀ ṣe ni wo ló ń sọ láti Edo State.
0: Ọ̀rọ̀ ṣe ni wo kámẹ́ ni tó fẹ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun bàbá. Ta lẹni mọ́ ni gbàgbé nínú ìgbésí ayé yín tẹ̀ lé gbàgbé.
2: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá kan ní Ìṣùwà. Bàbá Joshua Adébáyọ̀ or Joshua Bada. Bàbá yẹn gbà tí ìyá mi ṣaláìsí 1973. Ló gbà mí tán. Wọ́n á fi mi síbi iṣẹ́. Mo lè kọ́ṣẹ́ yẹn. Ṣé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tí mo fi kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó pè ní Julius Owolomate. Mo fún Lálénu Àdúgbàgbà. Kọ́ṣẹ́ ìwáyà ni mo kọ́ ìgbà yẹn. Mi ò ní ẹ̀jì tí mo fi máa ṣáàjì bátìrì ó lè dá ọ̀ráìjì mi ẹ̀jì yẹn tó fún mi ó gàjì mi. Omi ò lè gbàgbé ẹ̀ láéláé. Ọ̀gá mi kò sí ní ẹ̀kọ́ láyé mọ́ o. Bàbá mo ṣe fún àwọn ọmọ
0: Ẹ ṣeun púpọ̀ ṣé ẹ rí báhùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wọn yìí ẹlòmíì ò sí láyé mọ́ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ó sì ń fọ̀n síbẹ̀. Hello.
3: Ẹ mọ̀ pé tó sá.
0: Ẹ ṣeun bàbá mi ojú òní tìyìn.
3: Ẹ kú àtàárọ̀.
0: Ẹ ṣeun. Ta lẹni mọ́ ni gbàgbé inú ìgbésí ayé yín àti pé kí ló kọ yín.
3: Àti Bọ́lá Fọládé Bólẹ̀ sì ń sọ̀rọ̀ lọ́rẹ̀.
0: Ẹ káàbọ̀.
3: Ètò tẹ mú ètò gidi ni o. Títí tèmi. Gbogbo pàṣẹ màálù láyé. Ó lè jẹ́ pé mi ò ní pẹ́ lórí ètò púpọ̀. Mi ò lè lójú àti àṣìpẹ́rẹ́ lọ.
0: Gbogbo
3: pàṣẹ bá fọ́ọ̀lù. Gbogbo pàṣẹ bá jí láyé. Wọ́n ń pẹ́ nìkan ní bàbá dandan. Ọ̀gánẹ́sà lélẹ̀ lọ rẹ̀. Fẹ́ni tí ò mọ bàbá yẹn. Gbogbo ìdánijọ́ náà lọ́run. 1988. Mo ń bọ̀ wá sí lọ rẹ̀. Ó lè jẹ́ pé ọmọ pàrágà ni mi tẹ̀lé ẹdúró sí. Bí ò mẹ́dá ọlọ́run Mo wá dé ṣiṣẹ́ tàbí àti ṣiṣẹ́ níjọ́ náà lọ́hùn. Mo bọ́ ẹ̀ èmi àti bọ́dà nìkan náà ni. Bọ̀dá mi wá ní kó wọ ọmọ yìí. Ó dẹ̀ kọ́ tẹ́lẹ̀ ó sì rẹ̀ máa ṣẹ̀. Bàbá yìí wá gbà mí lọ́wọ́ gbà mí lẹ́sẹ̀. Mo rí pé láti ìgbà náà tí bàbá yẹn ti lé ti 2000. Bí ọmọ ni ẹgbẹ́ ìgbà ọmọ ìjẹ̀kú wọn pè mí débi pé ọba bí àtò ni ẹ mú mi. Títí wá di sin báyìí. Kọ́nà wọn bá ń tọ́jú àná.
0: Ami.
3: Kọ́nà wọn á mú ìyẹ̀pẹ̀ burúkú kò lójú àwọn náà.
0: Ami.
3: Ọlọ́run àdébí lọ́dọ́ lọ́ba.
0: Sọlọ́lọ́ alẹ́ wà
3: sẹ́yìn. Kọ́nà kúrò jẹ́ fún mi yìí o.
0: Ẹ ṣeun púpọ̀. Iná fún sára. Rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká. Bí rẹ bá di ibi ìpàdé dọ̀hún o, ẹ káàsán o, kí ló kọ yín ibolẹ́tí ń pè wá? Hello. Kí lẹ pé yìí?
4: Látọ̀rẹ̀.
0: Ta lẹni mọ́ ni gbàgbé inú ìgbésí ayé yín?
4: Ẹni tí ọjọ́ ìlú gbàgbé inú ayé mi, orí àbúrò ìyàwó mi, Pastor Ṣẹ́gun Bámidélé. oni ẹjẹ ki n sọ ọmọ kankan tí ọmọ ọkùnrin kan tí mo bí láyé àti lọrun ti ẹjẹ ki n sọ lò nígbà tó rí àkóbá yi ní ọdún 2009 ó sì gbò sí mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ káàfi parí kéèsì yẹn ọmọ náà wà láyé ọgbà láyé ní
0: sí ẹṣin kí lẹ porúkọ ẹ ní Oluwa Ṣẹ́gun Bámidélé nílùú ọ̀rẹ́ ni àwọn wà.
4: Àlàáfíà náà wà.
0: Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun. Ẹ rí lórí ètò tòní àní fi bẹ́ẹ̀ rí jù bá ń lọ. Gbogbo ẹ̀yin tẹ́ tún ń gbìyànjú láti pè wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi ṣètò lónìí lórí TikTok. Gbogbo ẹ̀yin tẹ́ pàdé wa lórí Facebook. Ẹ dákun. Ẹ bá ń dọ́rẹ̀ẹ́ lórí àwọn péèjì mi. Àrẹ̀mú Musa Adébíyí ìyẹn lórí Facebook. Lórí TikTok, Peace Ambassador. Ẹ tún máa pàdé mi fún àwọn ètò lóríṣiríṣi ní live program. Lórí péèjì tí mo wí yìí pẹ̀lú ògo ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnjiníà rẹ̀ mí. Ẹnjiníà tó mòye onlajọ́ ń bẹ ń lé agbára látẹ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ elédè tó mẹ́dèdè dé pé ìyẹn Maruf Dan Suleiman nílùú Ondo. Bí mo ṣe ń ṣètò ona nǹkan sí mi. Nọ́mbà tèmi rèé 08035086685 níjọ́ mẹ́jọ lálàǹfààní láti pàdé Àrẹ̀mú Musa Adébíyí ló kọ́ tèmi ó dàbọ̀.

0: àti ẹsẹ̀ mi ti máa ń kan mí kókó.
1: Kódà
0: ìrorun sùn dédé.
1: Wò ó
0: ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú.
1: Òrọ́nà báyọ̀ oje.
0: Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbo ní ìṣirò sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ọ̀sẹ̀ àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19. Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Àgbà kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ún gógógógó. Bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lórùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nẹ́ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nipa ti wole ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu si ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa t'olorun ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
2: awon ma tin ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogun gbadde ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo eda lenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

Moke yin pe eko dede asiko ti awa yi moke yin pe eko ojo mejo ka ati tun rira ma lori eto kotu mekunu adi yemi la wa nle oruko temi o ati nun ki pe ka bo sori eto ti odin e ma pe leto na ni ati ma yanju awo laarin ara wa ti ede ade ba wa ki a le pari re ni tubinu bi ki mo si wahala lawojo o ki pe ka bo sori eto toni lori eto toni buni ki agbagbe oro ti enikan ti o fi eso ese so kan mi adeleye ti won fi eso kan agba kin ti abashakin agbagbe pelu go olohun a pe won leni lori eto na lati tun gbiyanju pe boya won o gbe call won lati je lati gba le so ti enu won lori nkan ti Sukanmi Adeleye ti o fi kan won lori oro le a pe won a gbagbe esun ti Yusuf ti Yusuf Adewale ti o fi kan to fi kan Adewale Abiodun lori oro ikuro Yusuf lati Akure to fi esun kan Adewale Abiodun lati Irele lori oro pe won da owo po nipa oro ikuro ti asiguro won agbeyanju lati pe Adewale Abiodun ṣugbọn o dabi pe Yusuf o send di number Adewale Abiodun si wa debi ti a ti ri pe lati bere nipa owo ikuro to gba lowo Yusuf amari ti Yusuf na lati send di number na si wa ki a le pe Adewale Abiodun gbogbo eniyan owo to ba ti ma Abiodun Adewale lati lu Irele ti o n ta ikuro to gbowo ikuro lowo Yusuf Lakure o gba 670,000 lọwọ wọn ẹjẹ kí a sọ fún ọ pé kí wọn kàn sí wa lè ṣe rédíò àdàbà lórí ètò kóòtù mẹkúnnù lérí ọ̀nà náà kí a gbọ́ ẹnu tiwọn ìdí tí wọn fi gba owó lọ́wọ́ Yusuf tí wọn ò sì fún ní èkúrọ́ tí ò sì rówó láti gbà náà wọn sì ní tí wọn bá pe nọ́mbà wọn ò yí lọ àárọ̀ ọ̀gbẹ́ni Yusuf láti sẹ́ndì nọ́mbà Adewale Abiodun ká lè tún gbìyànjú ẹ̀ bóyá òun náà bóyá ó gbẹ̀ kọ́ọ̀lù wa tí o bá sì gbogbo ẹni tó bá sì mọ Adewale Abiodun láti ìlú Rele kí ẹ bá sọ fún pé à ń pè wọn lórí ètò kóòtù mẹkúnnù lè ṣe rédíò àdàbà kí wọn kàn sí wa ká lè gbọ tẹnu wọn náà ìyẹn bẹẹ ẹsùn tí Grace Bami gbélé tí ó fi kan ọgbẹni Gbẹngà Ọláyíwọlá tí wọn ní àwọn jẹ sọvíọ tí wọn ní ọfíìsì wọn wà níwájú òye mẹkùn nílùú Àkúrẹ ọgbẹni Gbẹngà Ọláyíwọlá wọn pè wá níbi ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn tí a sọ nípa ètò náà wọ́n sì ní wò bá arábìnrin Grace Bamigbélé gba rìsíìtì fábílì tí wọ́n ti gbalẹ̀ tánra lẹ̀ lọ́wọ́ wọn nílùú ààbò pé wọ́n bá wọn gbà pé nìkan lókù tí ó yẹ kó sáyẹn epo lọ sóko àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Ọláyíwọlá àgbúrò yín láti gbà náà o a sì ní mẹ́nu kó nbẹ̀ tí ẹ̀ bá pè wá láti jẹ́ kí a mọ̀ bí òṣèré torí àfẹ́ sọ pé ṣe ni ẹ lo arábìnrin Grace Bamigbélé ní jìbìtì a ní ẹnu láti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ bá wá pè wá tí ẹ̀ bá pè wá a máa dárúkọ yín gbogbo ìgbà ni táwọn èèyàn náà ó sì mọ̀ pé bóyá ẹ̀ ṣe bá dòwò pọ̀ ṣùgbọ́n tẹ bá jẹ́ pé gẹ́gẹ́ bí ẹ ṣe pè wá lọ́jọ́ yà rí pé ọmọlúàbí ni a ń retí yín pé kí ẹ tún pè wá kẹjẹ ká mọ̀ bí tí ẹ bọ́rọ̀ rìsíìtì arábìnrin Grace Bamigbélé tí ẹ bá ọ̀rọ̀ rìsíìtì ilẹ̀ tí ó rà lọ́wọ́ yín tí ẹ bá dé lọ́wọ́ àwọn fámìlì tí ẹni wọn ti ra ilẹ̀ náà kódà ti mọ̀ nípa fámìlì o ṣùgbọ́n a fẹ́ gbọ́ tẹnu yín kó tó di pé a sọ nǹkan tí ó yẹ kí a sọ lórí ètò yìí a fẹ́ gbọ́ bóyá ti bá wọn gba rìsíìtì àbí ẹ ti bá wọn gba àti pé kí ní dínà rẹ̀ láti gba rìsíìtì ilẹ̀ fún arábìnrin Grace Bamigbélé gbogbo ẹ̀yìn tí ẹ bá sì ti pè sórí ètò yìí àbí tí ẹ ti àtẹ̀jẹ́sọ ránṣẹ́ pé kí a bá yí dá sí ètò kan àbí ọ̀rọ̀ míì nínú lórí ètò kóòtù mẹ́kúnnù a ń fẹ́ kí ẹ máa fi nọ́mbà àwọn tí ẹ bá fẹ̀sùn kàn ẹ máa fi nọ́mbà àwọn ṣọ́ sí wa torí tí a bá dúrókọ wọn lórí rédíò tí wọn ò bá dáhùn ká lè ráyè pé wọn torí wọn lè ṣaláìgbọ́ lásìkò tí a ń ṣètò yìí kán ṣaláìgbọ́ bóyá wọn ò sì rẹni tó fi tó wọn létí ṣùgbọ́n tá a bá pe nọ́mbà wọn tí wọn bá dá wa lóhùn a lè gbọ́ ti ẹnu wọn ṣùgbọ́n tí ẹ bá sẹ̀ndí nọ́mbà tẹ déédé fẹ̀sùn kan ẹnìkan ó jẹ́ nǹkan tí kò bójúmu so à ń rọ àwọn tí wọ́n á fi ẹjọ́ sùn kí wọ́n máa fi nọ́mbà àwọn yẹn kí wọ́n máa fi ṣọwọ́ sí wa bá ṣe ni kí wọ́n máa fi ṣọwọ́ sí wa a fẹ́ máa pe nọ́mbà ẹnìkan kan lórí afẹ́fẹ́ ni torí kí ni torí pé ẹlòmíì kan lè lọ máa pè wọ́n kó máa sọ̀rọ̀ tí kò bójúmu sí wọn ṣùgbọ́n tá a bá gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn tí a pè wọ́n tí a gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n sì ṣàlàyé bó ṣe rí
a si yanju ede aide tin be laarin wa ni to be inobi eyi ni be ko to ri pe a tun ma be si mu awon esun eti o wa loni ka tun ma fi gbo e je ki aran gbogbo wa leti o Yusuf lati lo akure to feso kan Adewale Abiodun nipa oro ikuro o fi number eniyan o fi sewo si wa o be si ni gbogbo eyin ti e ba pe awon na kan te atejise on te ranse sugbon o fi number wo ko number ki won ko ranse si wa pe number ni bye bye ni le yo ka le pe e je ki a ma fi sokan nigba yo wo ta ba fe fe susun e je ki a ti se research wa daada ka ti mo number won yi ka si mo bi ti won gbe ki eto di perfect sumasun lori radio.

0: ọgbẹni Sunkanmi Adeleye ti fẹsun agba kin abosakin ti e fi sun a pe won ipe ki a gbo ti enu won loni be si ni ade ojolu afunke na e fe tun baba jagun e fi sun lati irese nipa oro ile na ni e je ki a gbo ti enu baba jagun lati irese ki a pe won ki a gbo ti enu won nkan ti o sele ti won o fi fun yin ni ile ti won ni wo fun yin abi dawo pada fun yin je ka gbe ju number won boya number won boya won o gbe number won baba jagun lati lorese awon la nbe ju lati pe lati gbọ tẹnu wọn nipa ẹsùn ti ade ojolu afunke ti o fi sun lori ọrọ ilẹ ti wọn ta fun wọn ni agbegbe ibẹ a ti pe wọn laarin ọsẹ ṣugbọn o gbe ipe wọn a tun ni ki a tun gbiyanju wọn loni ti a ba wa pe wọn leni ti wọn o ba gbe e boya to ni namba miin ti wọn ni ti wọn ma n gbe yato si leyi tẹ fi ranṣẹ si wa boya e ti to wọn ni namba wọn respond ẹ jẹ ka tun gbiyanju ẹlẹkan si boya wọn ò sinbi tí fóònù wà ní tó tí wọn bá ní nọmbà míì tó jẹ pé a lè tún pé wọn sí arábìnrin olúwàfúnkẹ adéòjò kẹ bá tún ṣe ìbéèrè kẹ fi nọmbà náà ṣọwọ sí wa. Hello.
1: Hello.
0: Ẹ ká san o.
1: Ẹ ká san o.
0: Ẹ jọ ṣé bàbá jagun mo ń bá sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ sọ.
0: Ẹ ká san o láti lè ṣe rédíò àdàbà yìí 8.9 FM Àkúrẹ́ la ti ń pè yín o.
1: Ok sọ.
0: Obìnrin kan báyìí olúwàfúnkẹ adéòjò àwọn náà fi ẹ̀sùn yín sùn lórí ètò iléeṣẹ́ rédíò àkàtà ń pè ní kóòtù mẹ̀kúnnù lórí ọ̀rọ̀ ọlẹ̀ pé ẹ talẹ̀ fún wọn pé ẹ̀sìn ẹ máa dáwó padà láti gbà yín pé wọn ò gbúrò yín ẹ dáwó padà. Àwọn fẹ́ gbọ́ tẹnu yín nípa ọ̀rọ̀ ọ̀hún kí a tó mọ nǹkan tá a sọ. Kí lẹ sọ sà.
1: Ọjọ́ wo ló yẹ kí wá rí màá wá rí ní àdàbà
0: yẹn? Ẹ wá rí mi lọ́jọ́ Monday.
1: Ok mo
0: àwọn bíi títí di bí i aago méjì.
1: Nílàrá àbí?
0: Nílàrá ní àdàbà nílàrá kátódé làrá tàbá ti kọjá junction ìbúlẹ̀. Ok mama retí. Arábìnrin Adéòjò Olúwàfúnkẹ́ àwọn bàbá ajagun láti rẹsẹ̀ àwọn ni wọ́n sọ wọ́n ní àwọn bọ̀ wàríwá ní ọjọ́ ajé ní ọjọ́ Monday láti lè gbọ́ ti ẹnu wọn ní orí ètò yìí ẹ jẹ́ kí a ṣe sùúrù tábà gbọ́ tẹnu wọn tó bá ní nǹkan tí wọ́n sì fẹ́ bá a sọ bóyá wọ́n ti fún yín nílẹ̀ míì ni àbí wọ́n ó ṣe arrangement bí wọ́n ṣe máa san owó fún yín padà a máa kúkú àgbọ̀ ní ọjọ́ ọ̀hún nípa ti ẹ̀sùn èyí tí arábìnrin ọ̀gbẹ́ni Sunkanmi Adeleye tí wọ́n fi sùn tí wọ́n fi ẹ̀sùn kan àgbàkí ti àbọ̀ṣákí tí wọ́n sì sẹ́ndì nọ́mbà rẹ̀ sí wa pẹ̀lú ògo ọlọ́run á tún pè wọ́n náà lórí ètò lónìí láti mọ bí ọ̀rọ̀ náà ṣe rí ìdí tí wọ́n fi ṣe irú nǹkan tí wọ́n ṣe náà bí ẹ ṣe fẹ̀sùn wọn sùn nípa ọ̀rọ̀ ọlẹ̀ náà ni ẹ jẹ́ kí a gbọ́ ti ẹnu wọn náà nítorí pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkàmánì ẹ jẹ́ kí a tún pè wọ́n àwọn agbákin àbáṣákin àwọn ni à ń gbìyànjú láti pè tí ọ̀gbẹ́ni Sunkanmi Adeleye tí wọ́n fẹ́ jọ wọn sùn lórí ètò kóòtù mẹ̀kúnnù. Ẹ káàsán sá o. Ẹ sá. Adéyẹmí làwa lorúkọ tèmi o láti lè ṣe rédíò àdàbà 8.9 FM láti ń pè yín ẹnìkan Sunkanmi Adeleye olófi ẹjọ́ yín sùn lórí ọ̀rọ̀ ilẹ̀ lórí ètò wa kóòtù mẹ́kúnnù àwa ni ká gbọ́ tẹnu yín bí ọ̀rọ̀ náà ṣe rí tí ọ̀rọ̀ ilẹ̀ náà ò bọ́ sí.
1: Sunkanmi Adeleye.
0: Adeleye bẹ́ẹ̀ ni.
1: Ẹ ká lẹ́rẹ́ ní ẹgbà.
0: Sunkanmi Adeleye. Sunkanmi Adeleye.
1: Lẹ́ni o.
0: Ṣebẹ́ yín làgbà kí a bọ́ ṣáki.
1: Adeniyi
0: lorúkọ ẹniyẹn olórúkọ ẹ
1: olúfẹ
0: ọkùnrin ni ọkùnrin ni.
1: Adeniyi.
0: Adeniyi ni, Adeniyi.
1: Ejo sa ti to le fun ki to le fun se ejo je ke mo dada ke se fun ki le mo Adeniyi mi o gboruko embe yi na e rabi onu je ke so be be pe omo boni saba lo je ejo be ba mo le o tik be le se de fun
0: me eh ma shalaye fun yin eh eni suru fun be yen ke je ke shalaye fun yin eh
1: okay
0: da eni suru eni suru eh oni je ki Adejo lo afun ke na baba jagun so ki se ti ni so oni ohun ra ile lowo yin pe mu lo si awon le kan ngba to ya tun mu kuro nbe mu lo si bi le mi o tun ya tun mu kuro lo si bi le mi oni ohun wa bere wo lowo yin oni ati gba yin e sa ri nkan kan so e so kan mi ade adeshida adeniyi loruko e adeshida adeniyi
1: adeshida
0: eh adeniyi
1: eh eh Olorun baba o Adejida ni da.
0: Mm.
1: Iko fa.
0: Beni, beni.
1: Ah, ye ada baba mi. Olorun je ki oye ni fast test lori ide to ngba kan to ngbo.
0: Ti a pe yin.
1: Sa.
0: Lo to ni a pe yin gba yin ni jejo, a pe yin. But number yin o da
1: pe.
0: Beni, beni.
1: Je ko ba fun
0: ke. Ki le so sa?
1: Ona
0: ko pe
1: baba
0: baba number ti a pe si ni. Eh number
1: ti e pe si
0: ni Adeshida Adeniyi. Okay. To bi oro ti awon baba wa Sokanmi Adeleye ti Agbasakin ni Agbasakin ni Igboba oni e Adeshida Adeniyi ati pe won la won pe wa pada lori eto yi ti Obaya a ma reti ipe won lati gbo bi oro se ri besi ni loni Oluwa Shijibomi Oluwa Sola lati danre won fi esun kan ogbeni Jones Akiro ti won pe ni Jambo ti apele je Jambo lati lu danre won ni oko ti iya won jogun won le yin le jegbon fun iya won wọ́n ní ogo tí wọ́n pin fún ìyá wọn nígbà tí bàbá wọn kú ipe ẹjọ́ kò le láti bi ọdún bíi mẹ́tàdínlọ́gbọ̀n sẹ́yìn wọ́n nígbà táwọn wá béèrè pé wọ́n kẹ̀tẹ̀ ti sọ́dọ̀rọ̀ ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́ ní ẹ̀yọ̀nda ilẹ̀ ilẹ̀ òkú náà fún wọn ní 2025 pé ìgbà yẹn lówó àwọn tí ẹgbẹ́ òkú rent tí ẹgbẹ́ fún yóò tán ṣùgbọ́n láti ìgbà yẹn wọn ò gbúrò yín tán bá dẹ̀ pé yín ìgbé kọ́ọ̀lù yín ọ̀gbẹ́ni Jones Akiro lati Ludare ti gbogbo eyan si ma si Jambo awon aburo yin omo aburo yin Oluwa Shijibomi Oluwa Sola olofi esun yin san ti e ba de ti gbo oro yi e le pe wa si ori number ti a pe nigba to ba ya bi abi ki e pe wa leyin to si number ta tun pe leyin gba to ba ya te ba fe pe wa lori ni ori eto te ba n gbo wa nisin e pe wa si 0816251 9991 0816251 9991 idi ti a fi ni ke pe wa ni pe number ti o ye ka pe yin si won la won test e but mi ori tori mi ori lori WhatsApp ati lori message ti Oluwa Shijibomi Oluwa Sola ba tin gbo na ki won gbianjo lati send down number yen ti won o ba pe titi ta fi pari eto yi ari ti ipe baba baba Agbakin lati Abosakin ari ti ipe won ti ogbeni Jones na ti o ba leni to mo won Jones Akiro ni lo danre to ba leni to mo won ki won ba so fun won ki won pe wa sori number yi ka to pari eto yẹn 0816251 9991 kan le ṣàlàyé fún wa ìdí tí wọ́n fi gba oko lọ́wọ́ àwọn ọmọ àbúrò wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ náà ni wọ́n kéré nígbà tí ìyá wọn ti kú bẹ́yìn lẹ̀ ń ṣe láti gbà yẹn ìgbà táwọn sì wọ́n á bèrè pé wọ́n ẹ̀dá sí wọn láti ìgbà tí bíi 27 years ago tí ìyá wọn ti kú pé ìgbà tí wọ́n dẹ̀ wá bèrè ẹ sọ pé ìgbà tẹ dàgọ̀ ọlọ́pàá ẹni ọdún 2025 ni owó máa tán lórí àwọn tẹ gbogbo rent fún pé ẹ sì dá padà fún ẹ sì dá padà fún wọn láti gbà náà ẹ pè wá ọgbẹni Jones Akiro láti ìlú Ìdánrẹ.

0: Ọ̀dà torí kó má bàá sí jà náà la ṣe dá sí.
1: Ẹ ṣeun olóyè sọkàn adélẹyìn. Ẹ ṣeun.
0: ẹṣọ tọ gbogbo ẹyin yan wa ẹ ti gbọ bi olóyè Sunkanmi Adeleye ṣe sọ nípa ọrọ ti Adesida ti o fẹ sọ wọn kan nípa ọrọ ilẹ wọn ti ṣe gbàlàyé wọn bi o ṣe rí ẹyin náà ẹ fi àsìkò níwọn bá ìṣẹjú mélòó kò yín láti dá sí ọrọ tó kù lórí ètò ilé ni arábìnrin Barclays Aminu àgbàgbé ẹjọ́ tí ẹ fi sùn nípa ọ̀rọ̀ blessing tí ẹni ra solar tv lọ́wọ́ ẹ̀ pé ẹ̀sán 450,000 fún ó sì dá 150,000 padà fún yín ní february lọ́dún yìí àbí bí ẹ ṣe sọ pé ìyókù láti gbà yẹn kò sọ̀rọ̀ nípa ẹ̀ ó sì ní kí a bá yín bèrè lọ́wọ́ blessing láti ilẹ̀ olójì ipe owó yín tó kù báwo ni wọ́n ṣe san gbogbo ẹ̀yin tẹ́ bá mọ blessing tó ń ta solar tv solar gbogbo nǹkan solar tí wọ́n tà ní ilẹ̀ ojú lójì ẹ bá sọ fún wọn pé wọ́n fẹ̀sùn wọn sùn lórí iléeṣẹ́ rédíò àdàbà kí wọ́n pè wá sí nọ́mbà yìí tí wọ́n bá ti gbọ́ kí a lè mọ bí wọn ó ṣe ṣe owó arábìnrin Barclays Aminu 08028948992 ni nọmba tẹ máa pọ àsílẹyìn ètò ṣùgbọn tẹ bá fẹsẹ dá sí tó ní ṣẹjú méjì mẹta tó kù yìí 08162519991 nọmba tẹ fi dá sí tó 08162519991 hello.
1: Hello.
0: ẹ ká sọ ẹ ṣọwọ ẹ kú iṣẹ fà ó
1: ẹjọ́ èmi bá ní gbélé Grace ló sọ̀rọ̀ ẹjọ́ mo ti pé sọ̀fíọ̀ gbẹ̀ngà ó dẹ̀ tọ́ pé ọ̀rọ̀ wá fún mi ní àtàná ló ti ń promise ibùgbọ́n láti last week but ó ṣà ní pé àná atúntò àlànà ó tún ní èní èní báyìí ó tún ní ká wá ní two adébẹ̀ atúnbẹ̀ fún pé balẹ̀ tútù yẹn báyìí ó ní nọ́bà ọ̀rọ̀ lọ́mọ́ nọ́bà is not available ló sọ.
0: Tó bá dijọ́ mẹ́jọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó bá sọ ṣe gbọ́
1: ó
0: jẹ́ ká gbọ́ nǹkan tó bá sọ àti ìpàwé náà lé ní.
1: Adúpẹ́
0: sá o. 08162519991 fáwọn tán bá fẹ́ dá sétò níṣẹ́jú mélòó kan tó kú yìí 08162519991 kí arábìnrin Barclays Aminu kí wọ́n bínú pé àdùnmú ètò wọn gbọ́
2: lónìí. Hello.
0: Hello.
2: Ẹ kú ètò.
0: Orúkọ yín o.
2: Ọkọ mi Rẹ̀mílẹ́kún láti Ìfẹ́
0: Àkọ́kọ́. Rẹ̀mílẹ́kún à ń gbọ́ yín o.
2: Tí mo fẹ́ sọ wípé ṣe ẹ kú ètò tẹ́ ẹ gbé sílẹ̀ o ẹ kú kó lè dá.
0: Ẹ ṣe o.
2: Ọlọ́run a máa wà pẹ̀lú yín o.
0: Àmì o.
2: Bẹ́ẹ̀ ṣe ń já pẹ̀lú fáwa mẹ̀kúnnù yọ náà máa jà fáyín náà o lágbára ọlọ́run.
0: Àmì àmì.
2: Ẹ ṣe o.
0: Ẹ ṣe o
2: Rẹ̀mílẹ́kún. Ọmọ fẹ́ kí yín náà ni.
0: Ẹ ṣe o Rẹ̀mílẹ́kún láti fi ra àkókò. Ẹ ṣe o 08162519991. Ẹ ká sọ orúkọ yín o.
3: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí Belaki lọ́ọ̀ kà kókó.
0: À ń gbọ́ yín o.
3: Ẹ kú ètò sà. Arákùnrin tí wọ́n ti pín gbogbo kan fámìlì àwọn ìyá wọn fún. Tí wọ́n ló dẹ̀ jókòó ládìgbà wọn yẹn. Bákan bẹ́ wípé kó má jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá dẹ̀ lákè pé ó gbọ́ ètò yìí kó yọjú sí yín. Kí wọ́n dẹ̀ ṣe àlàyé lé lórí torí mọ̀ pé á ní àwọn àlàyé táwà lé lórí. Tó bá dẹ̀ ti ṣe
0: ọ̀hún ẹ ṣeun tó ẹni tí ó bá fẹ́ fẹ̀sùn sùn àbí tí wọ́n fẹ́ fún alámọ̀ràn lórí ètò ìlẹ́yìn ètò 08028948992 08028948992 láti sìn sí dídí ọjọ́ sátidé tó ń bọ̀ ẹ lè fi ẹ̀sùn sùn a máa gba òun sílẹ̀ a sì gbọ́ ẹjọ́ tí ẹ fẹ́ ti sùn 08162519991 kó tó di pé a parí ètò lẹ́ni. Tí kò bá sẹ́ni tí ó pè ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ Atọ́kùn.
0: Ẹ ṣeun.
4: Ẹ̀wọ̀n kò lè dà kò ní bàjẹ́ Gbẹ̀ngà látọ̀kẹ́ àrùn.
0: Ẹ ṣeun Gbẹ̀ngà.
4: Ètò kóòtù mẹ̀kúnnù làwà sọ yìí náà ni adájọ́ mẹ̀kúnnù. Ẹni tí ó tẹ́wọ́ gba ọkọ̀ àbúrò wọn nígbà táàbúrò wọn kú níbi 27 years ago. Tí ọwa ni wọ́n ti sọ ní police station pọ́n máa dẹ̀ kókó àwọn ọmọ ẹ̀ oko màmá ọmọ yẹn padà fáwọn ọmọ yẹn kì í ṣoko nìkan náà máa dá padà ń tèmi o kẹrẹ pé àwọn ọmọ yẹn kéré ń gbà yẹn kí wọ́n lè máa rí nǹkan tọ́jú àwọn ọmọ yẹn náà ṣe bá wọn mójútó oko so gbogbo ìtọ́jú yẹn kọ́ fáwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn rí ìtọ́jú ẹ lọ tààràtà àwọn gbogbo owó tó bá tó for the past 27 years gbogbo owó tó àwọn ọmọ yẹn tọ́ sí náà kí wọ́n àwọn ọmọ yẹn yọ nǹkan kó fáwọn ọmọ yẹn náà.
0: Ẹ ṣeun.
4: Because onowo tó ó ní iye tó ń jáde lórí oko yẹn lọ́dọọdún for 27 years. Bẹ́ẹ̀ ẹ̀tọ́ àwọn ọmọ yẹn dẹ̀ ni.
0: Ẹ ṣeun pẹ̀lú gbọ́lọ́. Pẹ̀lú ìgbọ́nà tó bá dijọ́ mẹ́jọ a tún máa fẹnu ba ètò náà torí pé àsìkò ti lọ gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ pè ní ẹ̀yìn ètò yìí 08028948992 08028948992 48992. Mo dupe lo gbogbo awon ti won ti da seto re mi lekun lati fi ra David Soma latoka koko gbenga lati oke aro arabirin Brad Chris Aminu pelu golon lojo mejo afenu ba ejo ti e fi sun blessing sun lati ilu ile oluje beni awon baba wa jagun lati rese won lawon wo awo mi ni ojo monde lati gbo tenu won a ma retin yo adiyemi la wa lokin pe olohun wo mo yin o God bless Nigeria.

0: Olúwa mi mẹ́lá ni o, Olúwa Ayégédé òkè tẹ̀dọ̀ mọ́lẹ̀.
1: Olórí Ayégédé Imperial Majesty Ọba Dr. Ajíbádé Gbálégèchi Ogúnyè
0: kẹta. Ọlọ́wọ̀ yẹn náà wọ tókótó.
1: Alága gẹ́gẹ́gẹ́dẹ́ lọ́balọ́ba
0: ìpínlẹ̀ Ondo.
1: Chancellor
0: University of Science and Technology Iyì Bàbúrà
1: Yàwá State.
0: Ọ̀dọ́ tán ọmọ sẹ̀dẹ̀dẹ̀.
1: Pẹ̀lú mọ́dún tún kàwọn òdètò wá ṣe
0: pẹ́pẹ́pẹ́.
1: Pẹ̀lẹ́
0: Agun mọ̀kànlá àwọn gẹ́gẹ́ wa pàdé yìí Mẹ́dà Stella and Research.
1: Ìkàrẹ́ Road
0: wà wọ́n. Láyé jíjẹ mímọ́.
1: Alágàjọ́ náà ń wọ́n
0: bá. Ìpẹ́rẹ́ máa jẹ́ sí.
1: Ọ̀dọ́ndọ́ máa sọdé dẹ̀rọ.
0: Ọ̀ní ọ̀fẹ́.
1: Ọba Adéyẹyẹ Ògún sí ẹni ìtàn kejì.
0: Mo ajalága.
1: Àwa ọmọ
0: ọba Adékọ́lá Ògún òye
1: kejì. Àwa máa bọ́lẹ̀ ọ̀yọ́ fún.
0: Kábíyèsí.
1: Àṣẹ́nẹ́nẹ́ ká
2: ọ̀rọ̀ ọ̀gẹ́dẹ́ pọ́gọ́ta dọ́yé
3: ọ̀yẹ́ jọlọ́gùn dèrè
2: mọ́ àṣẹyí jùmọ́dọ́ kábíyèsí
3: his imperial majesty
2: ọba dr ajíbádé gbádégbé ti ogun oyè kẹta
3: paramount ruler of our kingdom
2: chairman Ondo state council of urban
3: wọ́n èmi àmú yìí ṣàṣẹ mọ́ ọlọ́wọ́ afọ́ṣẹ́
2: erin pọ́pọ́nà rẹ̀ tún wú tára
3: bí kẹ́nẹ́kẹ́nẹ́ orí adé
2: kòkòrò ojú abẹyẹ máa dùn pọ́n lá
3: ẹnẹ bá pọ́n lá ó pọ́n
2: olúwa máa ṣọ̀ràn máa bẹ
3: kòríwé máa bo máa bo
2: kájì dùlù mọ́
3: ojì lábàjọ
2: ojì lábẹ́ kẹta
3: ọbẹ̀lẹ̀bẹ̀ lábẹ́ ràwé
2: kẹ́ máa ṣe jù
3: àṣàgálá mu tata
2: ọmọdé mẹ́rọ́jọ lọ́rọ̀ bọ́rọ̀bọ́
3: ọlọ́run
2: bàbá
3: o àṣì fakimade òsì káyé sẹ́kì
2: lórúkọ àpapọ̀ agbámálọ́run
3: bí ìtọ́lọ́run àfúnwọ́ ngẹ̀ngẹ̀
2: tuwa mú kátọ́
3: kúwa mú kábà
2: olúwa yẹgẹdẹ.
4: Admission, admission, admission. Sheyi Alba College Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheyiabacollege.com or come to Sheyi Alba College, number 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9477.
5: Sheyi Alba College Ijodo. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Sheyi Alba College tí ó wà ní nọmba 1 Akinlọ́ọ̀sẹ̀ Aba Street, Badore, Ijodo. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade Olukede.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwá máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí.
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

Ọbadan tó ajé bàdé bàdé gò ìjọ ogun oyè kẹta. Chairman Ondo State Council of Oba. Igi ilé amọ̀wọ́ jagunla. Ime ìṣẹ̀dẹ̀ yẹ chimẹ̀ ń sẹ́run. Àkàbàṣe kẹrẹkẹrẹ múlígùn. Òpin bámá. Òpin yọmá. Òkó yèyè sọ́mọ sẹ̀. Lọ́mọ kájọ rẹ kẹ́chẹ́. Ọlọ́run àárẹ̀ yín òdì í. Ọlọ́run. Bàbá o. A ti rẹ́jísítírà Rufus Giwa Polytechnic. Ìbàmọ̀ Olúwa Gbẹ̀ngà Michael Olóyè. Lórúkọ Engineer Dr. Ọlọ́run wa Sunday Lọ́gì. A ti rẹ́tọ̀ Rufus Giwa Polytechnic.

0: Mon gbadun adaba.
1: Bubu wa na gbadun adaba.
2: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni.
3: Eto igbeyawo laye.
4: Ejowo, eduro najare.
5: Ah, ilo sele.
4: Ki won to so wapo. Njo ranti po sele ri television fun mi. Fridge nko, ero fosho. Ise ile wa ma fowo fosho nle e ni 2026.
2: Eh, ni tuto.
4: Ka sa so pe o ti ra won abi?
2: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti CDK e wa.
5: Ewo lo tun je CDK bayi.
2: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifosho ati be be lo.
4: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi?
2: Ah, lati osu to koja ni mo ti ra won.
4: Oluso agun kan.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
7: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
9: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ́ wà tẹ́tí náà fà ní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
10: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pọ́ọ̀tù ni o,
2: gáàsì ìgbà ni o.
10: Bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánidájú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
2: àwọn
10: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀.
10: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
2: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
10: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
2: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yóò kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
10: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
9: eléyìí
10: yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
9: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn.
10: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
9: Níbo ni ọ́fíìsì yín?
0: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
10: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
11: Ẹ pèsè the care sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
10: Ẹ ṣeun olóòtú.
9: Ọ̀rọ̀ lẹ́tígbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
12: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
13: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
12: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
13: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
12: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
13: Irọ́ ni o.
12: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí n ò sanwó rẹ̀ tán.
13: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
12: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
14: CDCare making life easier.
15: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
16: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
15: Ṣé mi ò sọ fún ẹ?
16: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
15: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
16: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
17: Ẹni ọdún bá báláyé ó yẹ kó sọ pé kó yọ ṣẹ̀ṣẹ̀ fẹ́lẹ́dùà. Ọdún ìjẹsí tuntun tìlú Bòròpá àkókò tọdún 2026 wọlé dé wẹ́rẹ́ ẹ bá wa yọ.
18: Adúpẹ́ ọdún tuntun tó bá wa láyé. Adúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa.
17: Lórúkọ kábíyèsí wa ọba Babatunde Ọlálẹ́yẹ olúbòròpá ti Bòròpá àkókò. Láàfin ń pe gbogbo ọmọ ìlú Bòròpá àkókò. Nílé lóko lẹ́yìn òdi síbi ayẹyẹ ọdún ìjẹsí tuntun tọdún yìí. Eléyìí tí yóò wáyé nílùú Bòròpá àkókò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ ẹ̀mí wa di àkókò yìí. Láti lè jẹ́ kí a tún péjú pẹ́sẹ̀ sọdún tọdún yìí. Àdúrà wa ni wípé ojú wa yóò rí ọdún pẹ́ lókè pẹ́. Àmì. Ẹ mọ̀ wá gbàgbé wípé gbàgede ojú ọjà ìlú Bòròpá àkókò ni ayẹyẹ ìjẹsí tuntun tọdún yìí yóò ti wáyé. Eléyìí tí yóò wáyé ní ọjọ́ keje oṣù keje ọdún 2026. Bí a ṣe ń péjọpọ̀ sọdún ìjẹsí tuntun tọdún yìí bákan náà látún máa fẹsẹ̀ rajó. Ní bí olórin wa Musa Kalamu mọ alámọ̀là yóò ti máa kàn lù sí wa níbàdí lọ́jọ́ náà. Kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ á jù wá ṣe o. Ìlú Bòròpá àkókò kò ní dàrú. Àmì Sálẹ̀ Emmanuel olórí ẹgbàlẹ̀ ti Bòròpá àkókò àti gbogbo ìgbìmọ̀ ayẹyẹ ọdún ìjẹsí tuntun tọdún yìí nílùú Bòròpá àkókò ló ń kéde.

0: lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè wípé àkókò ti tó láti fà mí sókè.
1: Ìbí ọmọ yẹn evangelist lẹ́kọ̀ọ́ rẹ̀ mẹ́lẹ́kùn Amos. Ẹ máa fi àkókò yìí gbọ́ ètò ó yàtọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ ètò yẹn náà, ẹ máa patronize ó yàtọ̀ bread. Lórúkọ Jésù ẹ̀rí yín máa dé. Látẹnu atọ́kùn ètò Ajibọlá Bandele. God bless you.

0: kuro na ba ilankero ona adebise ma se ba ya gbo le la npe eto yin eto wa o yato leto eto ni o yato ayi na mo ki ta go marun ba ti koja aseju bele nja ile ise o radio wa adaba 88.9 FM tata komale si ilu akure ta wa ntare ohun ni ilu ilaramo ki en mo pe o yato ati ategun ore lawon mejeji ba ngbe oke ile ise wo lo wa ngbe mi wa lojo mejo mejo ile ise mi parking nigeria limited la popo gan ta fi nje le ise micmac nigeria limited oba onide oriya le na sibi aje nbere bayi latori crunching strips wa eyi to yato
1: agbe se lo ni your city insta basido ni ko jumu
0: keke lege won to yato
1: akonde ade na jamaje bi eni mo gbe ta na daru mo gbe tunzu
0: ice cream to yato popcorn to yato bread wa lege won to yato
1: my best of for ma dun lo ni ki kan ki ma kon yan
0: papa mbari e ni ile ise ounje wa chicken pop ta ta kon mele si ipinle ondo ati ni ipinle ekiti gbe oke
2: oni ni Saturday akoko ose to koja ni osu to koja ni mo ni anfani lati dagbere mo de tu ba olorun damaje mu pe oruwo olorun to ba tu da ni osu to nbo bi a se fayo bere loni be na la ma fayo pare e ba ngbe oke
1: aloyin lohun ni na ko eh ala america
0: lo onki gbogbo wa pe aku weekend weekend ta wa yi ko ma ni weekend gbogbo wa mo de nfi anfani ki gbogbo awa ta nse aseye loni pe ni agba lowo olohun ebi ta ti mowo olohun a fi oporopo e ma wa gbagbe pe onje chicken republic ta so fun yin doorstep e pe wa a gbe wa e jeun lai se lagun nítorí pé wàhálà ti wá onígbádùn tẹ̀yìn nílé iṣẹ́ micmac nigeria limited ẹ má tún wá gbàgbé à ń fi àwọn alágbàtà ní ìpínlẹ̀ ondo àti ní ìpínlẹ̀ èkìtì lórí búrẹ́dì wa ẹ kàn máa ń pe nọ́mbà yìí 081-5064-3082 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o 081-5064-3082 on lo koja lo sodo manager
2: atutu de lo nini yen e ti mo pe ojojumo bayi lo nse ototo e ma binu si wa ni ijejo gbogbo eyin ti e ni anfani lati le pe wole nitori pe ijejo yen o dabe npe awon eyan funra won laye loni ategise la ma gba e ka le raye se ategise idaada ategise la ma gba eyin te ba se n si radio yin ohun to sele re o ọmọkùnrin kan ló pè mí tó ní ká jọ torí ọlọ́run ó lóun wàá mọnú odó tí wọ́n da ọ̀run lásì o ọmọ yìí ní òun ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀nì admission sí ilé ìwé gíga kan ní ìlú nọ́ọ̀tì ìyẹn nílẹ̀ haúsá lọ́hùn ó dàbọ̀ ń pé ilẹ̀ bóyá ìpínlẹ̀ kẹ́bì ló tiẹ̀ pé ó ṣà nílẹ̀ haúsá lọ́hùn ó ní inú bàbá òun dùn inú ìyá òun dẹ̀ bàjẹ́ ó lòun wá bèrè lọ́wọ́ màmá òun pé kí ló dé ó ní bí wọ́n ṣe ń pa kúkúrú pa gúngùn ní ilẹ̀ haúsá lọ́hùn ipò òun ò lè gbà kó o lọ́wọ́ ó mà kó gbogbo ìwé ọmọ yìí ó mà kó pamọ́ bàbá náà dẹ̀rẹ́ inú bàbá dùn ó nítorí owó ibẹ̀ ó ló lọ ṣàlẹ̀ dáadáa ó ní kí ọmọ máa lọ ọmọ yìí ló mọ̀ wàá pè wá báyìí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ipe sóhun àtújọ́ kò sílé wọn a tún gba jáàmù mi ní ọdún tó ń bọ̀. Ó ní odòwò láwa ń da ọ̀run lásì. Ẹ jẹ́ ń tọ́kọ̀ pé mánìjà wọlé náà. Ẹ ti mánìjà láti Oyàtọ̀ Love tó bá ti sọ gbogbo kọ̀rọ̀ kọ́ndú tí a ti máa rí búrẹ́dì Oyàtọ̀ yìí. Ẹ lónìí àtẹ̀jíṣẹ́ náà lẹ máa bá mi tẹ̀. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí ètò yìí lónìí ni. Ọmọ yìí ní kẹ́ wá gbà ọ́ níyànjú. Ẹ jọ mo dẹ̀ fẹ́ bẹ̀ wá, ẹ má jẹ́ kí àtẹ̀jíṣẹ́ wá gùn. Ẹ jọ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín kí a lè ká kí gbogbo wa lè rí ààyè láti lè jẹ́ kí a bá ọmọ yìí dá sí ọ̀rọ̀ ayé ẹ̀. Ẹ mánìjà wọ wá dà lókè lọ́hùn.
3: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You dey busy, you dey hungry, and leaving your spot na no go. We understand it. That's why Doorstep dey here. Oyato cake lovers, we got you. Oyato bread lovers, nko, we got you. Chicken Republic meals, all of them dey on Doorstep. You are just one tap away. Order am, track am, receive am, just like that. Save time, eat better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oh yeah.

0: ìlú.
1: Alternative bread yóò yàtọ̀ ní gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù.
0: Ó búra gàdàbú gbà sí ara.
1: Ta bá sọ̀rọ̀ nípa búrẹ́dì tó ṣe ra lóore.
0: Tí máa ra jí pẹ́pẹ́.
1: Tí mo ní yọ bí ọmọ tuntun. Ẹ má yà sọ́tọ̀, ẹ má yà sọ́sì.
0: Búrẹ́dì yóò yàtọ̀ gángá lọ ògùn ẹ̀.
1: Ilé iṣẹ́ wa wà ní Ìkọyà Road, Òkìtì Pupa, lẹ́yìn Chicken Republic.
0: Bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́,
1: lẹ́yìn Chicken Republic.
0: Alágbàkà Àkúrẹ́.
1: Nílùú Ìkàrẹ́, a wà ní Behind Chicken Republic, Jubilee Road, Ìkàrẹ́ Àkọ́kọ́.
0: Bákan náà la tún wà ní ìlú Àwọ̀,
1: opposite Baptist Church, Ìyẹ̀rẹ́ Àwọ̀.
0: Nílùú Ọyẹ́, a wà ní opposite St. Peter and Paul Primary School, Ọyẹ́ Èkìtì.
1: Bank Road Lawa, beside Chicken Republic, Lado Èkìtì.
0: Nílùú Ondo, a wà ní BKM2,
1: Ife Road, Valentino, beside Soka Filling Station.
0: Ondo
1: 08079491338.
2: Wọ́n yàtọ̀ bread gangan ni kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
1: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
0: Ẹ bá ra o.
3: Ilé-iṣẹ́ Oyàtọ̀ Bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá Oyàtọ̀ Bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
4: Ẹ máa jó.
3: Ó yẹ gbogbo èyí tí ìfàkì ayégbájú ìlú péjú ìtajì ayédé ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́. Láti rí búrẹ́dì rà, Oyàtọ̀ Bread. Ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tí tó ṣe rẹ́gí pẹ̀lú máímáyà tàkàrà. Oyàtọ̀ Bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore. Láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì Oyàtọ̀. Orúkọ ní rò wọ́n. Oyàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wò ó, èwo ni ká fi búrẹ́dì sínú tí ó má lè gbéra. Táì bí ti Oyàtọ̀ Bread kọ́. Ó kún ni lọ́wọ́ yó ni líkùn. Lọ tìrín lọ́nà fún Oyàtọ̀ Bakery wà ní Ọlọ́run Ṣògo Street, Ilésẹ́ Quarters, along Ọyẹ́ Ìfàkì Road, opposite St. Peter's and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. Ẹ pé mánéjà sórí 0705 139 0131.
5: Oyàtọ̀.
6: Ọ̀rọ̀ ayé títì kọ́ọ̀rin jẹ́ kò gbé kò kọ́ fẹ́ kí mi mọ̀.
7: Àwé oyin mọ lóró ni Oyàtọ̀ Bread.
6: O rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ̀ o.
7: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
8: Oyàtọ̀ Bread àjẹpọ́nrun lánìí èròjà kẹ́ṣọ́ra lóore líkúnnú rẹ̀ bámúbámú. Èlì bromlẹ̀tì kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tuẹ̀ bọ́ líjè tí ò rí igi. Kété alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọ ni. Kété olúsùkúrù kọ́ lọ́mọ iléèwé sí boarding house. Oyàtọ̀ Bread ni kí a jẹ́. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Oyàtọ̀ Bread ó gbáyì jàre. Dédé kó a bọ̀ lulẹ̀ òṣèràn ní Chicken Republic, Bank Road, Adó Èkìtì. Kọ jùgbádùn kọ yàtọ̀ lọ́ra. Oyàtọ̀ Bread. O yóò ké sí mọ́níjà náà lórí nọ́mbà 08150643082.
9: Oyàtọ̀ Bread. Oyàtọ̀ jọ̀ọ́.
10: Ẹyin yan wa ti mọ pe ọjọ mẹjọ mẹjọ bayi la ma n gbe manager wa lati le jẹ kari bread Oyàtọ̀ ni ipinlẹ Ondo ati ni ipinlẹ Èkìtì. Manager, o ti wa nle agbara pẹlu mi. Ẹ ma kaabo si lagbara.
11: Akinyin olotu, ẹ ṣeun ṣeun.
10: Àwọn yin bo lati le ri bread Oyàtọ̀ ni ipinlẹ Èkìtì.
11: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí bread Oyàtọ̀ ra ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì. Ká mọ ti ìlú Adó Èkìtì, ká mọ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi. Old Garage Èkìtì State Hospital ti bẹ̀ ni Adébáyọ̀ kẹ́mọ̀ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. Ó gba àwọn èèyàn ti bẹ̀ ní eré fún Ìkẹ́rẹ́ Road Poli Bashiri Nova sí Housing sí ìlókun sí ìrọ̀nà. Ẹ mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028818520. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní agbègbè Abẹ́ Kòkó sí Ìkẹ́rẹ́ Road Ọ̀nọ́là Emure Ìsẹ̀ Ìgèdè Ọ̀tún Ayétòrò. Ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08266778151. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Sportless Stadium Fìyìnfolú àti Odò. Ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Omission Jana Ẹ̀fọn Aláàyè àti Kankan àti Ajé Bamidele ní gbogbo agbègbè báhùn. Ẹ mọ̀ pé Flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060045.

0: awa lẹyin Chicken Republic Jubilee Road Ikari Akoko ni ilu Owo awa ni dojukoju Baptist Church Iyere Owo e ma gbagbe eka wa tun wa lẹyin Chicken Republic Lokiti Pupa ni ilu Ondo awa ni PKM2 Ife Road legbe Valentino Soka Filling Station ni ilu Ondo ni ilu Ado Ekiti awa legbe Chicken Republic Bank Road ni ilu Oye awa ni dojukoju St Peter and Paul Primary School Oye Ekiti
1: ni ilu Akure awa ni Futa Road Oloko Junction atun wa ni Shoprite Shopping Mall Oda Road Akure olule ise wa wa ni alagbaka ni ilu Akure lekunare laye epe number won yi 08150643082 tabi 08079791679 ile ise Mikmaki Nigeria Limited baba ni wa
2: manager e kaabo pada
3: awon bi te se le ri bread o yatora ni agbe owo na ni uso emure otapete otutu rainbow oke dogbon achievers iloro clark quarters iyere gra ipele ogbomo e ma pe ogunride ke mo pe ero bani soro yi 08144478881 ke mo pe bosse gbogbo eyin te ba wa ni idase ibiduni asolo street aruwa joye ati olubarajo sori ero bani soro yi 07026545423 gbogbo eyin te wa ni ogbese usu front of poly usu ada eyin ogbe St. Catherine, Iyere, ati Emure. Emo pe Pasma, sori ero bani soro yi, 08037880703. Gbogbo eyin te wa ni Isuada Junction, Isuada Inside, Oke Ogun. Gbogbo eyin te wa ni agbe Poli, White House, Otapete, Fashawe, Ilale, Idase, Achievers, FMC, Iselu, Isuada Road, Uka, eyin ogbe Market, Ojana. Epe awesome God sori ero bani soro yi 08037125403 tabi 08108336878 gbogbo eyin te wa ni agbe ipele Ikare Road Post Office Owo Oke Dogbon e ma pe Amadi sori ero bani soro yi 08164515965 ni Oke Ogun Imade Road Ipele Achiever Road Otapete Road e ma pe iya ajuwon sori ero bani soro yi 08113007801 e le pe iya owo sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni oja ojomo Sipoli Side Express Imobi Ilale si Oke Ogun ati ni gbogbo agbegbe Rainbow Junction 08032166248 gbogbo eyin te wa ni agbegbe Ifon Sobe Molege Elegbeka Arimogija Ikaro Ijagba Imoru Epe Adesun Loye sori ero bani soro yi 08104537503
2: manager ohun late kan
3: e seun gan ni
2: ni bayi e je ka wa to koso se ilu Oke Tipupa
3: nilu Oke Tipupa a le pe divine mercy sori ero bani soro yi 08034404947 e pe demtos leyin gbogbo eyin te wa ni igbokoda ori omi e mo pe ero bani soro yi 07031343653 ni igbokoda ati igbonla e pe demtos 2 sori number yi 08079200340 gbogbo eyin te wa ni oniparaga rubber estate omotosho e mo pe oluwa femi sori ero bani soro yi 09073323924 gbogbo eyin te wa ni agbegbe Oke Tipupa si irele si agadagba si igodan e mo pe orilambarin sori ero bani soro yi 08030990834 gbogbo eyin te wa ni ilu titun Ikoya e pe Olami Goke sori number yi 08063078793 bakan na e tun le pe Iya Abigail ni gbogbo eyin te wa ni Igbokoda ati agbegbe Ori Omi 09134698133 gbogbo eyin te wa ni agbegbe Irele Kiribo ati awon agbegbe to yika e mo pe Delap V sori ero bani soro yi 08107251455 ni Oke Tipupa Ugbobini Idepe e pe Obele sori number yi 07065276039 gbogbo eyin te wa ni agbegbe Oke Tipupa ati Igbotako e mo pe anointed sori ero bani soro yi 08051116908 kamare komo lo se agbegbe ore ke mo pe iyore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni ore ati agbegbe re 08067157628
2: manager ekun lataro eje ki a wa lo silu ondo ta ba ti eka polowo ojade a wa to silu ondo eje nkoja lo si eka polowo oja
4: gbogbo eya roundo ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti pun gbe bread o yato iroyin ayo re o ile ise McMakin Nigeria Limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi ninu awon bread wo lu ondo wa je pelu la to dun to ki to lomi lara to duro tige tige o yato bread ni yen ti abubutan jumbo size le ri tele te nwi titun yan yan ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo e bi alayo ma je nsoro ju itowo la ma du obe iwo na lo ra ti e o wa lejewo lejewo ni gbogbo size te ba fe titi dori with bread it's joy all the way as McMakin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekure alaye ti oyato bakery ni titun gbigbona felifeli e kan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager ambola ti le ri bread wa ni ilu ondo ati agbegbe
3: ni ilu ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni ademulegun Akin Jagunla Sabo Arigba Bola Oka Garage si abegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni abegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni abegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni abegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinde Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati eko
3: eseun gan
2: ka ma bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo ojade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi. Àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè. Ọ̀kin lọ bẹ ẹyẹ. Ológbòjò ní babẹ egungun. Búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì. Búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé. Àjẹbọ́kọ dọ̀wẹ́kẹ̀.
7: Kò sí oúnjẹ tí ò bá rẹ̀.
6: Ọ̀rẹ́ mọ́ínmọ́ín.
7: Ọ̀rẹ́ ìwà ríro.
6: Alábàárin ọbẹ̀ ata.
7: Olùdámọ̀ràn ẹyin àti àkàrà.
6: Ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó. Búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. A wà lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ̀ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, a wà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́, a wà lẹ́yìn Chicken Republic, Lálágbàká. Ní ìlú Adó-Èkìtì, a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Ready Oyè Àtọ̀, àjẹpọ̀nù la oúnjẹ, àjẹmáraji pépé, àjẹ Yorùbá.
2: Ẹ káàbọ̀ padà. Manager, ibo la ti le ri bírẹ́dì Oyàtọ̀ nílùú Àkúrẹ́?
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀, ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan. Sórí nọ́mbà yìí 0814688 1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò. Sórí nọ́mbà yìí 0806327 8836. Ní agbègbè Alágbàká Síjúadé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé. Ẹ pé Pastor. Sórí nọ́mbà yìí 0803070 4649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child. Ẹ pé Mommy George. Sórí nọ́mbà yìí 0810467 5338. Ní ChopRite Nepa Oluwatuye Ìdànrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀. Ẹ pé Pópóọlá. Sórí nọ́mbà yìí 0703471 1111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbátòrò Ìjìgbá Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage. Ẹ pé Success. Sórí nọ́mbà yìí 0814410 1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́, ẹ pé Mọ́mì Ìjùwọ̀n. Sórí nọ́mbà yìí 0810579 5196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀. Ẹ pé Olúkáyọ̀dé. Sórí nọ́mbà yìí 0816164 7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà, ẹ pé Mọ́mì ní Olúwa. Sórí nọ́mbà yìí 0804399187. Ní Ìsinigbò Àbùsọ̀rọ̀ Estate Alágbàká Ọba Ilé Danjuma, ẹ pé Táyé Taiwo. Sórí nọ́mbà yìí 0816694368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center, ẹ pé Pasma Twins. Sórí nọ́mbà yìí 0803505-8596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM. Ẹ máa pe Divine. Sórí nọ́mbà yìí 0803566-7977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ́mì Dára náà ní kẹ́ mọ́ pe. Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Síjúadé Wẹ́líwẹ́lí 1 and 2 àti Ọ̀dà Town. Ẹ pé Mercy. Sórí nọ́mbà yìí 0806483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College. Ẹ pé Pasma. Sórí nọ́mbà yìí 0803788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbátòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká. Ẹ pé dúpẹ́. Sórí nọ́mbà yìí 0806303383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate, ẹ pé Ẹ̀ṣọ́. Sórí nọ́mbà yìí 0803801354. Ní Òsì Police College àti ìlú Abóolúwa, ẹ pé Mọ́mì Remide. Sórí nọ́mbà yìí 0703 1328-9903. Ọ̀lànrẹ̀wájú 0803083-6702. Great Grace 0803704-0798. Glorious 0803473-3814.

àwọn àtẹ̀jíṣẹ́ yìí ti ń wọlé nkẹ̀tí nkẹ̀tí o eléyìí tó wá gbà tó dúró kákà hùn eléyìí tí mo kọ́kọ́ rí báyìí tó dúró báyìí o ní òpèrè ní ìdòwú láti ìlú ìṣò ní ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ o ti ẹ̀kọ́ tán làbá o láàyè o pàgbó wà tọ́ o olóhùn ní ìdòwú ó ní olóòtú abiyamọ nìyá tó sọ̀rọ̀ yìí ó ní tá a bá fojú wò ó ó ní bàbá ọmọ yẹn ó ní kò fẹ́ràn ọmọ ẹ̀ dínú ó ní torí tó bá fẹ́ràn ọmọ ẹ̀ dínú o ó ní kì í ṣe nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí lèèyàn ní kọ́mọ kan kò lákàtà kó máa lọ yànyàn ilẹ̀ haúsá kò sí nǹkan tó kúkú burú ń bẹ ọlọ́run ni kí ó bá wa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ìdòwú ó ṣe o láti ìlú ìṣó ẹ ṣeun.

orí àtẹ̀jíṣẹ́ kan gbà láti olóhùn layọ̀ láti ìlú Àkúrẹ́, wọn ti ẹ̀kọ́ agbègbè tí wọ́n ti kọ́ ti wọn. Wọ́n ní olóòtú, wọ́n ní ẹni tó wà nílé gan nǹkan ń ṣe ká má ti sọ pé ẹni tó lọ òkèrè. Wọ́n ní kí bàbá yìí fi àdúrà àti ìyá ẹ̀ kan fi àdúrà ti ọmọ yìí lẹ́yìn pé ní agbára lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan tá a ṣe ọmọ yìí kó jẹ́ kó lọ ka ìwé ẹ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run tó bá ní ìgbàgbọ́ tó bá ní ìgbàgbọ́ pé ọmọ yìí á lọ láyọ̀ á bọ̀ láyọ̀ àmì Ọlọ́run.

rí àtẹ̀jíṣẹ́ kan gbà láti ìlú Ìkẹ́rẹ́. Ó ní èmi ni tó sìn láti ìlú Ìkẹ́rẹ́. Ìkẹ́rẹ́ o, o ṣeun àbá, yanyun lẹ́nu rẹ o. Ó ní olóòtú, ẹ bá mi sọ fún ìyá ọmọ yìí pé kó jọ kó má jẹ́ kí ọmọ yìí kí ó bọ́ jáde. Ó ní tó bá le jù kí wọ́n wá sí ìlú Ìkẹ́rẹ́ pé àwọn nílé ìwé kan ń bẹ̀ tí ọmọ yìí lè máa lọ. Ó fẹ́ polówó nìyẹn o, ọmọ Ìkẹ́rẹ́.

0: Where normally
1: is where
0: everyone has a money.
1: Change.
0: It's never changed.
1: Or Yaru Bullet.
0: Or Yaru Bullet.
1: You are the one stop supermarket.
0: In front of one stop supermarket. That is where our boss
1: normally is. Where on Wednesday?
0: Everywhere has a
1: money.
0: That is where God is.
1: On Wednesday.
0: Everywhere has a
1: money.
0: That is what we do.
1: Wednesday, Patron Boy.
0: And this coming Wednesday is going to be coming.
1: When we on the 7th.
0: On the 7th.
1: Okay.
0: Yes, sir.
1: It's a special program.
0: It's a special
1: program. In Edo Tuesday.
0: It's a Tuesday.
2: Once you know,
3: okay,
2: that the top is your.
0: Our prayer will be your friend.
1: Okay.
0: Yes, sir. And never allow anyone to deceive you. That there is no lift without prayer.
1: Okay.
2: Yes, sir.
0: Everyone in life have a place of refuge. And those that are fleeting, they rely on, they lean on someone.
2: Okay. Yes, sir.
0: Those that are fighting they rely on
1: confidence.
0: And your enemy have a confidence. And what is your own backup?
2: Oh God. Yes, sir.
0: And if you don't have a resting
1: place,
0: and those that lean on something are those that will push you away. And they will push you away. And this life you can never just be. You will have to strive. And you will pray. I don't have a water to sell for you. I don't sell oil.
1: You
0: don't sell water. I am saying it on radio. I have never take money from anyone. For water or for oil. All of you, I will give it out for free.
1: I'm
0: going to tap a water. Nobody will take it. And if your life is
1: better,
0: remember this
1: mountain.
0: And there is nothing you
1: want.
0: We are going to take it from you. Because it is your prayer
1: answer.
0: And we don't take from those that don't have. Yes, sir. And that is what God has said. And that is how he said. On the seventh day. You have a mission for yourself. There is a place you say
1: you
0: are. Are you going to allow battle to hold down that day?
1: Allow Josie.
0: That dream of that day. Is that eye? This eye is going to
1: be silenced.
0: That good vision that you've seen, is this eye is not going to
1: warm.
0: If I were you, I will have break limitation. I will have even get to that
1: message.
0: Whether it's a lie, whether it's a I will be there. That this prayer, let me also be there on the seventh day, in the seventh day, by 7 a.m. You have your motor. Just carry that. Will have been evidence. We come to
1: know
0: you.
1: The Twitter record.
0: And let's write your story. I know God that writes one story. That used to be a mechanic. That I used to be a gari of
1: pure water.
0: That I used to be a pure water. That I used to be an ice water. Yes, sir.
1: You laugh or
0: yeah, we are going to pass through. And there is nothing like I don't like
1: that.
0: And after two, the next thing is three. Yes, sir. And anyone that is still very much does not fail.
2: Yes, sir.
0: Such may repeat.
1: My sister. My brother. And
0: this day that I'm announcing is a day that
1: is matter.
0: By seven to seven. I am inviting
1: you.
0: I don't have what I can give you. But I have a God that I can tell you about. There's a one that took me from darkness and took me into
2: ọjọ́ kejì oṣù kejì.
1: Ọ̀nà rẹ̀ 7 days
2: ago. Jájọ́ pàdé.
1: Let us go.
2: Wòlíì.
1: Prophet.
2: Ṣé 7-7 nìkan ni pàdé wà?
1: Only 7-7 na your family meeting ni
2: o. Gbogbo àárọ̀ Wednesday.
1: Every Wednesday morning.
2: Màmá gbàdúrà lórí òkè Alábíàmọ̀.
1: Pray on Alábíàmọ̀ mountain.
2: Gbogbo àárọ̀ Wednesday.
1: Every Wednesday morning.
2: The bus wa máa wà ní one stop supermarket.
1: Our bus is always at one stop supermarket.
2: Oyaru Bullen Junction.
1: Oyaru Bullen Junction.
2: O le débẹ̀.
1: You can never
2: get the bus.
1: I never see our bus.
2: Ìwọ́n tó bá fẹ́ rí wòlíì.
1: And for as many I want to see.
2: Wà á dé sórí òkè.
1: You will get to the mountain.
2: Ní Tuesday.
1: On Tuesday.
2: Wà á mú nọ́mbà.
1: You will pick number.
2: Ọ̀fẹ́ ni o.
1: It is for free.
2: Wọ̀n ìgbowó nọ́mbà
1: o. Nobody will take money.
2: Àní kò mú nọ́mbà
1: yìí. Just pick this number.
2: Direct ni.
1: It is direct.
2: Sí orí òkè.
1: To the mountain.
2: Ṣé bómi sọ́nà.
1: Let water be with
2: you. Àǹtí ò tí ń dẹ̀gà.
1: This sister you are not taking things
2: seriously. Lọ bómi sọ́nà.
1: Let water.
2: Domi agbára.
3: Amen.
2: Domi agbára.
3: Amen.
2: Domi agbára.
3: Amen.
2: Domi agbára.
3: Amen.
2: Domi apare.
3: Amen.
2: Bó bá ṣe mú mi.
1: As he uses.
2: Ìwòsàn ojú ẹsẹ̀.
3: Amen.
4: Lọ́run Joshua. Ọlá Ìwọ̀lá. Bàbá Alábíàmọ̀.
5: Ha yaba yaba.
6: Gẹ̀gẹ̀dẹ̀ yóò tún gbiná mú ìṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀.
5: Láyé gbogbo oníkojìkò tó ń pòǹgbẹ fún ìrànlọ́wọ́.
6: Ní ọjọ́ kejì oṣù keje lágo méje àárọ̀ sí méje ìrọ̀lẹ́.
5: Operation 777.
6: Lápẹ́ o.
5: Pẹ̀lú àkòrí.
6: Help for the helpless.
5: Ìrànlọ́wọ́ fáwọn aláìní ìrànlọ́wọ́.
6: Àgbékalẹ̀ pàdé àdúrà tó gbóná jẹjẹrẹ.
5: The Don Christ the Living Word Apostolic Ministry.
6: Gbékalẹ̀
5: lórí òkè Alábíàmọ̀ Prayer Mountain tó ń bẹ lójú ọ̀nà ìrẹsẹ̀.
6: Ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́.
5: Bàbá wa nínú Olúwa.
6: Wòlíì Dókítà Joshua Láyíwọlá bàbá Alábíàmọ̀.
5: Akọni irúgbìn tó lalẹ̀ wù lágbàáyé já.
6: Láti inú ìpè.
5: Apọ́sù Tìmọ́tì Olúwọlé Ọbádáre.
6: Lọ́lọ́run yóò lò.
5: Láti kéde ìrànlọ́wọ́ sórí gbogbo ayé oníkojìkò.
6: Akọni ẹ̀mí tá ń retí níbi ìpàdé àdúrà yìí ni.
5: Ẹ̀dá níyì Fádípẹ́.
6: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
5: Láti wá síbi ìpàdé àdúrà yìí.
6: Ọkọ̀ ọ̀fẹ́ yóò wà ní.
5: One Stop Supermarket.
6: Ọ̀yáru Bullen Junction.
5: Lágo mẹ́fà ọ̀bọ̀ wúrọ̀ kùtùkùtù.
6: July 7.
5: Tí yóò sì tún dé àwọn èèyàn padà.
6: Tí ojúkò ibi tó bá ti kó wọn lẹ́yìn àdúrà.
5: Aago méje àárọ̀ sí aago méje ìrọ̀lẹ́.
6: Ní ìpàdé àdúrà yóò fi wáyé o.
5: Kò sí sọ̀rọ̀ o.
6: Bákanáà aṣọ funfun ni kí gbogbo èèyàn wò wá.
5: Bí o kò bá sì láṣọ funfun.
6: Sáà ti ri dájú pé funfun bẹ lára aṣọ tí o bá wọ̀.
5: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ sórí nọ́mbà yìí 070-39-81-9410.
6: Operation 777.
5: Àkọ́kọ́ ìrànlọ́wọ́ rẹ̀ dé.
7: Keep it locked on Adaba.
8: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
9: Bàzó Ọlọ́run máa dárò fún àìsàn.
10: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ ti èmi ni Babangana ti gbogbo ayé a máa pè ní Bàbá kẹrẹ wà Aláṣán 6412277.
11: Kí là á mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
12: Bàbá kẹrẹ wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
10: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164 12 27.
3: 7-7 bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ fẹ́ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún rọ ẹ ni oríkèríkè ara ń rọ ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú àwọn tó bá ti ní ìpèníjà nínú àwọn kí kapretọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbàbẹ̀ wọlé mọ́ kapretọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n ti sínú irú nǹkan báyìí yóò da kan sí mi.
13: Bàbá ń gana bàbá kéré wà.
12: Kan sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
13: Phone number mi 08164122777
3: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn da tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
12: kan sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
13: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kalẹ̀ ìròyìn rí àkójọpọ̀ ìròyìn àṣálẹ̀ òní bí ó ṣe máa dé sétí ìgbòyìn láti lè ṣe rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kí láti ń ròyìn látẹnu Adéyẹmí làwà ṣáájú kòkó inú ìròyìn náà. Àwọn ọlọ́pàá ni wọ́n ti gba ìdásílẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé nípínlẹ̀ Èkìtì. Àwọn aṣòfin bèrè fòfin tó le lórí àwọn olè epo. Orílẹ̀-èdè South Africa ló ti kọ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún owó gbà má bínú lórí ọ̀rọ̀ àkọlù àwọn àjèjì lórílẹ̀-èdè South Africa. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú Progressive Congress nílẹ̀ Olújẹ́ Òkè Igbó àti Ìdì Odìgbó iná ti ṣàlàyé aṣòfin tí ń ṣojú ẹkùn náà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Honorable Festus Adefiranye gẹ́gẹ́ bí aṣáájú èyí tí ó tọ́ fún àwọn ètò èyí tí ó ti gbé kalẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ náà èyí tó ti mú ìgbéga bá ìgbéyẹ àwọn èèyàn. Àwọn aṣáájú ẹgbẹ́ náà ló gbòṣùbà náà fún wọn níbi ìwọ́de kan ìtẹ́ṣe lókè Igbó láti fi kí aṣòfin náà káàbọ̀ lẹ́yìn kógojà rẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC. Lára àwọn aṣáájú náà ètí ọmọ Bọ́yọ̀wá Adénúsì láti ilẹ̀ Olújẹ àti Festus Ìkúndé ń bẹ lára wọn. Inú wa sọ àwọn ètò ìgbé ayé rẹ̀ ẹ̀dá ètí aṣòfin náà ti ṣe sẹ́kùn ọ̀hún tó sì fi ìgbẹ́kẹ̀lé hàn pé yóò pèsè èrè ìjọba tiwantiwa sí i tí wọ́n bá yàn padà. Nínú ọ̀rọ̀ rẹ̀ Honorable Festus Adefiranye wa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ilẹ̀ Olújẹ òkè Igbó àtòdìbò fún àtìlẹ́yìn wọn àti ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní sóun. Ó wá tẹnumọ́ ìfẹ́ rẹ̀ fún ìgbé ayé rẹ̀ àti ìdàgbàsókè ẹkùn rẹ̀ tó sì fi dá àwọn èèyàn ibẹ̀ lójú pé òun yóò fojú sí ọ̀rọ̀ àti mú ìpinnu ìpolongo òun ṣe dípò kí òun máa sọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ lẹ̀. Ètò ìwọ́de náà ni àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú APC àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn alátìlẹyìn láti ilẹ̀ Olújẹ́ Òkè Igbó àti Odìgbò náà péjú sí. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì ló ti sọ pé àwọn tí wọ́n jí gbé nínú àkọlù yìí tí àwọn ajínigbé kan ṣe sílé ìjọsìn Christ Apostles Church ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún ní ẹ̀dà Oníyọ̀ nípínlẹ̀ Èkìtì náà ti gbà sílẹ̀. Àwọn ọlọ́pàá sọ pé iṣẹ́ ọ̀hún wáyé lẹ́yìn ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n parapọ̀ pẹ̀lú àwọn ológun àti àwọn àjọ aláàbò yòókù pẹ̀lú ẹ̀kọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn ọdẹ ìlú pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkìtì láti ṣe. Àwọn tí wọ́n gbà sílẹ̀ náà ni wọ́n ti gbé lọ sílé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tí akitán sì ń lọ láti mú àwọn tí ó jí wọn gbé ọ̀hún. Alákòóso fàjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Fàládé Adégoróyè Michael ló yòbo àwọn àjọ aláàbò náà fún ìsowọ́pọ̀ wọn tó sì dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì àtàwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún fún àtìlẹ́yìn wọn tó sì rọ àwọn èèyàn láti máa fojú sọ́rí kí wọ́n sì fi ìròyìn àwọn tí wọ́n fura sí sun àjọ aláàbò. Ilé-iṣẹ́ ààrẹ ló ti pàṣẹ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí àti àjọ tí ń gbógun ti ìwà jẹgúdújẹrá láti wá kí wọ́n sì gbé lọ sílé ẹjọ́ àwọn èèyàn èyí tí ó lọ́wọ́ sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ ayédèrú kan èyí tí wọ́n so mọ́ ọmọọba Matthew Adeniyi. Ó ní ọ̀rọ̀ àwọn tí ó lọ́wọ́ sí ọ̀rọ̀ náà nínú àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n sì ń gba orúkọ olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹmi Bajàbíàmílà tí wọ́n bà jẹ́ ènì wọn ò tún bójú tó bákan náà. Olùrànlọ́wọ́ fún ààrẹ Tèmítọ́pẹ́ Ajayi nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ X ṣàlàyé Adeniyi gẹ́gẹ́ bí oníjìbìtì èyí tí ó ti lo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbìtì tó sì tún lo àǹfààní ọ̀rọ̀ jìbìtì náà láti fi dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ àti gbélọ́lé ẹjọ́. Ó ṣàlàyé pé àwọn olùwádìí inú ti sọ fún láti wádìí bí ó ṣe gbé ìwé ìgbanisíṣẹ́ jáde èyí tí wọ́n lò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìfowópamọ́ tó ṣe ní orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ ilé-iṣẹ́ ìjọba. Ajayi wá ṣàlàyé pé jìbìtì ọ̀hún ni wọ́n rí nígbàtí àjọ ìjọba tó ń bójútó ìgbéga ọ̀rọ̀ ìdókòwò lórílẹ̀-èdè Nàìjíríà àti ilé-iṣẹ́ ọ̀rọ̀ òkèrè tí wọ́n tú àṣírí ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì orílẹ̀-èdè yìí náà ti yòǹbó ààrẹ Bọ́lá Tinubu fún fífọwọ́ sí sísan owó tó tó bíi bílíọ̀nù mọ́kàndínlógójì àbọ̀ èyí tó ń ṣe bíi ìdá 10% nínú owó tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ ọba labe eto anfani tin be famo osise feyinti are egbe na lorilede yi iyen Godwin Abunisi lo salaye sisowo na gege bi igbega fun igbe aye re awon osise feyinti Abunisi lo yonbo ijoba apapo fun igbekale owo toto otalele edegberin o din meji bilionu naira lati san owo ajemanu ati owo ifeyinti labe eto eto ifeyinti madamada eti won gbe kale fun osoba ati pe o tun san bi bilionu meji din ni 100 naira lori owo ti won je awon ise labe awon eto mi o salaye pe ijoba tin be lode yi n lo ti ri pe won san owo osu awon ose feyinti dede lati gba to di ori aga ijoba eti yo fa igbekele laarin awon osise feyinti ijoba apapo lo ti ko kede sisan owo to tobi bilionu 119 naira eti ajogunba ninu owo ti won je awon osise oba ti n be nile ise Nitel Mtel PSTN ile ise ile ifowopamọ Assurance Bank Nicon ati ile ifowopamọ People's Bank eto ti kogba sile ni egbe awon eyan agbegbe Niger Delta tamo se Pandef ina ti benu atelu ijoba fun yiyo ekun gusu gusu orilede yi kuro ninu eto ise ona oni bi trillion merin naira eti won igbimo alase ijoba apapo tan fo si laipe iko na salaye pe igbese na ni o fa oro ipati fa awon agbegbe ti won ti pese po hun nigba ti soro labuja awon asaju egbe Pandef na salaye pe ninu awon ise ona 24 eti ijoba fo si na awon ipinle meedogun won ni ekun gusu gusu orilede yi ni ko gba kan lara awon bo tile je pe o se pataki si oro oro aje orilede Nigeria won yonbo are Bola Tinubu fun ipese awon ise amuludun lokan ojokan gbugbo salaye pe pinpin awon ise na ini ko lo tonu ti o si je pe ko dogba iko na wa ro ijoba apapo lati ti sagbeyewo awon owo tin pese fa awon ise na ki oro awon ise na ba le kari lojo waju won to salaye aida awon ona ati fifale ona east west yi tin be ni agbegbe won ton si salaye pe awon idiko itin be lagbegbe Niger Delta to je diko mi ni won ti da ti won ti ni o da bakan na be si na won tun salaye pe ife won fun idagbasoke orilede yi ati itesiwaju ipese epo ati gas igbimo lori oro jiji epo robi lorilede yi nile igbimo asofin apapo lo ti pe fun igbekale ile ejo kan pataki eyi ti o ma sejo awon ole epo gege bi ara kitiyan lati fokun si iwa odaran na nile ile ise epo ati ti gas lorilede Nigeria alaga igbimo na Alhazan Adodogowa lo parowa na lasiko ipade awon tun ni se lori oro epo ni Abuja o salaye pe epo robi ti won ji lo tesiwaju lati da oro aje orilede Nigeria ro oro abo ati idagbasoke dogun awa salaye pe awon ofin tin be nle bayi ni o ti dogbo ti ko si lagbara to lati le fi aje awon odaran na to salaye pe opo ipese tin be ninu ofin na lo je ti si ti won gbe kale lasiko awon ologun ti ko si je pe o ba igba lode oni ma nile ise lepo o so pe aibojumu oro ofin ohun ni o ti mu iwuri ba awon odaran to si tenu ma bo se wulo to lati gbe ofin to le kale pelu idiya to le lati ba le ma iru ese itiru awon iran se leka ilepo asofin na wa fi kun pe igbon lo nsise pelu awon ajo alabo to to pelu awon ajo mi to je ti le ise ijoba lati mu lati samulo oro awon ofin na ati lati ri pe won pe awon odaran be lejo lati sadeku oro pipadanu epo robi ile ise ilepo orilede Nigeria NNPCL lo ti salaye pe won ti fowo si adehun lo ti salaye pe ifowosi adehun eti o je ti igboraye pelu ile ise orilede China kan fun atunse ati ise awon ide awon ile ise ifopo ti lu Port Harcourt ati wori in lo ti de aye itodogongo alase ile ise na bayi ojulari salaye pe eto na ni o gbe kale lati pese ere ati lati le gbe dagbekele ara won awon ile ise ifopo na to si tenu ma pe eto adehun igboraye na ni o je iyi ti yo mu ki eleyi ki o sese ojulari wa salaye pe awon amgbalegbe won awon ni won na owo lori oro ilana na to si fi pe ero won lo da lori oro anawo lori awon kan ero ile ise na ati lati le mu ki owo ki ba le ga ile ise ohun o wa fi koyin pe ise si awon oro owo na ni be loju na ati le mu ki awon oludokowo ki won ba le wa ni lati wa dokowo si ile ise ilepo ati ti gas lorilede yi ati ile ise metanom eti won sese gbe kale tuntun eyi waye gege bi awon alagbata epo se ntesiwaju lati ro ijoba apapo ati ile ise NNPC lati yase lori ijiroro pelu awon to kose mose lagbaye tin be ile ise Dangote ati awon ile ise ifopo mi ajo ti mojuto eto idibo lorilede yi lo ti fi kun asiko itesiwaju iforukosile awon idibo ni orilede yi pelu ose meje lati le fun awon toto lati dibo lanfani si lati forukosile saju eto idibo odun 2027 eto na ile oye ko dopin lojo kewa osu keje tele sugbon yo pari bayi lojo kerin le logun osu keje odun yi ajo eto idibo na so pe ero na waye lati ba le lẹyin ti won se ifikoloko pelu awon ile ise won lamọ pele.

ṣe sí àwọn àkọọ́lẹ̀ wọn ti ń bẹ lórí ìwé ìdìbò náà láti lo àǹfààní àsìkò tí wọ́n fi kún un. Ní báyìí àjọ ètò ìdìbò ló ti ṣàlàyé pé wọ́n ti gba ó tó bíi 500 billion naira tí ń ṣojú bí ìdajì nínú owó tí wọ́n pèsè fún àjọ náà fẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Alákòóso àjọ ètò ìdìbò fẹ́tọ̀ ìròyìn àti ètò ìtanijí fáwọn òǹdìbò Muhammed Haruna ló ṣàlàyé yìí lásìkò tí ń báwọn oníròyìn sọ̀rọ̀. Ó ṣàlàyé pé ìgbékalẹ̀ owó ọ̀hún ló jẹ́ ìgbésẹ̀ lójúnà àti lè mú gbáradì fún ètò ìdìbò. Haruna ni ó wá ṣàlàyé pé àjọ ọ̀hún ni ọ̀rọ̀ àwọn owó tí ó jẹ ni ó sì ń jẹ ló sì ń kọ lóminú láti àwọn owó tí ó jẹ lórí ọ̀rọ̀ ètò ìdìbò àtẹ̀wá tó ṣàlàyé pé àjọ ètò ìdìbò ló jẹ àwọn agbaṣẹ́ṣe ní owó tó 6 billion naira tí kò sì tí gba owó ètò tó bí 20 billion naira nínú owó ètò ti pèsè fún. Ó wá ṣàlàyé pàtàkì títètè pèsè owó náà láti bá rí pé wọ́n ṣàmúlò ètò àjọ ọ̀hún. Haruna sọ pé àjọ ètò ìdìbò ló ti bẹ̀rẹ̀ ìgbáradì fún ètò ìdìbò ọdún 2027 èyí tí ríra àwọn ẹ̀rọ tí ń ṣàyẹ̀wò àwọn ìdìbò tuntun ń bẹ lára rẹ̀ àti àwọn nǹkan èlò míì fẹ́tọ̀ ìdìbò. Ìpínlẹ̀ Kano ni ó ti ń ṣáájú nínú àwọn ìjọba agbègbè àti ti ìpínlẹ̀ nínú àjọ ọrọ̀ ajé ìwọ̀-oòrùn Africa ECOWAS fún ìnáwó lórí ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ lórí ìnáwó lórí ètò ẹ̀kọ́ tọdún 2026 èyí tí ilé ẹ̀kọ́ fásitì ìlú Paris tí ó gbé jáde. Ìròyìn ni ìpínlẹ̀ Kano ló ṣe ipò kíní láàrin bí 209 àwọn ìjọba jákèjádò àwọn orílẹ̀-èdè tó jẹ́ ọmọ àjọ ECOWAS 15 tó sì ṣàlàyé pé ìdókòwò lórí ètò ẹ̀kọ́ àti ṣíṣàmúlò ètò ìsúná lórí ètò ẹ̀kọ́ ló fa eléyìí. Kano ló gba bí 97% nínú àkọọ́lẹ̀ náà ṣáájú àwọn ìlú bíi Dakar àti Saint Louis lórílẹ̀-èdè Senegal tí Èkó tí ó sì ṣẹlẹ̀ tó ṣe dáadáa tẹ̀lé ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ ní ipò 16. Ìròyìn lórí ọ̀rọ̀ ìṣesí ìpínlẹ̀ Kano náà ló wáyé nítorí ìnáwó lórí ètò ẹ̀kọ́ pẹ̀lú ìṣàmúlò rẹ̀ àti àwọn àyípadà ètò bá ìlò ètò ẹ̀kọ́ lórí ìgbékalẹ̀ òfin pàjáwìrì lórí ẹ̀kọ́ ètò wáyé nípínlẹ̀ Kano. Ìlàrámọ̀kìlá ti ròyìn láti lè ṣe rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn lẹ́ ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè tí a gbo amúlùdùn àti tàrí ìdárayá.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ẹ káàbọ̀ padà fún ìròyìn ní láti ilẹ̀ òkèèrè jẹ́ ọ̀pọ̀ mọ́ Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá fún ìròyìn náà.
2: Ẹ káàbọ̀ sórí ìròyìn ilẹ̀ òkèèrè láṣàlẹ̀ tòní. Ìjọba orílẹ̀-èdè South Africa ló ti fìpá taari ìbéèrè orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bèèrè fún wípé kí ìjọba orílẹ̀-èdè náà kí wọ́n san owó gbà má bínú fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sá kúrò ní orílẹ̀-èdè South Africa lásìkò ìkọlù eléyìí tó jẹ́ pé ó wáyé sí wọn, tí wọ́n sì fi àwọn dúkìá tó kù wó wọn sí orílẹ̀-èdè ọ̀hún. Orílẹ̀-èdè Nàìjíríà ń lọ jẹ́ pé ó ní àwọn tí ń ṣe àkọọ́lẹ̀ àwọn dúkìá tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fi sílẹ̀ sórílẹ̀-èdè South Africa tí wọ́n fi wálé, tí wọ́n sì ń bèèrè fún kí ìjọba orílẹ̀-èdè South Africa kí wọ́n san owó gbà má bínú fún wọn. Ṣùgbọ́n mínísítà fọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè South Africa Kumbuzo Saveni ti wá fi léde báyìí wípé ìjọba orílẹ̀-èdè South Africa kò ní owó gbà má bínú kankan tí wọ́n fẹ́ san lórí àwọn dúkìá tí wọ́n fi lé ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe ti wí, ó ní àwọn dúkìá tí wọ́n bá ní orílẹ̀-èdè náà ni ó gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀, tí wọ́n sì lè ní àǹfààní àti ta dúkìá wọn lọ́jà tí wọ́n ti lè ta dúkìá lórílẹ̀-èdè lẹ́dẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n tó ní àyàfi àwọn tí ọba jẹ́ pé wọ́n nú dúkìá lọ́nà tí kò tọ́ àti ọ̀nà tí kò bófin mu pẹ̀lú àwọn okòwò wọn lókù. Lórílẹ̀-èdè Italy, Pope Leo XIV ló jẹ́ pé ó ti ké sí àwọn orílẹ̀-èdè nínú àjọ rẹ́dẹ́gbẹ́ ilẹ̀ Europe wípé kí wọ́n túbọ̀ fikún akitiyan wọn láti dáàbò bo àwọn tó jẹ́ aṣàtìpó. Pápá mímọ́ ọ̀hún lọ́ra wọ ẹ̀bẹ̀ yìí lásìkò tí ó ṣe àbẹ̀wò sí Lampedusa lórílẹ̀-èdè Italy níbi tó jẹ́ bao tí àwọn aṣàtìpó tí wọ́n ń gúnlẹ̀ sí lásìkò àbẹ̀wò ọ̀hún ni Pope Leo ló ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹbí àwọn aṣàtìpó ọ̀hún tó sì tún darapọ̀ mọ́ wọn. Ẹwẹ̀ ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ló ti fi léde báyìí wípé ilẹ̀ Iran ló ti ṣetán láti padà bẹ̀rẹ̀ ìfikùnlukùn pẹ̀lú Washington. Trump ọ̀hún ló fojú ọ̀rọ̀ yìí léde wípé ìfikùnlukùn ọ̀hún ni wọ́n dá dúró fúngbà díẹ̀ náà láti lè fún orílẹ̀-èdè Iran ní àǹfààní láti lè ṣe ayẹyẹ ẹ̀yẹ ìkẹyìn fún adarí orílẹ̀-èdè Iran tẹ́lẹ̀ Ayatollah Khamenei. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ayẹyẹ 2023 òmìnira ilẹ̀ America, Trump gbóríyìn fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè ọ̀hún fún iṣẹ́ takuntakun eléyìí tó jẹ́ pé wọ́n ṣe, tó sì ṣe àpèjúwe ilẹ̀ America gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó jẹ́ alágbára lágbàáyé pẹ̀lú bí wọ́n ti ṣe àṣeyọrí káàkiri àgbáyé. Bákan náà ló tún ṣe àpèjúwe ayẹyẹ òmìnira orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ṣe gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ àrà ọ̀tọ̀ nínú ìtàn àgbáyé. Ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn ilẹ̀ òkèèrè fún ti àṣálẹ̀ tòní. Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá ló ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
1: Tọ́ fún ìròyìn nípa ti agbo àrí àgbo ìròyìn nípa agbo àmúlùdùn, òṣèré oníṣẹ́ ni ẹ̀yìn Emi Kaike ló ti ṣàlàyé pé ìfẹ́ àti ìgbéyàwó ìní kìí ṣe jìbìtì. Ó tẹnumọ́ pé wọ́n jẹ́ àwọn àṣà èyí tí ó jẹ́ pé yóò di jìbìtì nígbà tí irú àwọn tí ó ń lọ́wọ́ sí ọ̀rọ̀ ìgbéyàwó náà bá ní àwọn nǹkan míì tí wọ́n fi pamọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti kó owó jọ. Ike ló bẹnu àtẹ́lu nǹkan tó ṣàlàyé gẹ́gẹ́ bí nǹkan tí ó jẹ́ pé ń wọ́pọ̀ ní àárín àwọn èèyàn pẹ̀lú lílo ọ̀rọ̀ ìgbéyàwó gẹ́gẹ́ bí ọ̀nà àti kó owó jọ. Tó ṣàlàyé pé ẹ̀tàn ni tó ti jẹ́ pé ẹ̀tàn náà bẹ̀rẹ̀ nígbà tí ọ̀kan lára àwọn ẹni tí ń gbéyàwó náà bá fi ìfẹ́ àbí èrò ọkàn rẹ̀ pamọ́. Ó ṣàlàyé pé àwọn èèyàn kan iná máa ń ṣe ìgbéyàwó tí wọ́n sì retí pé irú ìgbéyàwó bẹ́ẹ̀ gbúdọ̀ fún wọn lówó lásìkò tí wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀. Òṣèré orí ìtàgé náà wa rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti má gbèṣe gbé ìyàwó ọ̀rọ̀ ìgbéyàwó wọn lérí ọ̀rọ̀ nǹkan ti ṣẹlẹ̀ lórí ẹ̀rọ amẹ́lùjára. Ó sì tẹnu wọn pé ìbáṣepọ̀ èyí tí ó yáyè nínú ìgbéyàwó ló nílò òótọ́, sùúrù, ìbárisọ̀rọ̀ àti ọ̀rọ̀ àgbọ́yé. Ohun olórin orílẹ̀-èdè Nàìjíríà ni tó ti jẹ́ olótù orin yẹn Philip Kayode Moses tí a mọ̀ sí Fres, ni ó ti ṣàlàyé èrò rẹ̀ lórí ọ̀rọ̀ orin gẹ́gẹ́ bí nǹkan èlò èyí tí wọ́n lè lò láti fi mú kí inú èèyàn ó máa dùn. Ó fi kún un pé gbígbé kíkọ orin àti jíjàrọ̀ nípa sọ ọ̀rọ̀ kan nígbà lọ́pọ̀ ọ̀gbà ló máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lójúnà àti lè mú kínú wọn dùn lásìkò ìṣòro. Ó sọ pé irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ló fa kí òun kọrin I'm okay èyí tí òun kọ, tó sì jẹ́ pé ó ní eléyìí ni ó máa ń dùn máwọn tí ó ń gbọ́ nínú. Olórin ọ̀hún ló tún lo àǹfààní ọ̀ láti rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti fẹ́ràn ara wọn kí wọ́n sì jáwọ́ nínú àwọn nǹkan tí ò tọ́ pẹ̀lú fífara wọn wé ẹlòmíín tó sì ṣàlàyé pé kí wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ìdàgbàsókè ara wọn. Fún ti aré ìdárayá lónìí, ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ Fọlájìn Oyetayo.
2: Ẹ kálẹ̀, mo kíyìn káàbọ̀ sábàlá ìròyìn eré ìdárayá wa fún tàṣálẹ̀ tòní. Àjọ tó ń mójútó eré ìdárayá nílẹ̀ Adúláwọ̀, àjọ CAF ló ti dáwọ́ dùnú papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Egypt ní bí wọ́n ti ṣe lọ sí ìpele ẹlẹ́ni 16 nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé eléyìí tó ń tẹ̀wájú. Orílẹ̀-èdè Morocco ló lọ sí ìpele ẹlẹ́ni 16 lẹ́yìn ìgbà tó ti fìyàjò orílẹ̀-èdè Netherlands ní ìpele ẹlẹ́ni 22 nígbà tí orílẹ̀-èdè Egypt náà sì tẹ̀wájú lẹ́yìn ìgbà tó ti fìyàjẹ orílẹ̀-èdè Australia. Àwọn orílẹ̀-èdè láti apá àríwá ilẹ̀ Adúláwọ̀ ọ̀hún ni yóò kojú orílẹ̀-èdè Canada àti orílẹ̀-èdè Argentina nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n gbà á nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà nínú àgbéjáde kan tí wọ́n fi ìta lórí ìtàkùn ayélujára ti àjọ CAF. Wọ́n gbóríyìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì látàrí ipa ribiribi eléyìí tí wọ́n ti kó nínú ìdíje náà. Ẹ̀wẹ̀ balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina Lionel Messi ló sì jẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó ti mi àwọn jù báyìí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí. Messi ló ti gba góò 7 wọlé tó sì jẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó tún mi àwọn jùlọ nínú gbogbo ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tí àpapọ̀ góò rẹ̀ sì lọ bí góò 20 báyìí. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Faransé Kylian Mbappé lòun náà ní àmì ayò 6 nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tọdún yìí nígbàtí Ali Haaland ọmọ orílẹ̀-èdè Norway àti Harry Kane ọmọ orílẹ̀-èdè England ti gba góò 5 wọlé nínú ìdíje náà. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil Vinicius Junior àti Ousmane Dembélé tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Faransé àti Mikel Oyarzabal ọmọ orílẹ̀-èdè Spain tó ń ti Ismaila Zaha ọmọ orílẹ̀-èdè Senegal òun làwọn ní góò 4-4 nínú ìdíje náà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti fìfẹ́ hàn báyìí lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n gbé balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Wilfred Onyeye Ndidi látàrí bí wọ́n ti ń wá àrọ́pò mìíràn fún Casemiro. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ni ìròyìn jẹ́ kó yé ni wípé ń ṣe ni wọ́n ti fẹ́ fòókè rajà báyìí lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n gbé adé àárín gbùngbùn mú náà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United òun ló ti fìfẹ́ hàn báyìí láti gbé ọmọ ọdún 21 ọ̀hún eléyìí tó ń ṣiṣẹ́ ajé rẹ̀ pẹ̀lú ikọ̀ Besiktas lórílẹ̀-èdè Turkey. Ìròyìn jẹ́ kó yé ni wípé tí ìdúnàdúrà bá wọ̀ láàrin àwọn méjèèjì tó sì darapọ̀ mọ́ ikọ̀ Manchester United, ń ṣe ni Wilfred Ndidi yóò jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ Manchester United lẹ́yìn Odion Jude Ighalo. Tọ́ ibi láórí mọ́ lábala ìròyìn eré ìdárayá fún tàṣálẹ̀ tòní Fọlájìn Oyetayo níròyìn yín, ẹ kú kalẹ̀.
1: Ibi tí ìròyìn ti alẹ́ òní yóò mọ́nu ìyókù tún dilọ́la lágbára ọlọ́run Ayọ̀ọ́lá Fátukùn lòlótù Adéyẹmí làwọn àsìnì oníròyìn ọlọ́wọ́ ọmọ yín kásùnrin.

0: ẹni tó sẹ́ẹ̀kù náà wà ní ajọ́ wà nílé agbára náà ni ẹ dẹ̀ máa gbádùn ra dáadáa lálẹ́ òní. Ọyà ọyà ọyà gbọ́nsí kìíní yẹn.
1: Ẹ ká lẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbọ́ ètò ní ìrọ̀lẹ́ òtò ní. A ti dé gẹ́gẹ́ bí ìṣe wa.
0: A ti dé o.
1: A dé sí yín lọ́rùn bíi ti gbèsè kọ́.
0: Yes now.
1: Ṣùgbọ́n bíi ti àríyá. Àti fàájì. Tó débẹ̀ débẹ̀.
0: Tó débẹ̀ débẹ̀.
1: Tó tàtà sínú.
0: Ó ta skẹ́skẹ́. Oyè yín náà. Ọlágbára. Ẹ mọ̀ pé mo sọ́ngbà kan. Kọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn

0: ibi tó wà yìí ó ṣeéṣe tẹ ìsàlẹ̀ ilé ọmọ ló wà ó sì ń dí ọ̀nà àbáwáyé tí ọmọ máa ń gbà jáde ṣùgbọ́n kó tó di wípé oyún dàgbà débi pé ẹ fẹ́ bímọ ó ṣeéṣe kó ti lọ kó ti parẹ́ torí òun fúnra rẹ̀ máa ń parẹ́ àbí kó dínkù kó sún sápá òkè ibi tí àyà ti wà fọmọ láti jáde ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé ó kò sí àyípadà láti báyìí títí dìgbà yẹn ó wá ṣeéṣe ká sọ wípé iṣẹ́ abẹ a fẹ́ fi gbọmọ jáde ọ̀nà tó láàbò jùlọ
1: iṣẹ́ abẹ bí bá wò
0: bẹ́ẹ̀ni
1: ìyẹn máa léwu
0: ọmọ máa wà dáadáa ọmọ wà dáadáa kò sí ìyọnu ọ̀gbẹ́ni Ṣọlá ọmọ máa wà dáadáa ìgbà tí ọlọ́run ti bá wa ṣe tí a ti tètè rí iṣẹ́ tiwa ni pé ká mójútó lóòrèkóòrè ká wo bí ó ṣe ń dàgbà sí àbí bóyá ó ti kúrò níbi tí ọmọ lè gbà jáde àbí ó ṣì wà níbẹ̀ tó bá ṣeéṣe pé ó ṣì wà níbẹ̀ mo kàn fẹ́ sọ fún yín pé kẹ́ máa múra sílẹ̀ pé ó ṣeéṣe kó jẹ́ pé tó bá dìgbà yẹn nǹkan tá a máa ní láti ṣe nìyẹn nítorí ààbò ọmọ àti ìyá ló jáde.
1: Dókítà ẹ wo mo máa ní láti gbọ́kọ̀ lọ ronú sí náà o torí iṣẹ́ abẹ ó léwu gan ó máa gbá kán sí inú obìnrin sílẹ̀ yẹn.
0: Kò sí wàhálà ọ̀gbẹ́ni Ṣọlá kò ń ṣe dandan pé kẹ́ pinnu ní báyìí ẹ lè lọ sílé kẹ́ lọ ronú sí a kàn sọ wípé ó lè jẹ́ nǹkan tá a máa ṣe nígbà yẹn tí ó báyìí ti sí àyípadà bó ṣe jẹ́ náà lòdì.
2: Ó ta ẹṣẹ́ dókítà.
1: Ẹṣẹ́
0: púpọ̀.
2: Ṣọlá ọ̀rọ̀ ilé ìwòsàn yìí tó le tó báyìí èmi ò ṣàgbà gbogbo nǹkan tí wọ́n ń sọ o èmi ò sọ fún ẹ tẹ́lẹ̀ pé àwọn èèyàn ilé ìwòsàn yìí wọ́n máa rí nǹkan sọ ṣáá ni mo sọ fún yín pé kí ẹ padà lọ sí ọ̀dọ̀ ìyá Àlàbá ẹni rárá báyìí kò ti délẹ̀ wo ńṣe ni àwọn dókítà yẹn fẹ́ gba owó yín o ṣé ìwọ ọmọ wípé tí ènìyàn bá bímọ ní ọ̀nà àdáyébá owó kékeré ni wọ́n máa ń san àmọ́ tó bá jẹ́ ní ìlànà iṣẹ́ abẹ ni ibẹ̀ ni wọ́n ti máa rówó
1: Mami, ọ̀rọ̀ yóò ṣe ọ̀rọ̀ owó kì í ṣe nípa owó. Dókítà yẹn sọ wípé ó léwu gidi.
2: Kí ni ó léwu ju kí wọ́n ya ilé ọmọ aya rẹ sílẹ̀? Ìyẹn máa fi àmì sílẹ̀ obìnrin tí wọ́n bá sì gé sílẹ̀ kì í ṣe obìnrin pípé mọ́. Báwo ló ṣe máa ṣiṣẹ́ oko? Báwo ló ṣe máa gbé ẹrù? Ó máa rẹ̀ títí ayé mi àti ọmọ náà ọmọ tí a bá bí pẹ̀lú iṣẹ́ abẹ kò ní àyànmọ́ o ọmọ ẹrú ni iṣẹ́ ọmọ alágbára.
1: Màámi ẹ máa ní sùúrù o ẹ ní sùúrù. Wọ́n ti ṣe wọ́n ṣe lójoojúmọ́ àwọn èèyàn dẹ̀ máa ń yè.
2: Yẹ láti bọ ní sùúrù nígbà kínní ó pàdánù oyún kan báyìí ara rẹ̀ kò lè ṣe iṣẹ́ tó rọrùn tó yẹ kí obìnrin ṣe bóyá ìkòkò àkúfọ́ ló fẹ́ tó ń pè níyàwó.
1: Màámi ẹ wo ó ti tó bẹ́yẹn ó tó bẹ́yẹn.
2: Ṣọlá o jẹ́ ṣe ojú ẹ kó o ya sọ fún dókítà wípé ẹ ò ṣe.
3: Ayo bá mi ránṣọ mi dáadáa o aṣọ tí a fẹ́ fi ṣe ìgbéyàwó àbúrò mi tó wà lọ́nà ni o ìgbà ogbọ́n ni ìgbéyàwó ọ̀hún oṣù tó ń bọ̀ ni o kí ni rán aṣọ mi kó tó já lóòdù rẹ o wo kí ló ṣe ọ̀rẹ́ rẹ tó ń wò báyìí mo ti ń wò láti ẹ̀kún mo ti ẹ̀dá sọ̀rọ̀ wa. Kẹ́mi
4: ayọ̀
3: kí ló ṣẹlẹ̀ kí ló ń rò ó ṣé o mọ̀ pé kò yẹ kó ronú ní ipò tó wà yìí ni.
4: Ó sì wọ́n sọ pé èmi aláìlágbára pé bí ọmọ ẹ̀gbọ́n bí ó lè bí mi ò lè dá ọmọ bí fúnra mi.
3: Ta ni màmá Ṣọlá.
4: Wọ́n sọ pé ọmọ tó bá fi ṣe abẹ gbẹ̀bí ẹ pé kì í ṣe ọmọ gidi pé kò lágbára pé kò láyọ̀ mọ́. Wọ́n sọ pé èmi gan-an tí wọ́n fẹ́ pé ọ̀lẹ́ ni mi. Ṣé èmi mi ni?
3: Haba báwo ni màmá ṣe máa sọ adúrú ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wúwo.
5: Wọ́n
3: Kẹ́mi mo wípé èmi àti ẹ a lè má jẹ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ o àmọ́ mo nílò láti dá sí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó ti ń wá ọmọ láti bí ọdún mẹ́wàá ni mo ti ń bọ̀ kí tó ya ọ̀dọ̀ Ayọ̀ ó bímọ ní ìjẹta iṣẹ́ abẹ ni ó fi bí o
6: ṣe abẹ lo fi bi
7: iroyin ayo rere lele
6: ni a tun na ni leyin odun mewa to ti ni idu so le gbagbo odun mewa ti somode odun emi na to nwo yi mo ni omo meji ise abẹ ni mo si ba meji wo wo bayi wa omo mi wo ti fi ise abẹ bi mo ise nkan ti ko da rara amoro kan temi kan fe gba oni wi pe ma je keru taboro tawon eyan ba so ma ye koko rewe si ba okan re emi lo se pataki ju o bi egbo ma pada jina temi niyan
8: ah e se gigi gan ah e se go okan bi si wa ba le die ayo
6: ah o ti gbo fun rara e be yen kemi anti titi ni eri o omo won mejeji o ni eri won koda o ye ki sola gan o wa gbo oro eri tori o gbodo gbo lati eni to ti ko goja ni oro ise abe yi
8: ah e se gan anti titi ah e se gigi gan o e mo bi ko te so e ba e bo se se ran lowo fun mi to
6: inu mi du pe mo le ran lowo you know wa fura wa bu ba ye je ki mo ba temi lo jare ayo rosho mi dada o ti gbo yin e se gan
9: bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápìn gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn àti pé bí a bá lè ṣera wa lóṣùṣù ọwọ́ a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038 lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí eafrica2@gmail.com bákan náà ẹ lè bá wa dọ́rẹ̀ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ iye africa ẹ má ka wákàárẹ̀ nínú dídóòlà ẹ̀mí ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri àbíyè àjọ iye africa ló ṣàgbátí.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀n yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo niwọ náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa jáun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ máa fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò, táwọn náà máa rí ta máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn 30 ìṣẹ́jú, a lè rìnrìn wákàtí kan, a lè rìnrìn 40 ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtẹ̀gbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtẹ̀gbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fí abẹ ojú.
2: Líbẹ̀ líbẹ̀ má fọwọ́kọ̀.
4: ADABA
2: 89 Adaba.
4: Alágbára lọ́lọ́run níbi sẹ́ta. Ẹrù ọgbà mi ò torí mo ní ọ.
5: Ẹ wá sọ́dọ̀ mi ni wí mímọ́ wí gbogbo gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wúwolé lórí torí àjàgà rẹ̀ rọrùn òun níjọ kẹsàpó tó ní sọ ini center montelon destiny restoration tó wà ní ìgbàjọ walushi street ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo wípé gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o ọjọ́jọ́ tuesday ni ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ wednesday àkọ́kọ́ lóṣooṣù òun ni àdúrà orí òkè pẹ̀lú ìfàmì òróyàn ní orí òkè tó wà ní ìsàlẹ̀ ilé ìjọsìn wa bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn every wednesday òun ni àdúrà orí òkè ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta ní oṣooṣù òun ni ìṣọ́òru àgbàyanu máa ń wáyé nínú ilé ìjọsìn wa friday tó kẹ́yìn lóṣooṣù òun ni àdúrà ọ̀sán kan òru kan ìyẹn last friday of the month friday àkọ́kọ́ lóṣooṣù òun ni àgbàyanu àdúrà fún gbogbo àwọn obìnrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ìrọ̀lẹ́ ló máa ń wáyé sunday kẹta nínú oṣù òun ni àkànṣe àdúrà tá a pè ní I possess all my possessions aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ló máa ń wáyé ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ni àdúrà ìrìn ọ̀run bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ títí di aago mẹ́jọ àdúrà àṣálẹ̀ ògo tí ń gbé ògo mi sunday tó kẹ́yìn nínú oṣù kẹta ló máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ̀ sí mẹ́ta òwúrọ̀ aago mẹ́jọ sí aago mọ́kànlá òun ni ìsìn ọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn wa ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ wa nínú ilé ìjọsìn wa lénìí kó lè mọ̀ wípé rere lolúwa.
6: Orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. Ọpẹ́ tí a mú wá olú àtẹ́wọ́ gbà. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Àṣẹ́gun bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run jẹ́ kí n rí ọwọ́ ìwọ Ọlọ́run.
7: Oṣù
6: kéje lélẹ́yọ. Oṣù pípé ni. Mo fẹ́ rí ọwọ́ ẹ̀ nínú oṣù yìí. Mo fẹ́ kó yàmí lẹ́nu. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ̀. Ẹ pariwo ẹ gbàdúrà
7: yẹn.
6: Mo fẹ́ rí ọwọ́
7: ẹ̀.
6: Mo fẹ́ rí ọwọ́ agbára rẹ̀. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ̀. Nínú oṣù tuntun
7: yìí.
6: Mo fẹ́ rí ọwọ́ ẹ̀. Mo fẹ́ rí agbára
7: rẹ̀.
6: Mo fẹ́ rí ọwọ́ ìyanu
7: rẹ̀.
6: Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ.
7: Mo
6: dẹ̀ ti rí bẹ́ẹ̀.
7: O
6: ti ṣe bẹ́ẹ̀.
7: It is done.
6: Oṣù yìí tó bá yàmí lọ rí ọwọ́ Ọlọ́run.
7: Go and see the end of God this month.
6: Lọ rí ọwọ́ ẹ̀.
7: Go and see it.
6: Lọrí ọwọ́ ìyanu wà á rí ìyanu ọ lóṣù yẹ ò ní farapa ogun ayé ò ní borí ogun ọ̀tá ò ní borí wọn ò ní jí ẹgbẹ́ ẹni bá gbàbọ̀ de tí wọ́n máa para ẹ̀
7: mo
6: gbẹ ẹyin tẹ́ ẹ̀ ń gbọ́ mi tẹ́ ẹ̀ sàmì
7: kò
6: bá lè sàmì ẹ̀ dàkú tí ẹ̀ rí
7: mo
6: ní ẹ̀ dàkú tí ẹ̀ rí
7: mo
6: ní jí àkú tí ẹ̀ rí gbé bẹ́ẹ̀ ni láti òní lọ mo sọ pẹ̀lú ẹ̀ṣẹ́ ẹ̀ di àkú tí ẹ̀ rí o dẹ̀ ti rí bẹ́ẹ̀ sísọ ìwà mi mọ.
7: I'm talking on making holiness.
6: Di pípé nínú ìbẹ̀rù Olúwa.
7: Perfect in the fear of God.
6: Sísọ ìwà mi mọ di pípé.
7: Making holiness perfect.
6: Mo ní ta ni yóò gun orí òkè Olúwa
7: lọ. Who shall ascend the mount of the Lord?
6: Amújáde nínú ìwé Kọrintì.
7: The reference is from Corinthians.
6: Kéje orí keje.
7: Second Corinthians 7.
6: Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní.
7: 2:7 start from
6: Kí la ń pè ní ìwà mímọ́ ni mo dé ní ìjẹjọ.
7: Okay, I stopped at what is holiness.
6: So mo sọ bí Paul ṣe gba àwọn arákùnrin tí ní àmọ̀ràn pé ìwà ìbàjẹ́ yín pọ̀ jù.
7: I spoke on how Paul admonished the Corinthians, how they told them
6: that Mo sọ bí àwọn èèyàn ṣe ń fi ẹ̀ṣẹ̀ ṣayẹ́ ẹ̀ṣẹ̀ ojú ẹlòmíì lójúmọ́.
7: Many do not take sin serious how they play with sin today.
6: Pásọ̀ mi a máa bọ́ máa kọrin sùn kò jọ́ lójú wa a tún máa gbé ìwà a tún máa gbé báìbù wọn sún ẹ̀ṣẹ̀ ẹ̀sìn wọn sún ìyá ẹ̀sìn wájú.
7: Many pastors will have secret affair with choir member they not know they have postponed your
6: suffering. Gbogbo ìgbé ayé tẹ̀ ń gbé àti ẹ̀yìn ẹ̀ka ènìyàn wọn sún ìyá yín síwájú ni.
7: The lifestyle you are living your penalty is just being postponed for you.
6: Ẹgbẹ́ wọn ni ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà.
7: Listen, the Bible says no sinner shall go
6: to hell. Whatever the case may be.
7: Bó ti wù kó rí.
6: Bó tu kó lágbára tó.
7: No matter how powerful you may be.
6: Ọlọ́run ju ọ lọ.
7: God is powerful than you.
6: Mo sọ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi.
7: Telling you all my listeners.
6: Ọlọ́run wà láàyè.
7: God is alive.
6: Alágbára ni.
7: He's the almighty.
6: Gbogbo ẹni tó bọ́yá o wà nípò kan wá ń ṣí lò wá jẹ́ bírígìdì
7: ìyá. Maybe you are in one position you are going to suffer
6: at the. O rò pé ìwọ ló ní ẹ̀mí ẹni.
7: You think you own your life.
6: Ẹ̀sìn àjọ tẹ́lẹ̀ mi máa dé.
7: O lè
6: máa gbá. Kò fi ìyà jẹ ọ́.
7: But punish you.
6: Kò jẹ bàbá ńlá ìyá.
7: And you may suffer a lot.
6: So yóò bá wù ẹ́.
7: If you like.
6: O change.
7: You better change.
6: O bá wù ẹ́ kò máa change.
7: If you like don't change.
6: O kọ́lé kú báyìí.
7: He's knocking now.
6: Yóò Jésù ò ní pẹ́ dé.
7: And Jesus is soon come.
6: So gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn ní Olúwa.
7: All of you bearing the vessels of God.
6: Akọrin ni.
7: A chorister.
6: Choir ni.
7: A chorister.
6: Àwọn olóyè church.
7: All the chiefs
6: in the church. Àwọn
7: pastors.
6: Àwọn ìránṣẹ́ Ọlọ́run.
7: Ẹlọ
6: sọ ìwà mímọ́ di pípé.
7: Go and make holiness perfect.
6: Nílé ìwé tó wà.
7: In the school where you work.
6: Mo sọ di pípé.
7: Go and make it perfect.
6: Mọ̀mọ́ láàrin àwọn
8: awujo
7: in your community
8: show ara e pe omo olorun leni
7: prove yourself that you are a child
8: ninu oro
7: in your speech
8: ninu igbe aye
7: in your lifestyle
8: ninu iwa ru
7: in your
8: ninu aso wiwo
7: in your dress
8: ninu ba se address
7: e where you address people
8: ma fe kan buruku sinu ko ma soro dedun rara
7: don't be saying good things while you are having good intent
8: je kan mo inu e
7: je kan
8: mo
7: ru eni ton je
8: je kan mo alagbara pe o jesu ye o ni agbara
7: prove to the world that Jesus is
8: God owo Nigeria
7: the Lord is
8: look at you are there awon kitchen enu yin pa yin
7: say Christians
8: olorun yi wa laye
7: God is still alive
8: owo yin si ni
7: just looking at you
8: awon ti Sodom ati Gomorrah se ko to le ti ase yi
7: what Sodom and
8: Gomorrah emo le laje ewo ba ewo eje eja laise olorun da ro wo ni to ba ja de sita o se ni ti o ni jiya
7: there's no one that
8: won atomode ataba atokunrin bene ati wo to npa yan wa pa lojo kan
7: you shall be killed one day
8: mama wa ku teyin
7: you are going to die
8: se bi nu ese ndo bayi
7: you are still bragging
8: iwo na gbe bi eniyan eni to le mi
7: you are the hustler
8: o iwu eni agba emi e owo kan ni
7: just one
8: mama owo kan ni
7: wa
8: je pirigidi
7: ya to suffer a lot
8: mo so pe iwa mimo
7: I'm talking of holiness
8: ka so di pipi
7: making it perfect
8: yes e ka test you at that bere
9: nobody na
8: yes
9: eni olufe bi a ti ni leri won
8: yi yes
9: e je ki agba ara wa mo ninu gbogbo
8: egbin gbogbo to je egbin gbogbo awon idotin
7: elemi
8: won ma ni se pastor leni bayi
7: you say is this a pastor
8: se dickness ni bayi
7: is this a dickness
8: shalagba ni
7: this an elder
8: shakorin ni
7: this a chorister
8: mami to ba je christian je ko mo pe o se
7: christian
8: esin meta lo wa laye
7: ati religions
8: muslim esin body sa ati christian no mo olorun onigbagbe wo lo ya se ko se wu ko se je o le gbogbo ẹ ló ń ṣe papọ̀ wájàkàrà egún wà tó dọjọ́ christmas wà tó máa jẹ ráìsì olè oníjẹkújẹ tó bá tó dọjọ́ léyàwó náà kọ́kọ́ rí mbẹ̀
7: èmi
8: ni wọ́n ń ṣe mbẹ̀ pick one
7: ẹyọkan choose one
8: jẹ kí ọmọ pé eléyìí ni mo jẹ.
7: prove to the world that you are this.
8: ìjọba kì í ṣe pé mo ń sọ fẹ́ nìkan náà pé mo ní
7: kì
8: í ṣe pé bóyá àwọn tó ń hùwà ibi òfẹ́ kúrò mo ní bẹ́ẹ̀ àwọn tó ní wọ́n jẹ́ mímọ́ ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan ìta àwọn ni ò jẹ́ kó ń ronú pé wàdà torí pé àwọn gan wọn gbàgbọ́ dénú.
7: I was saying that all those that are proving to be Christians are the ones confusing the evidence.
8: tó máa ń bẹ́ẹ̀ lo mi ìjọba báyìí ẹni tó jẹ́ christian tó rò pé ó ti dúró dáadáa òun láti máa lọ pé ṣó gbàgbọ́ tó wà ní óyá ẹja sanwó òrìṣà yẹn ó bọ́ lọ́wọ́ yín.
7: when someone is being rebuked they the christian that are proving to be christian will be the supporters of the evil doers.
8: gbogbo yẹn ni bọ̀dá bọ́ọ̀lù tó gbà wọ́n lámú.
7: and all this sort by propo
8: Ojo ń gbọ́ngbọ́n fún mi, òun nìkan lára ẹ̀ wá.

0: ta kojo lu kodo ise owo awon ara bi tin somo ologo domo loponi
1: o ya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba la no spiritual
1: okunrin dandan
0: eyike iya isara
1: ko sese bere tabi olojo pipe
0: promise and faith
1: asiri bibo
0: eyonu ebe awon agba
1: baba la nu kaju e
0: eyonu agba
1: ko senti oye ko ni lowo
0: contractors oloselu
1: o lo fun interview
0: eyonu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: yo
1: tori adi tun ti yo
0: oja re otani
1: o fe gbomojo oyun iju asiri bibo
0: atude asina
1: o ya lodo eni ti alafiran
0: e ma pade baba laanu alhaji agba
1: lojojo Wednesday
0: Thursday ati Friday ni lu akure
1: en la fe junction
0: so folo kada pe
1: ile baba laanu
0: ide mango loki ogba lo nlo
1: Saturday and Sunday
0: ele ri baba laanu
1: nina God Plaza opposite Alafia Hotel
0: ojo Monday and Tuesday
1: ele ri baba laanu
0: ni Bankusa Street
1: opposite ile iya Bankusa
0: ilu ore
1: telephone
0: 0063970829
2: Eyin ni lati so feyin ti en gba ilu meta pere le ti le ri office baba laanu alhaji agba yato sawon ilu meta ta ta ba re ni to so fun yin wi pe alhaji agba baba laanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo Wednesday Thursday Friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa nla fe junction e ba won soro wi pe ki won gbe yin doke ogba ni di mango lodo alhaji agba baba laanu dodo lo san o so lagbaro lodo mare ilu keje ni ilu ore ni pinle ondo e bere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo nilu ore ibele si ti ri baba laanu nilu ore o e mo gbagbe ilu kan to ku nilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijin le ri won nilu owo ni na god plaza ni doju ko ile itura lafia hotel ku pe meje te ba ti debe abusebose ere lati akure te delu ore ore to fi delu owo ko sibi ti owo ja baba laanu ode nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu fun ra won alhaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 970829 08063 970829 won pikini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pare o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alhaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin aba ti n ji ta ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe. onígbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni. ẹ wàá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. wọ́n fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbàlo. kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín. ẹni tọ́lọ́mù bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. ẹ̀yọ́nú ayé ń lórí gbà. lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdíni ti alhaji àgbà baba láàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀, ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn, wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hún kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀, ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú Aláàjì àgbà lórí 08063 97 0829 08063 97 0829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbáyé látọwọ́ Aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ìyọnú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ń tọ́ba hé lára mu, o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ìyọnú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gé yá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ba fọwọ́bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà Aláàjì àgbà, ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 97 0829 08063 97 0829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda kù, kò lè dìgì, kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn, títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan faith.
3: Àṣírí bíbò.
2: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ìyọnú
3: àgbàlú.
2: Kò
3: sẹ́ni tí
2: ò yẹ kó ni lọ́wọ́.
3: oyun ijo asiri bibo
2: atude asina
3: o ja lodo eni ti ala firan
2: e ma pade baba laanu alaje agba
3: lojojo Wednesday
2: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
2: so folo kada pe
3: ile baba laanu
2: idi mango loki ogba lo lo
3: Saturday and Sunday
2: ele ri baba laanu
3: ni God Plaza opposite Alafia Hotel
2: ojo
3: Monday and Tuesday
2: ere baba laanu
3: ni Bankusa Street
2: opposite ile ya Bankusa
3: ilu ore
2: telephone
3: 006 397 0829.
4: Keep it locked on Adaba FM.

0: ṣùgbọ́n o ní kankan
1: àtọ̀
0: o ní òjá kan rẹ̀ lọ́wọ́
1: yes sir
0: ṣùgbọ́n wọ́n ní sọ fún ẹ bó o ṣe fọ sókè
1: lórúkọ jésù
0: èní ni kò dọ̀la
1: yes sir
0: owó rẹ tán fi àfọ̀ṣẹ́ gbẹ́sẹ̀
1: lé lórúkọ jésù
0: owó rẹ tí wọ́n fi àfọ̀ṣẹ́ gbẹ́sẹ̀ lé
1: kábíyèsí o
0: bó o ti sàmì ẹ̀mẹta
1: o yes sir
0: pẹ̀lú ìfọ̀sókè ara kí ẹsẹ̀ wọ
1: bí lórúkọ jésù
0: ẹnìkan fọ sókè kó pariwo tẹ̀lé mi ni o sọ pé ọ̀rọ̀ mi tẹ́ ẹ fi àfọ̀ṣẹ́ gbẹ́sẹ̀ lé
1: ọ̀rọ̀ mi tẹ́ ẹ fi àfọ̀ṣẹ́ gbẹ́sẹ̀ lé
0: sọ pé
1: ìdàkíyẹsẹ̀ yẹ yes sir
0: fo soke mi o wa ye so pe ile mi te fi afose gbese le
1: ile bi te fi afose gbese le
0: fo soke mi
1: yes
0: so pe visa mi te fi afose gbese le
1: visa mi te fi afose gbese le
0: kokoro moto mi te fi afose gbese le
1: kokoro moto mi te fi afose gbese le
0: ida bese yin
1: ida bese yin
0: hello
1: ai sir
0: to ba dede ri ara ile yin ko ti pe adua to wa gba ni o
1: adua re ti gba lo
0: se mo ba yo so
1: yes sir
0: any come for soke so pe ara ba ngi ese re
1: ara ba ngi ese yes
0: any come ki gbe so pe akeda
1: akeda
0: so pe aki oruda
1: aki oruda
0: e ba ngi ese re
1: e ba ngi ese re
0: e ngi ese oso
1: e ngi ese oso
0: e ngi ese osi
1: e ngi ese ese
0: ese to gbe lori ogo mi
1: ese to gbe lori ogo mi
0: ese to gbe lori owo mi
1: ese to gbe lori
0: ẹsẹ̀ tó gbélé ọ̀rọ̀ mi
1: ẹsẹ̀ tó gbélé ọ̀rọ̀ mi
0: sọ́gbẹ́ ẹ ma gẹ́
1: yes
0: hello
1: aisa
0: bọ́bá l'accident mọ́ káànú wọn o
1: ẹ̀rọ
0: o gbúdọ̀ lọ dáwọ́ tá n fi gé o
1: dáadáa
0: o kí mo ní o mọ̀ ṣe
1: gbúdọ̀ dáwọ́
0: má dáwọ́ tá máa fi gé o ibi ọba ti ń gbóhùn
2: yìí
0: sunday service má mi sí ẹ ní
2: sangwota o
0: ago mẹ́ta ni o
2: tpn
0: sangwota anywhere tó bá wà
2: wherever you are
0: tó bá dé abẹ́ bíríjì sango
2: sọ́gbọ̀
0: lọ mao
2: ife center
0: lago mẹ́ta ọ̀sán
2: tpn
0: ó máa ní agbára
2: powerful
0: ní sunday
2: yìí
0: lago mẹ́ta
2: tpn
0: ní sangwota
1: yes sir
0: aláàánú abánigbé
1: lórúkọ jésù yes sir
0: aláàánú abánigbé rú
1: jésù
0: ìwọ tó ń fò sókè ní o
1: yes sir
0: ó yá lọ pàdé ẹ
1: ní jésù
0: ọmọ rẹ á pàdé rẹ
1: ní jésù
0: mi ò mẹjọ ibi tí wọ́n dá fún ẹ.
3: I don't know the judgment against you.
0: Tí wọ́n ní kó o lo ọgbọ̀n ọdún nínú ogun.
3: To spend some months in the battles.
0: Tán ni o lo gbogbo ọjọ́ ayé rẹ nínú ogun.
3: All the day of your life in the battles.
0: Ìwọ tó fọ sókè ṣàmìlò.
3: You that can jump and say amen.
0: Báyìí l'Olúwa wí.
3: This is what God says.
0: Ó yẹ jáde inú ogun wá. Ibi ọba ti ń gbóhùn
2: yìí. We never hear under this voice.
0: Sunday service.
2: Má
0: mi sí ẹ ní sangwota.
2: Sangwota o.
0: Ago mẹ́ta ni o.
2: TPN.
0: Sangwota. Anywhere tó bá wà.
2: Wherever you are.
0: Tó bá dé abẹ́ bíríjì sango.
2: Sọ́gbọ̀n
0: lọ Mao.
2: We are going to Mao.
0: Ife center. Lago mẹ́ta ọ̀sán.
2: TPN.
0: Ó máa ní agbára.
2: Be powerful.
0: Ní Sunday yìí.
2: Sunday.
0: Lago mẹ́ta.
2: TPN.
0: Ní sangwota.
2: Sangwota.
4: Engineer mi. Ẹja dókè lọ.
0: July on the 8th, 9th, ati 10th,
3: ati 10th,
0: Ilorin o. 8th,
3: yes sir.
0: 9th,
3: 10th, and 10th,
0: Ilorin. Ẹ múralẹ̀.
3: Yes sir.
0: Ẹyin ilesa.
3: Ilesa.
0: Bẹ́ẹ̀ni ewoli. Ẹ múralẹ̀ o.
3: Yes sir.
0: 11.
3: 12. 13. 14.
0: Ẹ múralẹ̀. Ẹ wá gbé orí òkè.
3: Yes sir.
0: Ọjọ́ mẹ́ta.
3: Ilesa.
0: Wá gbé orí òkè.
3: Yes sir.
0: Ọjọ́ mẹ́ta. Àwọn sango ń bọ̀ bíbà.
3: Yes sir.
0: Àwọn ọlọ́rin ń bọ̀ bíbà. Ẹ̀yin ìlú tó kù.
3: Yes sir.
0: Ọ̀rẹ́. Ilé olùjì. Bankamọ. Mọ́dákẹ́.
3: Oṣogbo.
0: Ẹ̀rìn.
3: Yes sir.
0: Káàkiri.
3: Bẹ́ẹ̀nẹ.
0: Ìgbàrókè. Ìkẹjì.
3: Yes sir.
0: Ẹ múra o. Ẹ jẹ́ pàdé.
3: Yes sir.
0: Fún ọjọ́ mẹ́ta.
3: O
0: máa lágbára.
3: Alágbára sọ.
0: Àwọn ìpàdé yẹn. 7-7 ni.
3: Kábíyèsí o.
0: Àwa máa fi òru ṣiṣẹ́ wòlí.
3: Yes sir.
0: Òru. Iṣẹ́ wòlí.
3: Iṣẹ́ wòlí lẹ.
0: Víjì kọ́.
3: Ká.
0: Iṣẹ́ wòlí. O máa lágbára.
3: Yes sir.
0: So wari 7-7. Sọ ma kó oṣù keje ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Má jẹ̀ mú.
3: Ká.

0: country. Back through the years, I go wondering.
1: Wherever you are,
0: whatever you want,
1: you can only get it here.
2: Adaba, 80.9 FM, the station for all.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́,
5: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
8: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
9: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062625309160626253. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́,
5: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: bá fún. Ẹlẹ́rí òjòjò ògún ọmọ okùn oyè ọdẹ apẹrin.
1: Tọ́lọ́rọ̀ bá mú o.
0: Ṣẹ́gun Àkànmú ògbóǹtarigi pèdèpèdè.
1: Ó ń rajò ọba kọrin ló ń rajò.
0: Oyè Wálé Àṣàfẹ́ onígègé àrà.
1: Àlọ́.
0: Ẹ̀lẹ́ ń bẹ̀rù.

0: ọlọmọdé.
1: Ẹlẹ́rẹ́ òjòjò ògún ọmọ okùn oyì ọdẹ apẹrin. Àwọn ẹlẹ́rìn wọn ní ṣebó oló lẹ́gbẹ́, ṣebó oló lájàbò, ṣebó oló láfẹ́ẹ̀ rí. Ó wá ní lóòótọ́ lòun lẹ́gbẹ́, òótọ́ lòun lájàbò, òótọ́ lòun láfẹ́ẹ̀ rí. Àwọn ohun tí ó ṣe ni kò ní gbá láì ṣe ni. Ó fà á wípé ọgbọ́n àgbọ́njù ń gbà mí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ríro ẹbọ ní gbé ní àìrú kì í gbèyàn. Ẹ má dẹ̀ dẹ́jà. Ẹ̀já yìí jákó pé ọ̀rọ̀ ẹ̀ ní kọ̀ ọ̀rọ̀ ọlá ni.

0: ẹyin ajé tumọ bi ọdún wo làwọn orin yìí jáde mi ò rántí mọ ni o kò jẹ kí n mọ tó bá yẹ pé o ṣe kankan kó máa yẹ wàràwàrà kó máa yẹ akíìmọ ọmọ òdìdẹ ọdún wo làwọn orin yìí jáde bóyá òrékelẹwà dẹ sọ fún mi àwọn orin táwọn náà fi sọrun àjíjá ní òrékelẹwà ṣé o rántí ọdún táwọn orin yìí jáde olóhun ti gbàgbé.
1: Orin
0: takata gbọ́ tó tẹ́wọ́ jó. Rántí mọ́ ni o, ní bínú sí mi o, ọdún tó jáde, ẹni tó bá mọ̀dún yẹn, Alhaji Olóyédé. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọn ẹkú bá ni gbé tò náà, ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni Àkúrẹ́ Olóyè Mẹ́kùn ló fi ṣe bùpé.

0: Why not? Did that happen, mommy? Agbóye Akinbo à ń kọ́ ẹ bá mi gbúrò rẹ̀ lókìtì pupa títí wọ ìdèpé. Ẹ bá ń kínú àsẹ̀ǹbẹ́là. Ọmọ ilẹ̀ olújẹ́ òjẹ̀fọ̀n ni ìkàrẹ́ àkókò ló fi ṣebùgbé. Ìlú àsẹ̀ǹbẹ́là ojú òní tì ọ́. Náwó-náwó ó mọ ohun tó ń wá, àlùbáríkà ló ń wá. Àlùbáríkà kó jẹ́ tèmi tiẹ̀. Omi Ọláṣọ̀tọ̀ ní kàrí àkókò ń kọ́ ẹ̀gbọ́n mi, ẹ bá ń kí. Fún àsẹ̀ǹbẹ́là. Ẹni tó náwó kì í ṣàpà, ẹ rí àlùbáríkà ló ń fẹ́. Èdùmàrè yóò sì jẹ́ kálùbáríkà náà ó tó yín lọ́wọ́. Ẹni yóò tí ì sùn.
1: Mo kí yín.
0: Àlùmákò ní Gòbà. Ẹ̀bín, ojú òní tì ọ́. Mo ti kí yín bẹ̀ yẹn bí ẹwà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa.
1: Respect my brothers. Mo kí yín o.
0: Ọ̀tárù Mẹ́kò láti ọ̀bà àkókò àwọn èèyàn tèmi. Dangote tèmi ń kọ́ ní Ìgòbà ìyẹn Akin Singu.
1: Ẹtí ń gbọ́ all over the world, wọ́n ń jọjọ́ wa.
0: Ẹ wá gbọ́ kí ni wọ́n jẹ tí ń fi gbàgbé èèyàn tèmi ẹni bí ọkàn mi jagun Oòdùà tánpápá eléyìí tí ó pọmọ kan tó bá fojú di apá nípa àfojú di ni. Jagun Oòdùà Ajayi Èbó Eléko. Ajayi Fọlọ́run sọ. Ẹǹlẹ́ ń bẹ̀ ń mo kí yín. Ẹ rí pé ìkọ́pàlájà ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Ó wá dá ọ̀run mi là òkè tán. Ẹ bá ń sunkún àìlóbìn. Ìgbà tí ó fẹ́. Ó dẹ̀ wá fágún lẹ́yìn ju ọmọ alára.
1: Bójú bójú.
0: Ó fẹ́ wá ròdòdò ọmọ àlọ́run.

0: Ìlàrin.
1: Gbẹ̀ngà jẹ́bẹ̀ jẹ́bẹ̀ gbẹ̀ngà.
2: Ẹyẹ wa lọ ta.
1: Gbẹ̀ngà jẹ́mi lúyì. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń.
3: Orí takata gbọ́ tó tẹ́wọ́ jó.
1: Ẹlẹ́ran mi ohun jìjì ní ìlàwà tá a gbé ń gbé ohun sátẹ́gùn.
3: Bìtì kó gbọ́ ohun tẹ́wọ́ jó, ìta ló gbọ́ ohun tẹ́wọ́ jó.
1: 88.9 FM.
3: Nàìjà gbọ́ ohun tẹ́wọ́ jó.
1: Àdàbà. Lákùrẹ́ la wà tá a gbé ń gbé ohun sátẹ́gùn.
3: Ojì rẹpẹtẹ.
1: Ose. Ijó ni jóńjó, ayọ̀ ni jóńyọ̀. Dèbórà Kọ́láwọlé. Kọ́láwọlé Dèbórà.
3: Ojì lárin.
1: Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń. Ose.
3: Mo ṣì ń fọ́ ọṣọ ni mi ò tí ì sá o.
1: Felix Akọmọláfẹ́.
3: Ṣì ń fọ́ ọṣọ ni o, mi ò tí ì sá.
1: Iléeṣẹ́ wa ní àárín ládàbà ń bí.
3: Ìwòsàlẹ̀ rí yẹn egungun mi kò dé.
1: Ó ń gbúrò Túndé Bámi Gbóyè ọmọ ẹ̀dẹ̀mà.
3: Yàrá mi yà sàbùrù o.
1: A máa gbúrò Ayọ̀.
3: Bí ọmọ Aláàjì Akam.
1: Ose.
3: Ẹ
1: gbọ́ ẹ rí èyí tí mò ń bá bọ̀.
3: Mo ṣe kíráwọ̀ mi máa ṣe wọ̀ kúkú.
1: Onírúurú ẹbọ ní ń gbé ní àìrú kì í gbèyàn. Bàbá má pokùn so mọ́. Irú ẹbọ ní ń gbé ní àìrú kì í gbèyàn.
3: Ó dìyà.
1: Ìgbà tó dẹ̀ máa rí. Oríire lè ti sọmọ alábòtú.
3: Létùmọ̀.

0: ààbò tó kọ̀rọ̀ ọjà délẹ̀. Mo wá tún rí adídẹ lẹ́sẹ̀ eléyìí tí ń sọmọ òde omi nìhun.
1: Ó yá o máa fọwọ́ kan sódò kè yẹn.
0: Ẹ wá gbọ́, eré gbogbo wá dé nígbanígba. Ọ̀rọ̀ tí ó bá dẹ̀ kókó kó ní kọ́ lè ṣáájú fún ni Adéáfúnbaba eléyìí tó jẹ gbèsè ẹgbàágún tó dẹ̀ padà máa fi ẹgbàágbọ̀n tọrẹ. Eré ni kẹ́ ẹ bá mi bá dédé wa tá a bá kó olóko gbà a ní ṣerú mọ́ mò ń bọ̀. Eré ni kẹ́ ẹ bá mi bá a jọ ríre bára wa ṣe lágbára Elédùmarè tá a bá kó olóko gbà a ní ṣerú mọ́. Ẹ̀lẹ́ ń bẹ̀ ọmọ kin ní abẹ̀hún níbi ẹwà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa kí ló tún wà ń bẹ̀. Òkin ní abẹ̀hún níbi ẹwà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa a jọ ríre bára wa ṣe pẹ̀lú àṣẹ Èdùmarè mò ń bọ̀ ná.
1: A mọ̀ àmì sá, a ti mọ̀ ń tọ́mí sá. Wakana lahu kowiyan asisa.
0: Ose.
1: Wakana lahu kowiyan asisa. Amo amisa.
0: Tani mele yi.
1: Tomisa. Wakana lahu kowiyan asisa.
0: Le.
1: Wakana.

àwọn ọmọ ìlàṣẹ bí ọlọ́pọ̀kùnso ni ọlọ́run ò pọ́ òun ó pokùnso mọ́ ẹgbà òun rí pọ́njú lọ ń pẹ́ òun ó pokùnso nísìn ìdẹ̀rùn ti dé ìdùnnú dé ọ̀sẹ̀. Dẹ́rẹ́gbẹ́ la.

0: ẹlá ẹni kó lápò kọ tiẹ lọdún náà. Púpọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wọ́n ń pe orin wèrè ní. Ìyẹn lọ bẹ́ẹ̀. Olórin wèrè ní. Ọlọ́gbọ́fẹ́lá. Gbọ́ bó ṣe ń fèdè fọ̀. Sam Babayemi. Olúgbẹ̀ngà Jẹ́mílì yìí Gbẹ̀ngà Jẹ́bẹ̀. Ẹ máa gbọ́ ìfèdè fọ̀ọ́fẹ́lá. Wọ́n bá mú àwọn agbófinró ọwọ́ wọn bá tẹfẹ́lá wọn ní kò lú nílọ́bì kankan pé ó lẹ́jọ́ jẹ́ eré ni wọ́n pè é àwàdà ló pè é. Torí wípé òun fẹ́ lọ ìlú Èbó òun kówó dání ṣé ìṣòwò lòun máa ná lọ́hùn-ún ni. Lójú àwọn kan wọ́n pé kìnìún sọ̀rọ̀ nìyẹn ná kọ́kọ́ pè é. Ṣùgbọ́n ìjọba ń pè ọ́ lòun mu gàrí. Okú tanra rẹ jẹ́. Àní ríjà ayé, àní ríjà àwọn èèyàn, àní ríjà ìjọba. O ṣe. Àní ríjà ìjọba. Eré ni àwàdà ni Fẹ́lá Níkúlápó ní káwọn ọmọ òun tẹ bàálù kọ́tọkọ̀ létí kọ́ máa lo ìlú Èbó òun bọ̀ wá bá wọn bẹ̀. Wọ́n máa filẹ̀ wọ́n fẹ́ filẹ̀ náà bá filẹ̀. Wọ́n máa filẹ̀ wọ́n máa tó filẹ̀ ni wọn ò bá filẹ̀. Wọ́n bá kẹ̀sùn sí lẹ́sẹ̀ ha irú kí lélẹ́yẹ lẹ́dùnmarè. Ká tó ṣẹ́jú ká tó lajú. Eré náà pé àwàdà ni. Fẹ́lá Níkúlápó òun bára rẹ̀ nílé ẹjọ́. Ọdún dẹ̀ ti ń lọ sópin lásìkò yẹn lọ́dún 1984.
1: Out of those garden places. Back into this.
0: Àwọn ọmọọṣẹ́ rẹ̀ ń retí ọ̀gá wọn ní Amẹ́ríkà wọ́n ń retí rẹ̀ kó fẹ́ dé. Ó fẹ́ dé bá wọn. Ọbẹ̀ sí ni fetí sílẹ̀ wọ́n ń gbọ́ ròyìn. Eré náà pé àwàdà ni. Pápá àpáná ṣẹjọ́ Fẹ́lá Níkúlápó. Nígbà tó ṣẹjọ́ rẹ̀ eré ló pín àfi bí àwàdà. Àbúrò rẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ ó wà ń bẹ̀.
1: Wọ́n
0: bá jù sí ọba ran níbi tí ò wú láti lọ. Wọ́n ní àfi dandan kó dókè ayọ̀ kó tó padà. Ọdún márùn-ún gbáko ni wọ́n fún pẹ́kọ́ lọ lò lókè ayọ̀. Ẹ̀rú kọ́kọ́ ba àwọn èèyàn pé irú kí eléyìí elédùnmarè. Ṣé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àbí nǹkan míì?
1: We African
0: world. Àwọn kan ń ṣàánú Fẹ́lá àwọn kan ní kakandú rẹ̀ yóò ti ẹ̀rọ díẹ̀. Ó ṣà ń yà lẹ́nu. Bẹ́ẹ̀ kọ́ àbúrò rẹ̀ ò lè mú yùn mọ́ra mọ́ òun bá domi lójú pòròpòrò pé irú kí leléyìí. Lásìkò ìjọba àwọn alágbára àwọn ológun. Buhari náà ló kúkú wà ń bẹ àtìdí àgbọn. Ọdún náà lọ́hùn. Nígbà tó gbé Fẹ́lá ó di gbọ́ nínú bàárí àwọn Black Mari àwọn àbíkílẹ̀ ń pè. Eré náà pé àwàdà ló pè ó di kò yí. Òkè Ayọ̀ ní kò yí ná gbé e lọ. Ó débẹ̀ tán àwọn ọmọ eriwo bẹ̀rẹ̀ sí ní pariwo hé ó bẹ̀rẹ̀ sí ní fun ní ẹ̀sà tó lágbára jù. Ẹ̀sà yìí pọ̀ débi pé. Wọ́n ní kí Fẹ́lá ọmọ òun gbà tán gbogbo nǹkan tó yẹ kó ṣe tí yóò fi dára bẹ̀. Àwọn ọmọ eriwo ń pẹ́ kí Fẹ́lá ó kọrin fún wọn. Nígbà tí wọn ò jọ gbádùn Fẹ́lá bá forin sẹ́nu igbá ńlá o tere gúngún màjà gúngún tere àwọn yẹn bá pè yín nǹkan. Àwọn òfẹ́ yẹn orin yín lẹ́yìn fẹ́fẹ́ láíláí ó lóun kì í kọrin tó ń bẹ̀. Láàrin ọ̀sẹ̀ méjì tó lò ní. Ìkò yìí náà bá ṣètò ìwé rẹ̀ pàápàá wọn lọ́nu fún transfer. Transfer tún lọ bó wọ́n tó tún di kirikiri. Ó tún dé kirikiri tán nìyẹn. Nígbà tó yá ibẹ̀ ló wà ara rẹ̀ ò gbá mọ́mọ́ rò pé àìsàn kan bá mú. Àìsàn tó mú yẹn wọ́n ní kán lọ tọ́jú rẹ̀ ó di ilé ìwòsàn. Ilé ìwòsàn náà gbé lọ. Níbẹ̀ ló wà. mẹ́rin ló tún gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó kan tó débẹ̀ tó ní wọ́n ti fún un ní transfer o. Lọ síbo. Wọ́n ní kó máa di ẹrù ẹ̀ pápá. Òun ti ẹ̀ wà ní ilé ìgbọ̀nsẹ̀ níbi tó ti ń sẹ̀yọ́ lọ́wọ́. Nígbà tí ó lajú ló bá ráwọn agbófinró tòun tìbọn bí àwọn agbófinró bíi mẹ́jọ àbí nǹkan kan. Pánpẹ́. Ẹ lẹ́ ń bẹ̀ wọn o, ẹ̀yin ò tí ì sùn. Bí a ṣe ń ṣe ń bí náà nu ohun tá à ń ṣe nu tá a fi rí nǹkan mú dénú ilé. Okay. Fóò láti fẹ́ ṣe. Àwọn agbófinró bá láwọn déwọ́n ní pápá kó máa múra òun ti ẹ̀ ń sọ pé àṣé ìyẹn pé wèrè ń ṣàwọn eléyìí. Ẹ fẹ́ wá mú un nìkan èèyàn bíi mẹ́yìn bíi mẹ́jọ ẹ kó bọ̀ dání ẹ kó kíní. Ẹ fẹ́ tó máa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ fẹ́ yìnbọn sóòrùn ni àbí kíni. Ẹ̀kọ́ ìfẹ́ látòun ti jẹ̀wọ̀n tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀dà ìbọn lọ́wọ́ ń gbé òun lọ wọ́n ní kó ṣàmúra ó múra ó gbẹ́rù rẹ̀. O ní pápákọ̀ òfurufú. Ṣé tó ní ọkọ̀ òfurufú láti wọ̀ wọ́n níbẹ̀ ni? Ṣé mo là ń lọ wọ́n nígbà táwọn bá débẹ̀? Àfi ya ó ní pé ó dojú òfurufú. Ó dó òfurufú tó di lẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nígbà tí ó balẹ̀ Màdúgùrí ló ti balẹ̀. Ó tẹ̀ tó balẹ̀ pápákọ̀ òfurufú ó ti rí àpẹẹrẹ pé ọkọ̀ ń gbóná mọ́ òun lára kí ló dé. Ó balẹ̀ tán ó rí saibọ́ọ̀dù ó rí gbogbo rẹ̀ Màdúgùrí kẹ̀. Ilé ẹgbẹ́ òun wá leléyìí. Wọ́n tún ti mọ́ gbaga ń bẹ̀. Níbẹ̀ ló ti báwọn olóṣèlú pàdé. Àwọn olóṣèlú tó bá pàdé tọ́jọ́ tí wọ́n mọ́ bì kan kàkà kó tún rọfẹ́ lápò rọfẹ́ láńṣe ló tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ ń bẹ̀. Ṣé ló tún bú wọn pé wọn ò ṣe dáadáa àwọn olóṣèlú tí àwọn ìjọba ìdí àgbọn Buhari tọmọtán tì mọ́lé lọ́dún náà lọ́hùn. Ibẹ̀ ló wà. Ó ṣe àlọ sáà bí mélòó kan níbẹ̀. Ní Màdúgùrí yẹn tóun ti yà. Ṣùgbọ́n ṣàgbà fọ́lọ́hun pé òun ò ní bara jẹ́ kọ́ mọ̀ bá máa fòun ṣe yẹ̀yẹ́ ń gbòòrò pé fẹlá pẹ̀lẹ́nu ohun tó mú bebebe yẹn pé òun ò fẹ́ jẹ̀yà ẹ̀rú ibi tóun gbà ẹ̀rú gbaga ó ń bọ̀ òun. Ó ṣàmú ọmọ ó ṣàgbà bẹ́ẹ̀ fúnra rẹ̀ pé wẹ́ẹ̀ ojú ló pẹ́ sí ọjọ́ kan máa jọ́jọ́ kan. Eré ló pé àwàdà náà pé. Níbẹ̀ ló wà inú gbaga yẹn ló wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sáà tó ti lò. Mo wá gbọ́ wípé nígbà àwọn kan ti ń ròyìn kiri irú ìròyìn wo leléyìí. Wọ́n náà ti gbàjọba ìjọba wo náà gbà lọ́dún náà lọ́hùn wọn láwọn ológun míì ti gbàjọba láwọ́ àwọn ìdí àgbọn. Inú ìfẹ́lá kọ́kọ́ dùnà pé ṣó tán àbí ò tán ṣó ń sọ bẹ́ẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀. Ok àwọn wo ló gbàjọba lọ́wọ́ ìdí àgbọn mò ń bọ̀ náà gbogbo ara mo fi ń bọ̀. Ẹ wá gbọ́. Irú kí leléyìí Elédùmarè. Àwọn wo ni wọ́n gbàjọba wọ́n ní àwọn ara wọn náà ná gbàjọba lọ́wọ́ ara wọn ní Bàbáńgídá ni. Fẹ́lá Níkúlápó. Inú rẹ̀ ti ẹ̀kọ́kọ́ dò pàwọn tó gbé òun sí gbaga wọ́n ti yọ wọ́n kúrò ń bẹ̀. Ó lóun mọ̀ pé ọwọ́ agbára ni wọ́n nà sóun. Ọwọ́ agbára ni wọ́n nà sí òun. Nígbà tí wọ́n máa ṣe ìjọba tuntun. Wọ́n ní àwọn mínísítà wọ́n bá mú ẹ̀gbọ́n Fẹlá ìyẹn Olúkóyè Ransom Kuti. Wọ́n bá sọ di mínísítà fún ti ètò ìlera. Ti Fẹlá gbọ́ bá inú rẹ̀ dùn láti gbà yẹn. Fẹlá ti ń najú pé wọ́n fẹ́ yọ òun kúrò nù gbaga. Pé wọ́n fẹ́ yọ òun kúrò nù gbaga. Ok. Lẹ́yìn sáà tó ti lò ní Màdúgùrí. Lẹ́ẹ̀. Àbátúnṣepọ̀ tún yá. wọ́n ní transfer tún ti dẹ́ ní mọ́rọ́ tún dà báyìí.
1: To Jesus Christ our Lord.
2: Amen. Amen. Amen.
1: By the grace of God.
0: Àṣẹyìnwá àṣẹyìnbọ̀.
2: Amen. Amen. Amen.
0: Ó ṣe àdì.
1: Our Lord.
2: Amen. Amen.
0: Gbága ti bìní.
1: By the grace of Almighty Lord.
2: Amen.
0: Nígbà tó kú òní Maiduguri ní nǹkan bíi aago bíi mẹ́fà ń dájí.
2: Níbi
0: aago mọ́kànlá wọ́n wọ bìní.
3: Akubara Ahmedu Salamaleko.
0: Nígbà iná tún ti fẹ́lá Nikula kó wọ́n tún tì mọ́. Ó tún wà ńbẹ̀.
1: By the grace of Almighty Lord.
0: Àní rí dààmú.
1: Wákàwákàwá.
0: Ojú rẹ̀ wà ń tapẹ́ bọ̀ ń ti di.
1: Many places.
2: Wákàwákàwá.
0: Ọ̀kan nínú àwọn aláṣẹ.
1: My people.
2: Wákàwákàwá.
1: Then they cry, cry, cry.
0: Wow, Gébú Sembela.
1: Amen.

0: many places.
1: Bìní yìí ló wà.
0: See my people.
1: Wọ́n tẹ̀ tún fa àwọn wàhálà wẹ́rẹ́wẹ́rẹ́ kan bì ní. Ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run wọ́dà ọ ni wọ́n rí òun fín. Bí kí ni wọ́n rò pé òun jẹná ṣé ó gbà pé òun ní fẹ́lá ni ṣé torí pé òun ti ń dákẹ́ tí òun ò ti sọ̀rọ̀. Ọmọ ni pé wọ́n ń gbé síta pé ẹ̀rú ọgbà ibi tóun wà pé kò tẹ́ òun lọ́rùn. Òun lòún ṣe dákẹ́. Òun ní fẹ́lá ní kúlákó. Ó ti ẹ̀dà halẹ̀ bolẹ̀ tó iṣẹ́ àní ọ́fíìsì ọ̀gá. Ó gbàyàn mọ́lẹ̀ igbà. Ọmọ ìfẹ́ lákútú padà sínú gbagatán tí mọ́ ni o. Wọ́n ní kóun bọ́ sílípáàsì ẹsẹ̀ òun kóun tó wọ ọ́fíìsì ọ̀gá. Ọdún níbi iṣẹ́ ìjọba. Ẹ wá gbọ́. Ní rógùn ìdààmú. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó ṣáà wà ń bẹ̀. Mo rò pé ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ àtúnṣe rẹ̀ lábẹ́lẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ bá ń túnṣe rẹ̀ lábẹ́lẹ̀. Ẹ wá gbọ́ o. Ó bá di ọjọ́ kan. Easy man, ojú òní tì ọ́.

0: wakawa.
1: Kábíyèsí olódù tòkè odù kábíyèsí káyé ọba ó pẹ́ kí ló pẹ́. Ẹ ǹlẹ́.
0: Ẹ wá gbọ́.
2: Any business ẹni wíyá
1: yìí. Ọjọ́ kan láì rò tẹ́lẹ̀.
0: Àwa
1: tẹ́. Bàbá ti fẹ́ láti ronú ronú títí tí wọ́n fẹ́ẹ́ fóun lẹ̀ wọ́n fẹ́ẹ́ fóun lẹ̀ tí wọ́n ò fi lẹ̀.
0: Ní
1: wọn ò fi sílẹ̀. Ó tẹ̀ ti gún yẹ kó lọ́kàn pé bóyá ẹ̀gbọ́n òun ò rí ṣe ni.
0: Yọ́dà àwọn Muslim.
1: Ṣàdédé.
0: Anywhere the Muslims dey.
1: Ìkan lára àwọn tí wọ́n ń sọ ibẹ̀ ni wọ́n bá lọ́wọ́ alẹ́ lọ́jọ́ kan alẹ́ ni.
0: Ní director.
1: Wọ́n ní.
0: Anywhere the Christians dem dey rain.
1: Fẹ́lá etí rẹ mélòó.
0: Ventúlì
1: ṣọ. Wọ́n ní kí ló ṣẹlẹ̀.
0: Director.
1: Wọ́n ní ọmọ dàbí ẹni pé ọmọ ti fi ọ́ sílẹ̀ pé kó ọmọ lọlé.
0: Thousand years.
1: Ọlá lòun ò gbàgbọ́.
0: We Africans.
1: Pé kòun máa lọ lékẹ̀, wọ́n ní bẹ́ẹ̀ ni.
0: Tradition.
1: Wọ́n ti yọ̀ǹda òun pé kòun máa lọlé, ó ní bẹ́ẹ̀ ni.
0: Money making organizations.
1: Ṣùgbọ́n.
0: Dem come put we Africans.
1: Kí n fi gbogbo ara gbàgbọ́.
0: Shall do Jesus Christ our Lord.
1: Ẹnìkan wà nítòsí ọgbà ibi tí wọ́n wà tóun gbé nítòsí ibẹ̀ tó jẹ́ pé. Ọmọ bó ṣe ń kàn sí Fẹlá. Fẹlá bá kàn sí kó bá òun bèrè wò pé òun gbọ́ pé wọ́n ní wọ́n fòun sílẹ̀ ó ní. Ó dàbẹ́ ń pẹ́ kò tí ì yé òun dáadáa ẹ jẹ́ kan ní lọ sí ọwájú ọgbà kó o lọ béèrè. Ẹnìyẹn ló wá padà fún Fẹlá lésì pé bàbá Fẹlá wọn ti fi ọ́ lẹ o. Ẹni ọ̀rẹ́ Fẹlá ni ìdí tó fi jọ́ ọ̀rẹ́ Fẹlá níbẹ̀ ni wípé ní gbogbo lágbègbè yẹn ní ọwọ́ ọ̀dájì orin Fẹlá ló máa ń jí lu rẹ́kọ̀dù rẹ̀ síta.
0: Fọwọ́ ẹni tí iná.
1: Bóyá ọmọ ọgbà àgọ́gán ibi tí Fẹlá wà nù ọgbà ibi tó tì mọ́ ni kò yéèyàn.
0: Wọ́n
1: sì ti wá mọ́ra wọn.
0: O Lord, Almighty Lord.
1: Nígbà tí.
0: O Lord.
1: Ó yá àwọn èèyàn kan wá bá Fẹlá pé àwọn oníròyìn wà ń ta tọ́pọ̀ kí wọ́n náà ti fi Fẹlá lẹ̀. Nígbà tí ó fi dàárọ̀ ọjọ́ kejì. Fẹlá ní kúlápó wọ́n ti yọ̀ǹda rẹ gbogbo wóróworó káyùn kó ń lẹ̀ mọ́sẹ̀ mọ́. Nítorí pé. Kéèyàn ó bá lè mọ. Èyí tó tọ́ àti èyí tí ò tọ́ láṣẹ ni wọ́n ṣe dá bí wọ́n ṣe gbé bí kalẹ̀ sílẹ̀. Tó fún dé èyí wọ́n sì ti yọ̀ǹda rẹ nu mọ́ bújọba mọ́ mọ́ ṣe wóróworó mọ́ mọ́ ṣe ohun tí wọ́n ní lòdì sófin mọ́. Fẹlá bá jáde ariwo ta láàrin ìlú gbogbo ìlú mọ̀. Ó dèkó. Ó dèkó tán ilé ẹ̀gbọ́n rẹ̀ olùkọ́yè lọ́mu tó lọ. Ó débẹ̀ tán ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ pé kóun tiẹ̀ máa tọ́jú bàbá ọkọ òun kóun máa ṣe kóun máa gbé gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin tó ṣẹ̀ṣẹ̀ dé. Nígbà tí ìyẹn bá wá ní kóun wá gbóúnjẹ fún Fẹlá ní kúlápó. Ìhun ò ní wọ sọ pé pátá nìkan àwọ̀tẹ́lẹ̀ nìkan ni ó wà ń di rẹ̀. Irú àníru bàbá ọkọ wo lè lérè báyìí torí Ọlọ́run. Ìyẹn lọ sọ fún Olúkọ́ ṣe bò mọ orí èèyàn tó jẹ́ ṣàgbóúnjẹ fún kókó ń bẹ̀ ń tiẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ mínísítà ní sọ bẹ́ẹ̀ o.
0: Mo
1: ní ṣe bẹ́ẹ̀ mo rí èèyàn táborò òun jẹ́.
0: Ó
1: dá. Fẹ́lá ní kúlápó ó kú ní ọgbà àwọn agbófinró. Ó tún ní yọ̀ǹda ara rẹ̀.
0: Wákàwákàwákà.
1: Ó tún fúrí ìtàn.
0: Wákàwákàwákà.
1: Àwọn èèyàn kan tún fà á pé kí ló bá ti ọgbà àwọn agbófinró kí ló bá ti bẹ̀ bọ.
0: Wákàwákàwákà. Ìgbọ́dàn dánbára.
1: Kí lòun bá tọ́ ti bẹ̀ bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbẹ́rẹ́kọ̀ọ̀dù jáde gbáwo orin kan jáde.
0: Di coffin down.
1: Ó tún pé ibi wa mo wọ studio pẹ̀lú ọwọ́ agbára Beast of No Nation.
0: Ló
1: bá tún bẹ̀rẹ̀ ọfà sí síta sí. Àti Buhari ni àti ìdí àgbọn ni. Èyí àwọn ọkọlọ́kùnrin yìí ò lè gbọ́ràn. Ṣùgbọ́n. Fẹ́lá ní kúlápó. A kì í mọyì ohun tá a kì í mọyì ohun tá a bá ní àfi tá a bá rí mọ́. Àwa ni òǹjọ́ lójú àwa ni òun nítumọ̀ sí nlẹ̀ yìí.
0: Ọbásanjọ́ grab am.
1: Àwa gbọ́ nígbà tí ààrẹ France àbí tó bá sí Nàìjíríà. Ó bá ní dandan dán òun gbọ́dọ̀ dé shrine Fẹlá òun fẹ́ lọ wo bẹ̀ pé kóun ṣe kí àwọn èèyàn bá pé Fẹlá kẹ̀ wọ́n níbẹ̀ ni. Ìyẹn ni wípé. awala mo yokunrin
0: ide for them
1: o mo ye de lo e bo de gbogbo agbaye patapo leyin iku fela
0: ide
1: ilumi tititi won gbagbo e de ni eleni o mo pe ni kan wa tun jo lorin to n be Nigeria
0: ide
1: gbagbo lori owo re sugbon gbogbo nkan ta ba tin se
0: ide dana
1: e je ka se dada
0: ide dana
1: e je ka beru olorun oba e de ja gbedi fawon alase ja beru awon alase ja bowo fun won alase to ba wa nbe to ri po lo eledumare lo gba fun
0: olorun
1: lo ni o ri be
0: ide
1: ja ka gba fun awon alase ile yi awon alase na ki won beru olorun oba o se dada o gbogbo laye yi lo latu bo tan Ide da kana o lopun yen daada sa o ti pe eso nbe eleso o so ko ni sai san aberewo yo berewo ko ni sai berewo kani o wuwa gbodogbodo kani o le ku pele pele komo eni o le nowo gbogborogbo leni si ipo te wa leni gbodojo mi ojo re tasiko ba to e kuro nbe yo wa ndoro otan be se se si yo di tan sugba wa ti won se joba lo lori e ja bowo fa won alase olorun fe be olorun oba wa ba won se ayo roju kilo toro ki gbogbo e o da a ni rogun damu be ba se dada a ran ti yin bodola o en lembe un de pa yi ti mo mu wa de pa fe la ni kula ku lojo sise mo pe teni tun yato belo la fa fe ka awon to ti igbise awon to ti se seyin sugbo gbogbo orin ti adifela nikulapo ko won ko ni were ni awon ton mo nipa ohun ton lo won mo pe oro ro de nso oke nipa fela nikulapo ikan le gbon yi se ba wa fe gbo ohun ton sele laarin deka west africa pelu fela nikulapo ya tun dojo mi ojo re o fi kan emuke mosudi mko abiola o fi kan o je ko ti emuke ba ri fela lokore bayi yo ro lugbo ni omo ilu kan na si joje o e le nbe omo kin nibi ti e wa te gbe ti n gbo wa Mr. Westco Oluaye Igboko fun won se gbagbe pe mi ni Mr. Westco Oluaye Igboko fun won emi le mi n gboko gbeyawo fun ni lori ategun ati labe aso adaba 88.9 fm ni lawa ti agbendun eku de asiko yi ajo ni ajosepe ayo awa nwoko an wayawo se mo pe e ojo pe ta tin gboko gbeyawo fun ni ile tasi asi nso fun yin pe ka se daada nitori wipe nu daada ta nso pe ka se yen ohun na ni ere wa ti a ba se daada we adupe lowo oluwa oba nigbeyin gbeyin tori pe arere re oluwa femi michael ojo mr bigi niyan omo bibi ilu ipetu ijesa eleyi to fi akure oloye mekun to fi sebugbe elembeun mr bigi femi michael ojo eku dede asiko yi won kin ni abeun pe eyin temi e seun ọjọ́ ti lọ balikin tó da yín lára yá díẹ̀ ó ṣe. se gbagbe pe mi ni Mr. Wesco Oluaye gboko fun won Bile mi ngboko gbeyawo fun ni lori atekun ati labi aso asi tin gboko gbeyawo fun won ile tasi nitori pe ta ba so pe an gboko gbeyawo fun ni melo la fe kanu awon ta ti gbe funra won ton ti serere laye adupe ton ti tori eto yen ton ti ri ton fe eje mu we mi ti reje kin fa we mi mora bayi iwe mi wa nbi eje nfa mora lori atekun pe an gboko gbeyawo fun ni lori atekun ko je tuntun mo ṣugbọn e ba mo a se lo wa je pe a se ra won tun gbo eto yi fun igba kokko Mr. Wesco Oluaye gboko fun won adaba 88.9 fm ni la wa ta gbe ndun anfani ta mo eyan ti je lori eto yi lati le se radio adaba ona lo nlo lo kan yen nitori wi pe inu awon kan ti bo ire pade lati pase radio yi to je pe won si nfiyin fọlọrun oba deni eleni ope ni fun eledumare e wa gbo edi ti a se ma dupe lowo olohun ni wi pe ohun to wo ba je ti wa to te wa lowo ko ni bo ko de pada bo lowo wa mo so fun di eyi ki a ba fiyin fọlọrun oba ni ati e ti dupe enu ope wa oni kan baba wa JP Abidakun Oji Jealous lati Ajegunle mo ti kin dada ni kan baba ojo ni tiyin e pe fun wa emi agun Oji Jealous lati Ajegunle lakure oloye mekun iyen be nipa pe an gboko gbeyawo fun yan yi ta ba so pe an gboko gbeyawo fun yan e ja se dada o e ma lu jibiti lori eto yi e ma fogbon gbowo lowo obirin ke tan pe fefe ko obirin na ma fogbon ko eru eleni lo sugbon ta ba so pe an gboko gbeyawo fun yan ka won okunrin ko ma se so pe ki obirin ti agbe fun won ko wa ba awon ko awon fe ri e ma so yen rara e ma dan yen wo pe ko obirin ta gbe fun yen ko n funra re wo ko wa ko wa ba yin bo lo je ko ye ko ri be se aye ti wa buru de bi wi pe obirin ni o tu wa fe se ara re yo wo fo ara re wo moto je ma wo okunrin kiri okunrin to ba ni nkan se be yen lele n fe yawo lo to obirin yen na n wo ko sugbon yen ni o ye ke wa lo ke fun lapunle akoko fun bo si ye ko ri niyan ta wa rokunrin kan eyin obirin boya wa rokunrin kan to pe yin boya le wa sori eto yi tokunrin kan so pe dada yin ni ke wa ehun afun yin lowo moto we kini kan gbodo lo to ba so pe dada e gbodo boya dada ke wa ti mo pe eyan worogoro le niyan eniyan yi se yan kan ti ye a n gbokan le fun de yi e je ka rin bo se ye ka rin ko le ba ri bo se ye ko ri iru eyin okunrin be ta ba wa so pe e fowo ranse sobirin kan e fowo ranse si we ko dodo wa so do yin ti o ba ti wa so do yin to ti nawo yin je ko si run to senator e fe mu si yen iru obirin be le ko yin logbon pe se se legbon ni o si owo te financial yen o si ti na je ko si run ti o buru nu yen e wa gbo eyin obirin awon okunrin te wo yen na o ri won pe o kin se pe won go o erokunrin ta erokunrin tan gbogbo bukata aye yin le ti n dabole ni gaasi ni kini kan ni idi kini kan bayi okunrin lobirin ta lobirin tan lode sare so pe owo ile ohun o n di o ohun fe sanwo ile kan nibi kan o se fe gba ile kan lẹsẹsẹ rira ni kiakia yi se ri pe awon miin gan ologun aye ara won fun de eyi e je ka maa ronu jinlẹ ka to mu ka to gboro kalẹ ka to soro jade lenu e je maa ronu wo daadaa elomiin pin pe ko ropin sokunrin lorun ni gbogbo bukata aye rẹ wi pe kọkunrin o ba gbọ lẹnu to se denu kọ ni kiakia yi bẹẹ lo se ri ko wa ni e ko ri bẹẹ nitori bẹẹ ke maa so pe ọkunrin ori ti yin ro ọkunrin owoju yin boya ipe ni boya kini kan ni ko se pe kankan nbẹ yen ni ke lo ye wo ara yin wo fun de eyi eyin obirin ile yi e ku orire nọmba nbẹ nbi to je pe e pe fun teni ẹyin obirin ilẹ yi ẹ kú oríire ẹyin ọkùnrin ilẹ yi náà kú oríire ẹyin obirin ilẹ yi ẹ kọ nọmba yi sílẹ ẹnití arákùnrin bá bọ sí lọwọ onítọ̀ ń kú oríire o onítọ̀ ń kú oríire o nọmba arákùnrin náà ni 070-36-26-3164 oniru obirin to wa yen gboro je bi omo 38 years si 45 years pa pa julo obirin to ba si ma de to n ba ma fe o gboro nise to nse o gboro nise lowo o ki n sa never shop o ki n se pe boya en ti o ro gugu aye ara re pe ti o nise kan ti o ni nkan kan to nse o omo 38 years si 45 lo lohun fe number arakunrin na ni 070 36 26 31 64 obirin kan wa n bi olomo 45 years si 50 years lokunrin lohun fe to le fi soko eyin okunrin le yi eyin na ku orire e kan number arabirin na sile 070 59 34 24 16 070 59 34 24 16 e kan le lekan si number arabirin 070 59 34 24 16 obirin ni okunrin lo nwa onwo ko alalubarika number okunrin e kan ti mo lo nwa yawo yen yin obirin e kan number yi sile 070 36 26 31 64 number temi Mr. Westco lo aye gboko fun won e je npe number mi fun yin e ko le e nwo ko wa yawo e ti ku orire e pe mi ti n ba ko lori alefa eto fun teni number temi ni 080 33 65 9609 number ti mi ni 080 33 65 9609 number te fi pe mi ni 080 33 65 9609 a pade ayo odojo mejo e se pupo.

0: Johnny. Adaba 88.9 FM. Atuti Fufere.
1: Adaba yo.
2: Bàbá kẹrin wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrin wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra ṣẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrin wà bàbá kẹrin wà wà pé mi débẹ̀.
3: Bàzó ọlọ́mà járe ògùn àìsàn.
4: Mo kí onílé mo kí àlejò ànífàìsàn lògbà orúkọ ti èmi ni Babangana ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹwà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
5: Níléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmbà mi 08164122777.
6: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gula.
5: Bàbá Kẹrẹwà, kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
6: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ́ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
4: Babangana, Bàbá Kẹrẹwà.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
6: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Fóònù nọmbà mi 08164122777.
6: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Akure,
4: Baba Ngana, Baba Kerewa. Phone number me 08164122777 08164122777
1: Like a big, big, big, big bag.
7: Gaining velocity on Adaba FM.

0: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láṣìá yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀ rí mi nìyẹn.
1: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe testing. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú programu tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé bí wọ́n sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣá ṣáàjà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ni tó pè pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ yẹn mo ní mo lè lọ wórodù mo ń sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
0: Mo ti dá iye pẹ́kẹ́ sí lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye. Bẹ́ẹ̀tẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn heavy gan.
2: Àjọ́jà mẹ́tí ní sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Má pa báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé gidi.